ó ní mọ́mí ó ní ẹ̀jẹ̀ yóò ló pọ̀ tó ń jáde lẹ́nu ó ní gbogbo àwọn èèyàn gan ló mọ ní kò sí nǹkan kan mọ́ ní màá gborí ọ̀fẹ́ abẹ́ bó ti wù kó rí níbì mo dúpẹ́ nígbà tí mo lọ gbé mo fún lómi yẹn nínú mọ́tò ó mọ́ mi mo ní kó ṣe kó fi ṣe ẹnu ẹ̀ ó fi ṣe gbà tó di lálẹ́ mo ní kó fi iyọ̀ yẹn mo ní kó fi sínú warm water kó mú kó fi ṣe ẹnu ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run gba gbogbogbo títí tó lè jẹ oúnjẹ ẹ̀jẹ̀ yẹn stop ẹ̀yìn yẹn dẹ̀ wà ok.

gbogbo ìṣẹ́jú àti lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: àti wà. Ilé ẹ̀kọ́ òkùnkùn.
1: Orúkọ Jésù.
0: Ọmọ rẹ ò ní ṣe student wa.
1: Jésù.
0: Má ní gèdè rú àtà.
1: Ó Jésù.
0: Mo kéde. Ìjọba òkùnkùn.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fẹ́ fọ ọmọ rẹ wọnú ẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó fàyà.
1: Jésù.
0: Ìjọba òkùnkùn tá a ti rí.
1: Orúkọ Jésù.
0: Ìjọba yẹn fàyà. Ìjọba òkùnkùn. Tó ti fa iye ọmọ rẹ sẹ́yìn.
1: Àtàríwá yóò.
0: Tí wọ́n ti fa iye rẹ sẹ́yìn.
1: Jésù.
0: Ìjọba yẹn fàyà. Oh my God, mo ló fàyà.
1: Jésù.
0: Ìjọba òkùnkùn.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n ti fa iye rẹ sẹ́yìn. Ìjọba òkùnkùn.
1: Jésù.
0: Tí wọ́n ti parí rẹ ní mi.
1: Ayára yóò.
0: Kó fàyà. Kó fàyà. Kó fàyà. Kó fàyà. Sọ pé nínú ìjọba òkùnkùn.
1: Nínú ìjọba òkùnkùn.
0: Dájọ́ oró fún mi.
1: Dájọ́ oró fún mi.
0: Ara fa bẹ̀ yá.
1: Ara fa bẹ̀ yá.
0: Ara fa bẹ̀ yá.
1: Ara fa bẹ̀ yá.
0: Ìjọba ẹlẹ́yẹ.
1: Nínú ìjọba ẹlẹ́yẹ.
0: Kẹ̀tí ń dájọ́ ìpọ̀jù.
1: Dájọ́.
0: Nítorí ayé mi.
1: Nítorí ayé mi.
0: Ara fa bẹ̀ yá.
1: Ara fa bẹ̀ yá.
0: Ara fa bẹ̀ yá.
1: Ara fa bẹ̀ yá.
0: Ṣé o lè má sọ̀rọ̀ tẹ̀lé mi?
1: Yes sir.
0: Ẹ má kẹ́. Inú igbó oro.
1: Inú igbó
0: òdì. Kẹ̀tí dájọ́ òdì.
1: Kẹ̀tí dájọ́ òdì.
0: Sọ̀rọ̀.
1: Ó yọ̀ sọ.
0: Inú igbó oro.
1: Inú igbó oro.
0: Tẹ́tí ṣe pàdé òru.
1: Tẹ́tí ṣe pàdé òru.
0: Tẹ́tí dájọ́ ikú fọ́mọ mi.
1: Tẹ́tí dájọ́ ikú fọ́mọ mi.
0: Ara tu yín ká.
1: Ara tu yín ká o.
0: Ara tu ẹ̀mí yín ká.
1: Ara tu ẹ̀mí yín ká.
0: Inú igbó oro.
1: Inú igbó oro.
0: Tẹ́tí dájọ́ ikú fún mi.
1: Tẹ́tí dájọ́ ikú fún mi.
0: Ara lọ bẹ̀.
1: Ara lọ bẹ̀.
0: Ẹ lọ fà wọ́n yá. Sọ pé inú ìjọba ẹlẹ́yẹ.
1: Inú ìjọba ẹlẹ́yẹ.
0: Inú igbó àwọn ẹlẹ́yẹ.
1: Inú igbó àwọn ẹlẹ́yẹ.
0: Ìdájọ́.
1: Ìdájọ́.
0: Àṣẹ ti tẹ́ torí mi ṣe.
1: Àṣẹ ti tẹ́ torí mi ṣe.
0: Ẹ bàjẹ́.
1: Ẹ bàjẹ́ o.
0: Ìdájọ́.
1: Ìdájọ́.
0: Ìpọ́njú tẹ́ torí mi ṣe.
1: Ìpọ́njú tẹ́ torí mi ṣe.
0: Ẹ má bàjẹ́ o.
1: Ẹ má bàjẹ́ o.
0: Ẹ má bàjẹ́.
1: Ẹ má bàjẹ́.
0: Ẹ má bàjẹ́.
1: Ẹ má bàjẹ́.
0: Àmì ni kò máa ṣe. Ìdájọ́ yẹn bàjẹ́. Ó bàjẹ́. Ó bàjẹ́. Ó bàjẹ́. Ó bàjẹ́. Ó bàjẹ́. Àtàgbára wọn.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó bàjẹ́. Ipa wọn.
1: Orúkọ Jésù.
0: Kó bàjẹ́ o. Èdìdí wọn.
1: Orúkọ Jésù.
0: Kó bàjẹ́ o. Ìmùlẹ̀ wọn. Kó bàjẹ́ o. Àfọ̀ṣẹ́ wọn. Kó bàjẹ́ o. Kó bàjẹ́ o. Kó bàjẹ́ o. Ẹbọ ọ̀sán. Tí wọ́n torí ẹgbẹ́. Kó bàjẹ́ o. Ẹbọ òru. Tí wọ́n torí ẹgbẹ́. Kó bàjẹ́ o. Ẹbọ àjè. Tẹ́tọ̀rí ìrẹ́gbẹ́. Ó yẹ kó bàjẹ́. Ẹbọ kùtùkùtù òwúrọ̀. Tẹ́tọ̀rí ìrẹ́gbẹ́. Kó bàjẹ́. Ẹbọ tẹ́tọ̀rí ẹgbẹ́. Àyádọ́bọ̀ ní àkà. Mo rí eléyìí o. Eré ìkílíẹ̀. Ẹni yẹn wọ sóòdì. Ó wá gbé ẹbọ dání.
1: Ó
0: wá ń pè lágbájọ́ ọmọ lágbájá. Ayé rẹ mo gbé dání yóò. Bíbí mo ṣe wọ sóòdì. Kí ayé rẹ wọ̀ lónìí. Ṣé o lè kígbe tẹ̀lé mi? Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
1: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
0: Tóníkáyé mi ó wà lónìí.
1: Tóníkáyé mi ó wà lónìí. Ẹ fọ ọkọ mi àjẹ́ o.
0: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
1: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
0: Tóníkáyé mi ó wà lónìí o.
1: Tóníkáyé mi ó wà lónìí.
0: Ẹ fọ ẹ̀mí ẹ̀jẹ̀.
1: Ẹ fọ ẹ̀mí ẹ̀jẹ̀.
0: Oyè oyè oyè oyè. Ṣé ṣe yìí?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ṣé wọ́n lè rí ṣe?
1: Ayára yóò.
0: Olúwa wíwé.
1: Yẹ́sà.
0: Kó tó di Wednesday.
1: Kó tó di Wednesday.
0: Ṣẹ́gbẹ́ tí mo wí.
1: Bàbá mi o.
0: Kó tó di Wednesday.
1: Ẹni kó tó di Wednesday.
0: Mo rí ìyanu lẹ́kẹ̀.
1: Àtàríwá yóò.
0: Tó fẹ́ jálu àwọn èèyàn
1: yìí. Ó ṣe jẹ́ sọ.
0: Olúwa wíwé.
1: Ó yẹ sọ.
0: Èmi ni kò dọ̀la.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ayé rẹ̀ ń bọ́ sójú ẹ̀. Aṣọ òdì tí wọ́n yí padà.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi gbé ayé rẹ̀ ṣẹ́gbẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ayé rẹ̀ fi wà lóde.
1: Adáríwá.
0: Aṣọ yẹn jóná.
1: Bẹ́ẹ̀.
0: Ẹni gbé.

0: ọ̀gá.
1: Yes sir.
0: Kọ́ ló pọ̀. Àti àìbóyè wo la gbé mẹ̀.
1: Kábẹ́ ṣe o.
0: Ilé ti mẹ lọ́wọ́ wa gé.
1: Àìbóyè kọ́.
0: Àti ìrìnṣẹ tán.
1: Ali sir.
0: Ọ̀gá.
1: Ọ̀yẹ sir.
0: Èmi tẹ́bí ò fẹ́ rí tẹ́lẹ̀ rí. Mama.
1: Bàbá mi o.
0: Irin òkú ma ṣẹ́ mọ́lá.
1: Ọ̀yẹ sir. Ọ̀yẹ sir.
0: Tó ń jáde ní òwúrọ̀ yìí.
1: Kábẹ́ ṣe o.
0: Ẹ̀dìdì.
1: Ẹ̀dìdì yìí.
0: Ó jáde lákòókò yìí.
1: Ọ̀yẹ sir.
0: Ó ma ṣẹ́ mọ́lá. Ó ma ṣẹ́ mọ́lá. Ọ̀gá mi o.
1: Yes sir.
0: Ó lè sọ̀rọ̀.
2: Lẹ́yìn ọ̀rọ̀ mi wọn àwọn
0: wọn kò ti sọ mọ́.
1: Kábẹ́ ṣe o.
0: Ó ibi tá a wí lade.
1: Lẹ́yìn
0: ọ̀rọ̀ mi. Wọn kò tún sọ mọ́.
1: Kábẹ́ ṣe
0: o. Wọn ni kò sọ̀rọ̀ mọ́. Ṣé
2: wọn kò tún
0: sọ mọ́. Bẹ́ẹ̀ni
1: ó tẹ̀lé lórí.
0: Your word will be a final say.
1: Oh yes sir.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Talo fẹ́ di Mr. Final say. Mrs. Final say.
1: Yes sir.
0: Ọ̀gá sori ọ̀sẹ̀ yìí.
1: Oh yes sir.
0: Ọ̀sẹ̀ yìí.
1: Kálí o.
0: Slogan ọ̀sẹ̀ yìí.
1: Kábẹ́ṣe o.
0: Ṣé n sọ.
1: Yes sir.
0: Tó o bá ti dé àárín ẹ̀ àwọn tó o bá ti sọ̀rọ̀. Ká fẹ́ máa sọ̀rọ̀.
1: Yes sir.
0: Pa àwọn lẹnu mọ́. Sọ pé lẹ́yìn ọ̀rọ̀ mi.
1: Lẹ́yìn ọ̀rọ̀ mi. Kò sọ̀rọ̀
0: mọ́. Tuntun nìyẹn o.
1: Yes,
0: ani o sọ̀rọ̀ sókè. Lẹ́yìn ọ̀rọ̀ sí. Kò sọ̀rọ̀ mọ́. Ẹ̀pà inú mọ́.
1: Ẹ̀pà inú mọ́.
0: Ìyá kẹfà Líbànú àṣì. Sàmì tó le o.
1: Orúkọ Jésù.
0: Àṣẹyẹ lè mọ́lá. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Owó náà fi ṣe Mr. Finance.
1: Ó yẹ sàbẹ́ni.
0: Sọ fẹ́ dá nǹkan ilẹ̀ nínú ẹbí.
1: Kábíyè ṣe o.
0: Fẹ́ ni wọ́n máa lò pẹ̀lú 10 million. Gbogbo ayé fẹ́ da.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àwọn fẹ́ pe ní 200,000.
1: Ó yẹ sọ.
0: 500,000. Sọ fún wọn pé.
1: Yẹ sà.
0: Ẹ má wọrí.
1: Ẹ má wọrí o.
0: Má san 10 million yẹn.
1: Ipá mi ka.
0: Ipá mi ka.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Olórí ẹbí.
1: Yẹ sà.
0: Ó yàtọ̀ sí olówó ẹbí.
1: Àyàtọ̀ gẹ́gẹ́gbẹ́.
0: Ọ̀gá.
1: Ìyàtọ̀ wà bẹ́ẹ̀ o.
0: Olórí ẹbí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àgbẹ̀ kò rí ni mo ń gbé sórí. Oríire ó tún pa. Oríire ó pa. Oríire ó ṣe gíni. Tẹ ẹ bá wo inú orí ẹ. Ó ti ta gbogbo ilẹ̀ iwájú orí ẹ. Ó ti fi jẹun. Two plot of land wà iwájú.
1: Ó ti ta tán.
0: Tẹ ẹ bá wo somebody orí ẹ.
1: Ọ̀nà
0: bábá ọ̀nà ló máa kọ sí.
1: Ọ̀nà
0: bábá ọ̀nà
1: ló. Ọ̀yẹ sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Kí n sọ kan fún ọ.
1: Ọ̀yẹ sà.
0: Wọ́n ní sọ fún ẹ pé.
1: Kábíyè ṣe o.
0: Ó ní jẹ́ olórí ẹbí. Wà á jẹ́ olówó ẹbí. Wà á jẹ́ olówó ẹbí. Wà á jẹ́ olówó ẹbí. Di olówó ẹbí. Di olówó ẹbí. Di olówó ayé. Di olówó àgbáyé. Olówó àgbáyé. Di olówó àgbáyé. Ẹ di olówó àgbáyé. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Sọ pé lẹ́yìn ọ̀rọ̀ mi.
1: Lẹ́yìn ọ̀rọ̀ mi.
0: Kò sọ̀rọ̀ mọ́.
1: Kò sọ̀rọ̀ mọ́.
0: Ó lákẹ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ̀yin ará Ìlọrin.
1: Ìlọrin.
0: Ìpàdé ti parí látijọ́ Wẹ́ẹ̀sẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kò sí ní ọjọ́ Tọ́sídẹ̀ yìí.
1: Kò sí pàdé ní Tọ́sídẹ̀ o.
0: Màmá yìí.
1: Ó yẹ sà.
0: Ọjọ́ tí ìpàdé máa wà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wà á gbọ́ lórí afẹ́fẹ́.
1: Ó máa gbọ́ o.
0: À ń padà bọ̀ láìpẹ́.
1: Ó yẹ sà.
0: Kóṣù yìí tó jalẹ̀.
1: Kóṣù yìí tó parí.
0: Torí mo fẹ́ gbẹ ẹ̀rí lẹ́nu ẹ̀.
1: Adá
0: o. Ẹ̀rí máa pọ̀ gan o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Èyí tẹ́ máa lẹ́rìí.
1: Ó yẹ sà.
0: Mo bá sàmí mẹ́ta.
1: Jọ́ọ̀ṣù.
0: Ó yẹ gbẹ ẹ̀rí.
1: Àmẹ́ lórúkọ Jésù.
0: Èmi ni ìpàdé àdúrà tá à ń bá lọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lórí ọ̀rọ̀ ìrèké.
1: Sà.
0: Ó pe ọjọ́ kẹlò.
1: Ọjọ́ kejì ni o.
0: Ọjọ́ kejì sì rè.
1: Tà.
0: Lẹ́yìn ọjọ́ kejì yìí.
1: Ó yẹ sà.
0: Bàbá ti ṣe lọ́jọ́ kejì.
1: Ayérayé o.
0: Ká tún ṣe ní ọjọ́ kẹta.
1: Ẹ o.
0: Ló tó máa gba omi jáde.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọtí tí má tó ní o lọ fún ni kó o tó fún o.
1: Ẹ
0: o. Ẹ.
1: Yẹ́sà.
0: Mo kéde.
1: Ayérayé o.
0: Kí ìkorò kó dágbére fún ọ.
1: Àmẹ́jẹ sùn.
0: Adùn kó wọnú ayé ẹ.
1: Àmẹ́jẹ sùn.
0: Adùn kó wọnú ayé ẹ.
1: Àmẹ́jẹ sùn.
0: Ìkorò kó dágbére fún ọ.
1: Àmẹ́jẹ sùn.
0: Ìkorò kó dágbére fún ọ.
1: Àmẹ́jẹ sùn.
0: Ìkorò kó dágbére fún ọ.
1: Àmẹ́jẹ sùn.
0: Gba ẹ̀rí.
1: Amẹ́.
0: Gba tẹsímọ́nì.
1: Amẹ́.
0: Gba ẹ̀rí.
1: Amẹ́.
0: Gba tẹsímọ́nì.
1: Amẹ́.
0: Gba ìyanu.
1: Àmẹ́jẹ sùn.
0: Ayé rẹ kó ládùn.
1: Àmẹ́jẹ sùn.
0: Gbogbo ohun tó o bá dáwọ́ lé. Yóò bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere.
1: Àmẹ́jẹ sùn.
0: Gbogbo ohun tó o bá ní kó wá.
1: Orúkọ Jésù.
0: Ní rere. Yóò mọ tì ọ́ lọ́wọ́.
1: Amẹ́.
0: Mo kéde wípé.
1: Ayérayé o.
0: Lọ lẹ́rìí.
1: Àmẹ́jẹ sùn.
0: O ò ní tọrọ jẹ mọ́.
1: Àmẹ́jẹ sùn.
0: O ò ní ṣàgbé mọ́.
1: Àmẹ́jẹ sùn.
0: Sórí ìrèké yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ tọ́jú ẹ o.
1: Ẹgbẹ́ pamọ́.
0: Ilé rẹ ló ti lò kẹ.
1: Ilé rẹ ni o.
0: So inú ọjà ni kò ti lọ ra.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gbogbo àgbáyé ló ń gbọ́.
1: Kábíyèsí o.
0: Ẹ̀yin ará Sangota.
1: Sangota.
0: Lẹ gbúdọ̀ mú ìrèké ti yín wá.
1: Yẹ sà.
0: Ní ọjọ́ Sunday.
1: Ọjọ́ Sunday.
0: Sangota.
1: Sangota.
0: Kéètì ẹ wá.
1: Amúrèké ti lábọ́.
0: Lọ́jọ́ Sunday.
1: Lọ́jọ́ Sunday.
0: O ti ní fún ti ẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ilé ìrèké tá a gbàdúrà sí.
1: Yẹ sà.
0: Wà á mú wá lọ́jọ́
1: Sunday.
0: Kábíyèsí
1: Ọlọ́run.
0: Máa sọ.

0: ma mu omi jade.
1: Yes sir.
0: Iwo lo mo bo se ma extract. Omi gbudo jade.
1: God bless you.
0: Lara ire keyan. Omi yen la nilo.
1: Yes sir.
0: So wari idoti e.
1: God bless you.
0: A ma lo gbe ile.
1: Yes.
0: A ma siku e ni. Sugbon mi e.
1: Yes sir.
0: Lo nilo.
1: Ayero yo.
0: Yes sir.
1: Baba mi o.
0: O gbudo ri koro mo.
1: God bless you Lord.
0: Ninu aye.
1: Ah mi jo so.
0: Gbogbo ojo re ni aye.
1: Eh
0: o. O gbudo kan ikoro mo.
1: Ah mi jo so.
0: O gbudo kan iku omo.
1: Ah mi jo so.
0: Ikoro gbogbo ti menu aye omo e.
1: Ah
0: o. O gbudo di ito.
1: Ah mi jo so.
0: O gbudo di ajo.
1: Ah mi jo so.
0: O gbudo di ogo.
1: Ah mi jo so.
0: Oga.
1: Baba mi o.
0: Gbogbo emi ti ikoro ti wa.
1: God bless you Lord.
0: Awon to di ite.
1: Eh.
0: Awon to ko awon jo.
1: Oh yes sir.
0: Nitori omo e.
1: Eh.
0: Ti won fi ikoro.
1: Jesus.
0: Rogbo adun.
1: Jesus.
0: Ninu aye awon omo yen.
1: Eh o.
0: Ma je mu wi pe.
1: Oh yes sir.
0: O nti tu won ka.
1: Hallelujah.
0: Olúwa ló ti tú wọn ká.
1: Alẹ́lúyà.
0: Òun ti yọwọ́ wọn lára àwọn ọmọ ẹ̀.
1: Kábíyè ṣoṣo.
0: Òun dẹ̀ ti rán ara gbígbẹ.
1: Ẹ o.
0: Ara gbígbẹ.
1: Ara gbígbẹ.
0: Òun ti rán sí àárín wọn.
1: Ọlọ́run ṣé ni o máa ṣe.
0: Ángẹ́lì Olúwa wípé.
1: Kábíyè ṣo.
0: Òun yóò pa wọ́n ní ìpakúpa.
1: Náà bẹ́ẹ̀ jẹ́ oṣù.
0: Ìdí nìyẹn.
1: Ẹ o.
0: Tó fi jẹ́ pé.
1: Yes sir.
0: A máa gbàdúrà sí ìrèké yìí.
1: Ẹ o.
0: Tó bá tún di ọ̀la.
1: Kábíyè ṣo.
0: Màmá yìí.
1: Náà ni o.
0: Màmá wá ìrèké o.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àṣírí mẹ ní ayé.
1: Àṣírí
0: mẹ ní ayé.
1: Àṣírí wa o.
0: Òjò tó rọ̀ sí ìrèké.
1: Kábíyè ṣo.
0: Lọ́rọ̀ ṣéwúrò.
1: Lọ́rọ̀ ṣéwúrò.
0: Òjò tó rọ̀ ṣéwúrò.
1: Ẹ o.
0: Lọ́rọ̀
1: ni o.
0: Lọ wá ìrèké.
1: Kábíyè ṣo.
0: A máa lò.
1: Mẹ́sọ̀ pé o wa o.
0: Sẹ́rí.
1: Yàsà.
0: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
1: Ìsọ́ndẹ̀ tó gbẹ̀yìn.
0: Nínú oṣù yìí.
1: Nínú oṣù tá a wà yìí ni o.
0: Iléṣà.
1: Iléṣà.
0: Ẹ múra lẹ̀.
1: Ẹ dìde.
0: Tó gbẹ̀yìn.
1: Last Sunday.
0: Ẹ dìde.
1: Ẹ dìde o.
0: Kò ní yìí. Ọjọ́ wà pẹ̀lú yín.
1: Láàrin sà.
0: Ní àárọ̀ Sẹ́ndẹ̀.
1: Láàrọ̀ Sọ́ndẹ̀ ni o.
0: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
1: Sọ́ndẹ̀ tó gbẹ̀yìn.
0: Àjẹ́ máa wà gan. Lẹ́yìn Sẹ́ndẹ̀ yẹn.
1: Ẹ o.
0: A máa tún wa àyè.
1: Kábíyè ṣe Ọlọ́run.
0: Láti dá àwọn èèyàn lóhùn. O ma lagbara.
1: Alagbara o.
0: Ṣé mo bá yàn sọ̀rọ̀?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Màmá yìí.
1: Bàbá mi o.
0: Tó bá sàmì.
1: Tó bá ti sàmì báyìí.
0: Ìwọ ni ẹ̀rí kan.
1: Àmẹ́jọ́ sọ.

0: gbogbo ilé o ṣe mọ kí gbé jésù mà ṣe mo dúpẹ́ ibi tó ti ń mú mi bọ̀ mo dá ògo padà fún ọlọ́run títí ayé ni màmá yìí ó ògo ògo ògo ògo ògo fún mẹ́sàyà ọmọ ọlọ́run ìjọ lè dìde ní.
1: mi mà bọ́yá bó o ṣe ń gbọ́ mi ń bẹ̀ yẹn o lè kí alelúyà ẹyọ kan alelúyà alelúyà yẹn yóò mú ìtúsílẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀mí tó ń bẹ́nu ẹ̀ ló fi ké lẹ́ẹ̀kan ṣoṣo odi tí kì í jẹ́ kí àwọn ọmọ ilé yóò sì ya are you ready jọ̀ọ́ mọ̀ wojú ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ kọ́kọ́ gbé ọwọ́ yẹn sórí báyìí mí mọ̀ bóyá o lè ké alelúyà ńlá olúwa ní ikọ̀ mi lójú ẹsẹ̀ àwọn tó ń wojú olúwa mẹ́sàn-án okùn tí wọ́n fi de ilé ọmọ tí ọmọ ò fi lè dúó níbẹ̀ nínú alelúyà yẹn ni a ti tú nínú àwọn mẹ́sàn-án àwọn mẹ́ta yóò fìlì ọwọ́ agbára wọ́n lè ṣubú lulẹ̀ wọn ò lájẹ̀ áńgẹ́lì ló ṣiṣẹ́ abẹ ní ìṣẹ́jú kan iṣẹ́ abẹ tẹ̀mí mímọ́ kọ̀ gba àkókò so ẹ ṣe ọkàn yín payá nínú alelúyà yìí olúwa ni wo àwọn 13 ìpele tí wọn kì í dé nínú ìran ó ní ikọ̀ mi bí wọ́n bá lè ké alelúyà ohun ọlọ́run yóò sì já yóò wo ìgànnà yẹn ó ní nígbà tí ó bá fi di September 6 ní 2027 in tó ní kí n sọ nìyẹn bí jésù bá fa bíbọ ẹ

0: èèyàn ni wọ́n máa ń pè é mọ̀mọ́ yẹn ní tọ́ bá ti di aago mẹ́rin àwọn gbọ́dọ̀ ti jẹun alẹ́ so gbogbo ọ̀tọ̀ tí wọ́n bá fẹ́ tọ̀ wọ́n ti tọ̀ kó tó di 12 síbẹ̀ náà ogun yẹn ọ̀sẹ́ bóun lóògùn yìí ṣe ṣẹ́ mọ̀mọ́.
1: True testimony. Àwọn èèyàn máa ń jáde lórí ladẹ ẹni ọjọ́ kan náà ní Sunday service ẹni gbogbo àwọn tó bá ń tọ̀ ní pé ká jáde mo kálá jáde ni.
0: Ẹ kálá jáde.
1: Mo kálá jáde ni èmi mo mọ̀kan tó ń ṣe mí mo kálá jáde ni.
0: Ọ̀tọ́
1: ẹ sọ lọ́jọ́ yẹn pé wọn ò gbọ́dọ̀ dúró fún èèyàn pé ẹni tí nǹkan yẹn bá ń ṣe gangan ni kó jáde kọ́ máa dúró fún ọmọ àbí kọ́ máa dúró fẹ́ni tó ń tọ̀lé gangan ni kó jáde mo wá kálá jáde.
0: Wọ́n jáde wọ́n kálá jáde. Ọjọ́ yẹn ni ọfà ìtìjú yẹn bọ́ọ̀lẹ̀ gbogbo ogun tó lè sọ fún yàn olówó nìyẹn eléyìí gbogbo ogun tó lè báyàn sọ gbogbo ohun tó wí ìmú ẹ̀gbọ́n ìdá ẹ̀sọ́ gan fọ́lọ́hún gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wá bí lónìí ogun yẹn wọlé. Màmá ìkẹ́ mọ̀ tinú ògo wọnú ògo ogun tó ṣẹ́yìn ò ní wá mọ̀ gbogbo àwọn ọmọ yín ni ó gbèrí in tó kù tí mo gílẹ̀ jẹ yín lónìí.
1: Àlàáfíà ti fọkànbalẹ̀.
0: Àlàáfíà.
1: Bẹ́ẹ̀ni torí mo ní pọ Ọlọ́run ti wò mí sàn lénìí mo mọ̀. Etí mi agbárí mi etí mi agbárí mi.
0: Ọlọ́wọ́ sí yín in tí mo fi kún ni pé àtẹ̀ńtọ́ bàbá yín sàmí ẹ máa lọ lálàáfíà. Ìdí tí mo fi ń béèrè ni pé mo rí yín tẹ̀ ń lọ lú òkè òun tẹ̀ ń lọ. Ọmọ yín bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni citizen visa ná fún August ni mo ń bọ̀ wá jẹ́rìí pátápátá citizen visa ná fún so ìgbà tó padà wálé tó wá mú ọkọ̀ ẹ̀ nọ́ọ̀sì ni ìgbà tó padà wálé tó wá mú ọkọ̀ àtàwọn ọmọ ẹ̀. Báwo wálé ló wá ní Ọlọ́run tẹ́yìn sí ni kẹ́ máa sìn mọ́ mi ni òun kọ́ máa ṣe kíní ìfún òun kọ́ ṣe fún nítorí Ọlọ́run ló ṣe kọ́ ló ṣe parí ilé yẹn fún mi though it's half plot o but mo ti di landlady mo dẹ̀ ti ní tenant.
0: Ẹ tó ní tenant.
1: Mo ti ní tenant mo sọ fún Pastor Ademola mo jẹ́rìí ní ewé ńlá mo ti ní tenant.
0: Ìyá landlord kẹ ẹ dìyà Canada kẹ ẹ dìyà UK kẹ ẹ dìyà US eyín ò ní yí padà o ẹ sì ní fi àìsàn lògbà aṣẹ ti mú bẹ́ẹ̀.

0: paperwork yẹn jáde lóòótọ́ tí wọ́n kọ fún mi tí mo dẹ̀ rí pé ó yẹ kán ti sanwó fún mi láti April. Mo wá rántí nǹkan tí bàbá mi ò mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ o lè ríran yẹn, wọ́n lè lo máa di governor, o lè di president. Ó jẹ́ pé
1: fígbe ràn ọ̀sẹ̀ bọ́ lálàpọ̀ ọba rẹ̀ ń Canada kò túmọ̀ sí pé ó débẹ̀ bọ́ ọba fàdúrà yẹ kan tí èèyàn kan mọ bá wọn lálàá lásán ni.
0: Ti aláìní mo wá ní ìwọ ọlọrun, owó iye mi ni mo lówó ó ti yẹ kó jáde fún mi. Mo dídò owó ìdá mo wá jẹ̀jẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ pé tí owó ìbá fi lè jáde fún mi ní bọ̀ subsequent ones màá máa fún ọlọ́run ní kìí ṣe ìdá mẹ́wàá ni màá máa fún ọlọ́run. Ibi tí mo ti wá ṣe ẹ̀kíní tí mo ṣe ẹ̀kejì mi ìmọ̀ ìgbà tí mama jáde, mama wa bẹ̀rẹ̀ sí sọ pé òní dandan ni Jésù ni ó sọ̀rọ̀ mi dayọ̀ nínú orin mama wọn kọ ní alẹ́ yìí. Mo tẹ̀tí sọ pé ìwọ náà kó tó di oṣù yìí kó tó di parí oṣù owó mi oṣù yìí ò gbọdọ̀ gbé lọ. Mo wá ní à jẹ́ kí n díà ọlọ́run, mo wá sọ fún ọlọ́run òun ló wà níbí báyìí òun ni mo lè kà jáde. Mo ní gba owó company mi fún mi ìfúnlẹ̀ lónìí 1408 kí ó tó di alẹ́. Mo wá díà ọlọ́run, mo ní kó tó di alẹ́ tí n bá kọ́kọ́ gbà ẹyọ kan bẹ́ẹ̀ màá fún ẹ ní 20%. Ibi tí mo tún wá sọ mo wá ní ọlọ́run èló ni 20% owó is 40,000. Mo ní máa wọ̀rẹ̀ màá fún ẹ ní 50,000 jẹ́ kúkú round up kó di figo. Àfi bí a ṣe ṣe 3 o'clock ti 3 o'clock àdúrà 3 o'clock bẹ́ẹ̀ ni wọ́n pè mí láti company láti headquarters wípé madam go and check your account we have paid you.
1: Àpẹẹrẹ tó dáa nìyẹn o. Bẹ́ẹ̀ni kan bá fún òkè tó ṣe àmì wọ́n ti sign àdúrà. Àpẹẹrẹ ó di 2-3 báyìí tá a gbọ̀ lónìí. Àpẹẹrẹ tó dáa gidi ni.
0: The beauty of it ni wá ni pé láti January yẹn wọ́n sọ kìíní wọ́n sọ kejì wọ́n sọ kẹta. Ibẹ̀ ni mo tún wá pè ọ̀gá yẹn pé this is not my money. Wọ́n ní hold on Mrs. Oladipo, we are paying you in bits. When it's on Monday, call me. I will send the analysis to your email. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé wọ́n sọ 2.1 billion fún mi ní alẹ́
1: yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ retí owó nílùú tó jìnnà àti ìlú tó súnmọ́. Èmi ọmọ tá a lè bọ́ lọ́hùn yìí ìwé. Máa yọ̀ tó rádùá rẹ ti dáhùn. Ní gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ há sí kọjáde lójijì. Màmá yìí gbogbo owó yín ni ọ́ jáde. Ìmí ò tún dé orúkọ bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Nice, I love that.

church láàwẹ́ yìí. Àwọn èèyàn ń bọ̀ ní àwọn sunnah churches ní gbogbo ibi tí àwọn church wá wà. Ẹ lọ ṣe tí mo ní kí wọ́n ṣe bá a ṣe mú lánàá lẹ́ ṣe mú bẹ́ẹ̀. Àní fún ọ, àní gbà á. Ìsìn tá a bá ṣe láàrin aago mẹ́jọ sí aago mẹ́wàá àbọ̀ ó ti tó. Ní àárọ̀ yìí a ṣe bẹ̀bẹ̀ olúwa wá ní gbogbo ẹni tó bá ṣe gbọ̀ ẹ tún pàdé mi lórí Facebook, YouTube àti TikTok láàárọ̀ yìí. Pastor Dẹ́kúnlé Epaphras, ọ̀sìn náà lẹ́ẹ̀tì rí mi wò ní TikTok, YouTube àti Facebook. Àní gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, òní ni wọ́n bí ọ. Òní ìlọrin máàkì wedding and ẹ̀yin tẹ́ máàkì birthday yín lónìí náà, ọyẹ ẹ̀kúnlẹ̀. Ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀. Báyìí ni Olúwa wí ẹ̀yin ọmọ mi. Ilẹ̀kùn tó rò pé yóò tiẹ̀ jẹ́ páàrin ẹ̀yin ni ó sì fún ọ. Testimony tó sọ rí, owó tó rí, àánú tí ó farahàn nínú ayé rẹ rí, ọ̀sẹ̀ ni ó jáde lórúkọ Bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Jesus name. Ẹ̀yin àyànfẹ́, ìjọ jẹ́ mọ̀ pé inú Jésù láyọ̀ pín sí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ìjọ loud kó neat 08081 71 66 ẹ send the message ire àtànú kọ bá yín ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.

0: wà nínú ògo.
1: Eli was still in
0: jail. Àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣe ń tó wù wọ́n.
1: His children were doing what not.
0: Ọfà ìrẹ̀wẹ̀sì dẹ̀ bá.
1: Out of wilderness poverty.
0: Bébí o lè ṣe nǹkan kan lọ. Ọfà ọ̀rọ̀ òjò lákàn ti gbé ìgbésẹ̀. Ẹyin stop n tẹ̀ ń ṣe.
1: O
0: tó burú jù ní pé ọ̀pọ̀ ọkùnrin.
1: Many men.
0: Tí wọ́n fi wọ̀ o.
1: Ti
0: di
1: ẹgbẹ́
0: kẹ́. Gbogbo ọfà tó bá
1: ọ
0: tí ò jẹ́ kó jọ ológo iná gbé jáde yàfáádá lè kàdá àwọn ọfà aṣọ dídakúrẹ̀ tẹ̀ aṣọ ọmọ ológo dídakúrẹ̀ àwọn ọfà apanilápasáyé ọfà apanilápasọ̀rùn iná gbé jáde ogun ẹ̀mí wọ́n á dẹ̀ lọ nínú ẹ̀mí wọ́n á da aṣọ ẹ̀kúra sẹ́lòmínà gbogbo àwọn olóore wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ̀ yìí.
1: We just start to turn
0: àwọn
1: against
0: aláàánú wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ yìí
1: sí
0: àwọn tó máa ń fà á sókè wọ́n dẹ̀ yọwọ́ wọ́n láwọn ọmọ rí àbàlò ogun ẹ̀mí ni
1: táwọn
0: èèyàn bá ti rìn ẹ̀ lọ́wọ́ tí wọn ò kàn ṣe mọ́
1: bí
0: orí rẹ mú olúwa bá mi ṣe ogun ẹ̀mí
1: àjà
0: balẹ̀ kedu
1: àṣà
0: gbogbo tó ń pè ní ogun ẹ̀mí wà ní ọlọ́run àwọn wòlíì bá mi ṣe
1: wọlé
0: ṣe wọlé.
1: Oh,
0: yo,
1: yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo

0: Alipa Ipojo gbọdọ dide. Lẹ́ẹ̀kejì o. Mayakada. Owó sukú ọmọ ló dé yìí. Akidi lọkùnrin mi ń lò. Ìjà ló ń jànú lẹ́bí oro. Ẹ̀yà mi màmá sá o. Ọ̀pẹ ni tí bàbá ìjáde o.
1: Tí bàbá
0: ìjáde. Ẹni lọ ìlú Èbó látọjọ́ yìí. Pé kó mọ́ gobọ̀. Orí kankan mú bọ̀.
1: Tó o
0: bá lè wálé. Lọ síkì pẹ̀lú dátà kó jókòó ti fóònù rẹ. Wọ́n lọ èmi wòlíì Samuel Adébọ́jọ́ Òjó sáyé ni o. Bára mi ò ní gbọ́ mi o. Àgàgàdọ́ dada. Gbogbo tí wọ́n gbé sínú àgọ́ tó ń bí omi jẹ́. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Láàánú gbẹ. Láàánú gbẹ. Láàánú gbẹ. Láàánú gbẹ. Láàánú gbẹ. Láàánú gbẹ. Láàánú gbẹ. Láàánú gbẹ. Obìnrin protest.
1: Women are protesting.
0: Wọ́n ní bàbá.
1: Dájì o.
0: Wọ́n tó dídí ọdún kan.
1: You never call women
0: protesters.
1: Don't
0: bother yourself.
1: I'm still watching at this. We have women's protesters.
0: We have women's protesters.
1: Very soon.
0: Okay,
1: you're
0: putting in your bad level camp.
1: But when you get to some level,
0: I want
1: to pay
0: the camp.
1: There are some kind of programs.
0: You don't just call anyhow.
1: But if you come
0: and
1: program,
0: I want 150,000.
1: If we not call for women,
0: so we need to be
1: wise.
0: So see, man, Danny.
1: And it's only that when your husband are with you.
0: So I walk with the ja for
1: men can still pay
0: for themselves.
1: I pray.
0: Only that do react.
1: Hey, now your head to be jacked by
0: hand. Don't you low gori?
1: Don't you never do it before?
0: Hello low go.
1: Hey, now guys, your
0: hello low go. Hello low. Hello low go. Hello low. Hello low go. Hello low. Hello low go. Boss, hello go koja.
1: As you are going through that battle.
0: Oh, do you yalu le?
1: Hey, let's.
0: Name of
1: Jesus.
0: Ẹjẹ́ lọ kí hallelujah.
1: Let's go and shout hallelujah.
0: Méje ni.
1: Seven hallelujah.
0: Ogo méje.
1: Glory seven times.
0: Osana
1: méje. Osana seven times.
0: Àti.
1: Life seven times.
0: Ta ló rẹ́dì
1: fẹ́lẹ̀. How many are ready?
0: Ta ló rẹ́dì fẹ́lẹ̀.
1: How many are ready?
0: Wà á máa ké.
1: You will shout it.
0: Wà á máa gbé ara.
1: You will lift your
0: voice.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Kọjú sọ́nà kejì.
1: Don't go to the next place.
0: Ogo méje.
1: Ogo. Ogo. Ogo. Ogo, ogo, ogo, ogo.
0: Kọjú sí ọ̀nà
1: kẹta.
0: Osana méje.
1: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
0: Iye.
1: Iye, iye, iye, iye, iye, iye. Iye.
0: Gbogbo ẹ tó fogun jà ọ.
1: Ẹni wọ́n bá ti wí dá
0: ti. Ikú kó pa wọn.
1: Ṣé ṣe ṣe ọdún.
0: Ẹ jẹ́ ń gbọ́ ti bàbá yìí.
1: Let's hear from this man.
0: Ó ní tó bá ti ń pè pàdé.
1: Ìtẹ́ta ìkọ́
0: bá gbọ́. Àgbà bá ń gbàdúrà.
1: We will pray.
0: Ó mọ́ lọ fún ìyàwó
1: òfin. You don't tell the wife.
0: Ẹja gbọ́ láti ẹnu.
1: Let's hear from him.
2: Ọlọ́run ṣeun náà yìí tèmi náà dúpẹ́ Ọlọ́run orí òkè ogun èmi náà ní ẹ̀rí orúkọ mi ni Wálé Adírọ́pò ó ti tó ìgbà mẹ́ta tí mo ti ń sọ wípé tí ó bá jẹ́ tòótọ́ ni Ọlọ́run pe èyí wípé kí Ọlọ́run kó ṣe nǹkan báyìí ẹlẹ́ǹkẹta yìí ló wá tẹ̀ wá jọ mí lójú torí contract tí mo tẹ̀ ti ń lé tí mo tẹ̀ mọ̀ wípé ó máa jẹ́ ti tèmi ni Ọlọ́run ṣe fún mi wẹ́rẹ́ èmi ò tẹ̀ mọ̀ wípé pé àdúrà máa ń lọ ní ibi ìdájí ní aago mẹ́rin ìyàwó mi ló kàn ń tún síbẹ̀ lọ́jọ́ kan tó sọ pé wọ́n máa ń gbàdúrà wọ́n máa gbàdúrà mọ́ ni ọ̀rẹ́ ó sọ pé òun gbàgbọ́ ṣé wọ́n ò lè ní títí ẹ kó gbàdúrà ni ó ò lè gbàdúrà fúnra rẹ̀ tó jẹ́ pé wà máa jẹ́ kí àwọn èèyàn kan tán kan mọ̀ tán ẹ́ ṣùgbọ́n nígbà tí èmi náà tí mo bẹ̀rẹ̀ sí ní tún síbẹ̀ tí mo rí ọwọ́ ìyanu ayé mi nínú iṣẹ́ mi mo dúpẹ́ dúpẹ́ o mo dúpẹ́ mi ti ẹ̀ mọ̀ wípé Ọlọ́run lè ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí tí mo ti ṣe pé tí Ọlọ́run bá ṣe pé èmi náà máa wípé máa sọ pé Ọlọ́run ń gba àkóso tòótọ́ ni èèyàn Ọlọ́run ní tòótọ́ ni mo dájú ìpè yín sì pé mi ò vat iṣẹ́ tí mi ò gbà rí nílé ayé mi tí mi ò tẹ̀ tí gbà rí òun ni mo gbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo yanjú ẹ̀ láyà tàlàfíà ti.
0: Congratulations, ọ̀gá.
1: Ẹ máa kú oríire sá o.
0: Ọ̀gá, ìwọ náà ìbá ti jù báyìí.
1: YouTube would have been greater than this.
0: Ohun tó sọ náà lọ́gá yẹn sọ. Pé ṣé wo lè gbàdúrà fúnra.
1: Can't you just pray for yourself?
0: Ṣé o lè gbàdúrà lé ẹ?

0: kẹsì ẹ wọ.
1: Kẹsì ẹ yìí wọ́n dẹ̀rù check the case and know what did he do, why did he want to be killed him.
0: Nínú ẹ̀wọ̀n ni ẹni tó fẹ́ yẹgi fún yẹn, ó rí tí ẹnìkan olóṣọ́ ó lẹ́ni ẹwà bá ń lọ wọ sọ fáìtì ó lọ sọ pé èmi yóò yọ jáde.
1: According to what the man that said, he said someone that in a white apparel came to him and told him that me, I'm going to release you.
0: Àti arúgbó ọjọ́ lè wá bá yẹn ló ẹ̀wọ̀n pé èmi yóò yọ jáde.
1: So Asian of you in the prison tell you that I'm going to set you free.
0: Ẹ bá isà mi mẹ́ta, arúgbó ọjọ́ yóò yọ ẹ jáde. Yéèmà. Kí wá ló ṣẹlẹ̀? Bí agbẹjọ́rò àgbà yẹn dédé ní òun gbọ́ fẹ́ mọ̀ nípa kẹ́ẹ̀sì yẹn. Bó ṣe sọ pé òun ní interest nínú kẹ́ẹ̀sì yẹn, wọ́n ní gbogbo ìlànà ètò ìyẹgi fún náà o. Wọ́n ní advocate ó ti dé o, ó lò ní interest nínú kẹ́ẹ̀sì yẹn, má ti pa o. Ọwọ́ ṣe àwádìí ìwádìí ìwádìí lọ. Mi ò mọ̀rú agbẹjọ́rò eléyìí, ó ní àwọn máa padà rìsíìtì ìdájọ́ yẹn. Nọ́mbà padà dá ọjọ́ ìdájọ́ tuntun ẹ̀gẹ́. Wọ́n tún jókòó bíi ti gba. Ṣùgbọ́n lásìkò yìí, agbẹjọ́rò àgbà náà wọlé dé. Ó ń wojú adájọ́, ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ọjọ́ tọrọ ìṣẹ̀lẹ̀ ẹni tẹ́ ló pààyàn yìí kò sí lè. Ẹni inú yàrá ẹ̀ ló kú sí, ó ní ẹgbẹ́ gbogbo bá kúnu yàrá rẹ̀ nǹkan. Ìgbà tí adájọ́ wo lọ wo bọ̀, àrídájú ti fi lélẹ̀ pé kò mọ nípa ikú rẹ̀. Ẹ wá mọ ibi tó fọ́nì sí ni pé fámìlì bàbá yìí wọn sanwó fún lọ́ọ̀yà àgbà, wọn sọ̀rọ̀. Àwọn kan náà lọ pé wọn gbèsè fún. Ó lò ní tres. Àṣebárúgbó ọjọ́ ṣe lọ yọ sí lójú àlá nínú sẹ́ẹ̀lì, ó ti lọ tọ̀ọ̀ṣì ọkàn ẹnìkan. Ẹni wá síbí. Nítorí ẹni tó bá lè ṣe àmì mẹ́ta, Olúwa máa tọ̀ọ̀ṣì ọkàn olóore rẹ̀. Yes! Aha! Yes! Yes! Yes! Hey, nawo ẹ, ẹyin bàbá bàbá yẹn.
2: Stretch your hands.
0: Nítorí ọ̀rọ̀ ẹ, mo fẹ́ kọ́ lọ́n tọ̀ọ̀ṣì ọkàn president, kó tọ̀ọ̀ṣì ọkàn èèyàn lákan, kó fún ẹ ní appointment, kó fẹ́ ṣe anything tó ní tu. Oya, ọba tọ̀ọ̀ṣì ọkàn olóore rẹ̀ sẹ́. Ìka ti ṣẹlẹ̀ mí o, adájọ́ ti fẹ́ tán o. Adájọ́ sọ pé o jẹ̀bi ọ̀ràn náà. Máa lo láyọ̀ tàlàáfíà.
1: You are not acquainted, you go.
0: Ẹ wo inú bí kíní tó máa ń dàbí ibi gi yẹn tó wà ń bẹ̀ yẹn. Skinner gi yẹn àtọ́dàrà yẹn dúró sí. Ó sàn wo gbogbo ṣe ń rojọ́. Ọjọ́ kú ló ń dúró dé tiẹ̀ o. Ọjọ́ dé tiẹ̀ o. Torí kò lè yan o, kò mọ̀ yan o.
1: He has no family, he has no one.
0: Àṣì arúgbó ọjọ́ ti dìde fún.
1: Oh, the angel of death is standing.
0: Ó yá ẹ fò sókè, arúgbó ọjọ́ máa dìde fún ẹ.
1: Angel of death will arise for you.
0: Aha, aha, in the name of Jesus. Nísìnyí, ó wá di pé wọ́n ní kó máa lọ. Kò tí ì mọ̀, ó ní bóyá àlá ni. Kò tètè kúrò nínú kinní gbaga yẹn. Ẹ̀wọ̀n dẹ̀ wà ní ọwọ́ rẹ̀.
1: And there's still handcuff in his hand.
0: Kò tètè lè kúrò níbẹ̀.
1: He couldn't leave the spot.
0: Àwọn ọlọ́pàá ní kókó possible na.
1: The policemen were telling him come.
0: Ká tú ẹ kó máa lọ náà.
1: So that you can be released.
0: Ah, bó ṣe wá tún tán, gba agbẹjọ́rò yẹn.
1: That senior advocate.
0: Ó ní pẹ̀lẹ́.
1: They went to him.
0: So máa lọ ilé ẹ̀bá yẹn.
1: So you can go to your house.
0: Ó wá wò bóyá wọ́n sọ pé owó àwọn jẹ́ iye báyìí.
1: Then he was taking maybe the man who said my fee is this and that.
0: Ló wá ní ẹjọ́ mi ò mọ irí.
1: He said I don't know you sir.
0: Ó lé mi ní òmọ irí.
1: I also do not know you.
0: Ó dábọ̀.
1: I give it up.
0: Nọ́wọ́ ẹ sókè.
1: Lift up your head.
0: Mo sọ́ di náà, mo sọ́ di àṣẹ.
1: I turn it to authority.
0: By fire, by force.

0: ike àti agbára.
1: Aláàánú máa dìde sọ́rọ̀ rẹ̀.
0: Ever shall come to you.
1: Oya nítorí ọmọ máa dìde.
0: Amen.
1: Nítorí ayé rẹ̀ olóore máa dìde. Oya oya oya fast nawọ nawọ sí mi fast. Ogun tó ń jẹ yẹn kò ní jà ẹ mọ. Yes. Ogun tó ń jọmọ rẹ kò ní jọmọ rẹ mọ. Ẹ wò ó ẹ wò ó o tí mo fẹ́ báyìí torí mo rí ẹni àgbà ọjọ́ ó jókòó lórí ti agbára. O tí mo fẹ́ sí ni pé kí gbogbo yín kí àmì yín máa rọ̀ kó máa rọ̀ bí ọ̀wàrà òjò.
0: I want your amen to be raining.
1: Ẹni tí ò bá ti sàmí ẹ yí ogun lé lórí. Ó yá nawọ́ sókè. Ẹ tí ò bá ti sàmí ẹ tí ogun sí lára. Ẹni tí ò bá ti sàmí ẹ gbé nǹkan sí lára. Mo pàṣẹ lónìí o bó o ṣe wà yẹn ogun tó ń jà ẹ ogun yẹn máa já bọ́ọ̀lẹ̀. Ìyá orúkọ ti àtẹ̀rí ẹ̀ kókó.
2: Orúkọ mi ni Felicia Aláwodé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arúgbó ọjọ́ torí bí mo ṣe darapọ̀ mọ́ ìjọ arúgbó ọjọ́ àánú tí mi rí gbà rí tí wọ́n fi lọ mí rí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè.
1: Àánú yẹn wọlé.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè.
1: Ẹ bá lè tẹ́wọ́ rẹ̀ lọ́ọ̀kan. Èèyàn tó máa gbówó kan fún pé ẹ bá wa ṣe contract ẹ bá wa rank. Ẹ̀yin mélòó lẹ lè gba contract? Tó bá sọ pé ò mọ̀ ṣe, ṣé ọmọ ṣe àbọ̀ mọ̀ ṣe? Tó máa yọ owó gidi fẹ́ ọyá gbà ẹ̀. Mẹ sọ lọ.
2: Ni lórí ọwọ́ mi mo dúpẹ́ pé mi rogun ìdádúró.
1: Ẹ̀ríkejì.
2: Ẹ̀ríkejì ni tọwọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè tí ó gbà fún mi láti dá mi gúnlẹ̀. Ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kẹta ni lórí fọ́tò rẹ̀ náà mo mọ ọmọwọ́ obìnrin ni. Pé Olúwa ó ń wà mí sàn. Olúwa ẹni tí wọ Ọlọ́run ó lò fún ayé ọmọ mi. Tí ò ní mú wà ládàá ní tèmi gan ò ní fòrò tí mi dẹ ni. Mo yan Ọlọ́run arúgbó ọjọ́ lógo pẹ̀lú rọrùn tí ò múnira wá. Ọlọ́run sì jẹ́rìí ara
1: rẹ̀. O ti rá admission.
2: Kódà wọ́n ń sa ní ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wáyé pé Paul admission rẹ̀ ṣe yá. Mo ní máa sọ fún ọ pé Ọlọ́run ni. Mo yin Ọlọ́run lógo. Débi pé nígbà tí mo sẹ̀sẹ̀sì sí oríire gan kò jẹ́ kí n mọ̀ nira. Mi ti ẹ̀ máa la.
1: Ẹ̀yin tẹ́ bá sàmì lárúgbó ọjọ́ ẹ̀yin náà ò ní mọ̀ nira mọ́. Ìyá yìí ó tún ráàánú sí ọkàn rẹ̀.

ẹjẹ bẹrẹ sí ni máa mú wá fún yín ikọ ẹgbẹ agbábọọlù Manchester United ẹjẹ ìyàdẹ àná o torí àwọn olólùfẹ́ yín kò láǹfààní láti wò ó tú ọ̀pẹ́rẹ́ ni wọ́n wò inú wọn bá dùn wọn bá ní kí wọn máa pẹjọdọ fáwọn èèyàn bó jẹ jẹ pé àwọn tó pẹjọdọ fún náà padà sanwó ẹ fúnra lára wọn torí padà sá lọ ní o. Adesina Wasu Waslag iwo nu Olorun to ba je bosese o ya ba mi e mo kan iskole o ba n pe laare tabi ko wa ba n je ki yin nu ile omo ni egbogun mi jo o ya ba mi PS ni egbogbo ona toro nbe to fi da lapata ko serese se yi meko o mo kan laare ni se ko so gbe to le da si ele mu o o mu o to ka kurobojo orí pé lánàá òjò pé egun nìkan o ẹ mọ̀ pé tójò bá pé egun wọ́n lòdì ò dáa òjò wá pa egun egun tó wá jánu omi àgbàrá ọpẹ́lọpẹ́ àwọn tó mọ̀ wá kinú ẹnẹ́bà wà rí egun níbi tágbàrá ti gbé jẹ jù sínú odò ní àná yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ló kọ́kọ́ mi àwọn méjì tó lè ti ṣùgbọ́n ti àwa látẹ̀yìn nítorí wípé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ ti ń jáwé olúborí látọ̀sẹ̀ tó kọjá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U ti já nínú ìdíje Carabao Cup o as usual bẹ́ẹ̀ sì mọ́ ń já lórí bó ṣe dùn fáwọn kan o ló ń korò fáwọn Man U yẹn adúpẹ́ tàwa ọba aláàtẹ àánú bó ṣe dùn fáwa o ló korò fáwọn Man U o adúpẹ́ tàwa o ọba aláàtẹ àánú. Báwa kan ṣe tẹ̀síwájú eyín nínú ìrìn àjò Carabao Cup ó làwọn kan jáde àná bí ẹ tí ò lẹ́lẹ́dá àṣùṣà náà ni ẹ ti gbàgbá tẹ́ ẹ bá gbàgbé tọmọdé bá kọyán àná àwọn àgbà fìtànbalẹ̀ wọ́n fìtànbalẹ̀ fún lóòrọ̀ tòní tẹ́ lọ́ọ̀fà ní láti gbọ́.

mọ́tẹ̀ yín ju gbogbo ẹ̀ lọ. Brighton padà fọba lé pé àìsẹ̀gbẹ́ yín sẹ̀ mọ bí tó ń pebí ni Brighton àtàná nínú ọmọ mi ológo. Victor sport writer àtàná nínú rẹ ti ń dùn ó ní tí mo tó ń jáwé olúborí fi pé fìyà jẹko ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yù ẹ̀dì price láàárọ̀ ìlọ́wọ́ ẹ̀ ẹ sọ pé ẹ̀fẹ́ tó bẹ̀. ó yẹ pẹ́pẹ́pá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù everton ń bojú wo fanti wanderers jáàmì ayò fleetwood town. àwọn náà gbẹyẹ lọ́wọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù united ìyẹn gẹ́gẹ́ lánàá yẹn gẹ́gẹ́ bó ṣe wà lápàtì bẹ̀ ó ní mo ṣe láǹfààní láti já yín kalẹ̀ yẹn àjá àjá tó ìjà ní dálẹ̀ nígboro ayé wọ́n ní wọ́n pẹ́ kẹ́kọ̀ọ́ ò sí ń bẹ̀ mọ́ ẹ jẹ́ kí n mọ láǹfààní láti mọ gbé yín débẹ̀ wípé nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jọ́sì kò sí ti ń jẹ́ tó bọ́ọ̀lù mọ́ o ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn gẹ́gẹ́ bó ṣe wà báyìí ó ti ta ẹ̀pẹ́ ìdókòwò rẹ̀ ìyá fún Clear Lake. nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó sì jẹ́ pé Clear Lake ó ní ọmọ ṣe kíni ló mọ mójútó gbogbo ìpín ìdókòwò. gbogbo ìpín ìdókòwò eléyìí tó jẹ́ ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì ó nìkan lónìí torí pé bó ṣe ra ti tó bọ́ọ̀lì ó náà ló ra ti máa kọ́ta gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn. gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó yẹ kó pàpà ẹ wá wò ó ẹ ti fi léde wípé as john guiz ó máa wà pẹ̀lú ìkọkànrin kan ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì bákan náà eléyìí tó jẹ́ wípé ìpín ìdókòwò bá ṣe ni jẹ́sì ó ṣeéṣe kó kan náà kó mọ kan náà o nítorí pé wọn àti ìfọwọ́ rò ń sẹ́yìn tiẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ gómìnà tọ́ bọ́ọ̀lì ni àti máa kọ́ta àwọn tó ní ìpín ìdókòwò tó rú gángan ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì ọmọ ìyá mi sọ wípé ó ti lọ lápá ti bẹ̀ yẹn nítorí pé Medad Egali àti joseph feliciano ẹ ti sọ̀rọ̀ pé sẹ́rí tó bọ́ọ̀lì ó jẹ́ ẹni tó ní ìpín ìdókòwò tó sì ṣe dáadáa pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì ṣùgbọ́n báyìí ìgbà ló nígbà lò bí bragus ṣe lò gba tiẹ̀ láti tírí odan tí ó di tírítírí àwọn tírítírí àgbà kankan báyìí tọ́rọ̀ kan ó ti mọ̀ ó ti ṣẹlẹ̀ náà báyìí o pé kèjẹ́ ti mọ líìdì pẹ̀lú bí fún máa gò tó nítumọ̀ kán wá dédé sọ wípé látẹ̀yìn ẹnìkan padà wá ó wá padà fìyà jẹ yẹn bó ṣe mọ rínu èèyàn ní mọ ṣe owó ọjà sọlọ́run yìí sì san ẹ mọ jẹ ń tẹ̀yìn ti ṣe dúrọ̀ round four nínú ìdíje carabao cup ẹ̀yìn tẹ kù ń bẹ̀ ó yẹ tẹ́tí kẹ wá gbọ́ tó o bá jẹ bí tó o bá ti gbó kọ tí mọ bí àjẹ wípé tí mo ti wà lára àwọn tí wọn ta ọtẹta lọfà ni o tó sì ti já dànù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù flotru tan yóò wà nílé ni nígbà tí ó mọ gbàlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal oníbòòjé ìlú manchester city àti norwich city ẹni tó bá jáwé olúborí láàrin ẹ méjèèjì yóò lọ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù brighton and hove albion ọlọ́nkàn tètè fẹ̀sí bá yorùbá wọn ní kékeré ni wípé kí wọ́n bá ṣẹ̀sìn awọ́rò náà ló ti máa ṣe ń kékeré bákan náà kẹ̀dẹ̀ rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù everton yóò mọ gbàlejò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù united kan ṣoṣo tó kù nínú ìdíje carabao cup ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù onìyẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle united tí ìmọ̀ ọlọ́run mo gara pin ni ó yá gara lọ gara bọ̀ ó yẹ pápápá sunderland pẹ̀lú brentford ẹ mọ̀ pàdé ara wọn liverpool pẹ̀lú chelsea sọpọ̀ ti lọ brentford pẹ̀lú peterborough fúwàm pẹ̀lú crystal palace bọ́ọ̀nùmọ̀t pẹ̀lú aston villa paripa ẹ jẹ́ kí n sáré tẹ̀wájú díẹ̀ kí n karòyìn díẹ̀ kó tó di pé ó padà wá sórí dúrọ̀ yìí ẹ tí ò rà ó máa padà tó ṣe pẹ̀lú dúrọ̀ tó ń bẹ̀ ńlẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti ibẹ̀ yẹn ó yẹ pẹ́pẹ́pá eré gbogbo ẹsẹ̀ wìtì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé manchester united ń díje ìyẹn ní pápá ìṣeré old trafford o nígbà tó wà ní two go ahead fún ìgbà kan ti àádọ́ta ọdún ẹ mọ̀ pé wọn ò jà yín pẹ̀lú ìtàn ìgbà wo ló ṣe. nígbà tó fìdí rẹmi ní ìsanwó ẹkọ ìgbà sọnà ló sì tún ṣẹlẹ yìí o nítorí pé oṣù kẹsànán máa yù kò sanwó sówó ń tiẹ ó sanwó sí ìyá ni. ọlọ́njọ́ mọ̀ pé ti máa yù prayer point ni tó bá ti wọ̀ kó gọ́ paripa mẹ́ta sí méjì ó ní kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tottenham hotspur ló fi fìyà jẹ wọ́n lóṣù kẹsàn-án ọdún 1996 nígbà náà gẹ́gẹ́ bó ti bẹ̀ yẹn ó yẹ mo tún ti já yín mẹ́ta gbé yín débẹ̀ àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé kó mọ́ bá àdìjà kó mọ́ bá àdẹ́kẹ́ ó ní mo ṣe mọ́ gbé yín débẹ̀ dégbé gbogbo kọ̀rọ̀kọ́ńdú ìyẹn látàpá àti bẹ̀ yẹn ó yẹ pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù

papa ede awon ko igbe agbabolo ninu idije la liga santada to je wi pe Kylian Mbappe o ti lanfani lati mi awon won ju gege bo se wa bayi o na lo wa loke pelu awon mefa ju won o e mo je teyin falicano villari marun marun lomi koju ti koju barcelona merin to ditumo ni koda barcelona na ana make it up for alaves athletic bilbao legado santa figo levante sevilla valencia valladolid atletico gbogbo ti mo ka meta meta lo fi boju won je real betis espanyol getafe girona las palmas osasuna oviedo meji meji ni eche malaga ati maloka eyo kokan ni se wari di to je kin ka oni wi pe nto soro se fun man u nto soro se fun cristiano ronaldo santos ronaldo ati lada andre messi kutitini oni Kylian Mbappe tin gbiyanju ati se nitori pe ninu gbogbo awon ipo igba gbobolu ti awon cristiano ronaldo santos ronaldo ati lada andre messi kutitini koju ronaldo o kuna lati gbago wole koju ipo igba gbobolu kan iyan ninu dije la liga legba ti lada andre messi kutitini ipo igba gbobolu meji pere oni ogo koju ti won gege bo se wa lapa ti beyen gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ṣùgbọ́n ọmọ ogun ìparipádẹ̀ tó ń pè ní Kylian Mbappe yìí ó ti ń ṣe wọ́ndà nígboro ayé ó yẹ ọmọ abẹ̀rẹ̀ àdà pẹ̀lú jason wilcock ẹ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jj gabriel ti sọ ọmọléje léńjẹ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún inú fún ikọ̀ igi agbábọ́ọ̀lù manchester united ni o wípé gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe wà báyìí àwọn wà nǹkan táwọn ó ṣe sí ọ̀rọ̀ ọmọ náà pẹ̀lú bó ṣe jẹ́ pé ikọ̀ igi agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀jọ̀ kan wọ́n fẹ́ ganu sí i wọ́n sì ti ń wo ọmọ ọ̀hún ó yẹ pápápá bẹ́ẹ̀ bá mẹ́jẹ̀ ń já yín nítorí pé ọ̀rọ̀ abálé àdìtàn ẹjẹ́ tó láǹfààní àti gbé yín débẹ̀ wípé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé agbábọ́ọ̀lù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò gba ife kankan ìyún nísà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ó ti gba bàlóǹ dì ọ̀rí ẹ̀ ń bèrè pé láéláé kò lè ṣẹlẹ̀ ó dẹ́ jẹ́ nǹkan fún yín kẹ́ ẹ lọ yẹ̀wò lọ́dún 1956 Stanley Matthew òun ló gbà á

0: bẹ́ẹ̀ni
1: o jẹ́ pé mourinho gba europa fún un.
0: Wọ́n gba carrick àwọn ọkọ̀ àgbọ̀nì mọ́gbàjẹ́ ni wọ́n rí mọ́ ìrẹ́gẹ́ bí ọ̀nà fún àwọn láti yáàdì sí sí ìfihàn sọ̀rọ̀ wọn lédi kí ẹ̀sìn pé kan báyìí làwọn ń fẹ́.
1: orí pé carrick gan ò lè sọ̀rọ̀ gan pé player tó ń fẹ́
0: rí
1: àti ìṣerú máa ń yùtà mọ́ jáde.
2: ẹjẹ sáré ká ròyìn méjì tó wà wájú mi ẹjẹ sáré ká àwọn ìròyìn pàdé àti kàtà ẹjẹ sáré dèlò ẹdẹ tí mi àgbà lé unity cup ti ń lọ lọ́wọ́ ó yẹ ká ẹsẹ́ àti mọ̀ unique galitere championship nìyẹn o ó yẹ kó pàpà bọ́ńsẹ̀ ní kò sí lápá tibẹ̀ yẹn adétúnjì tàn fìgì ọmọ ẹkọ ẹgbẹ́ pẹ́pọ̀ louis mami fc four goals ló fi wà lókè téńté lanky ògìgí ọlátírí goals lé ìtẹ̀lé raymond sylvester ó ná tẹ̀lé pẹ̀lú three goals ẹkú dayo emmanuel ó tẹ̀lé pẹ̀lú three goals pọ̀jù yusuf ó ná tẹ̀lé pẹ̀lú three goals ẹ mọ̀ wá jẹ́ ntẹ̀ yẹn lónìí ìdíje quarter final yóò láǹfààní láti gbìnàyà easy mami fc ẹdẹ àti mature minded star fc ẹdẹ tó bá ti di dédé 2:30 òun náà mọ pàdé ara wọn young antler fa ìlọrin àtàdé ìlòbù 4:30 p.m. náà mọ láǹfààní láti pàdé ara wọn ibo ló ti máa láǹfààní láti wáyé emirates stadium wọn náà ni o ẹ̀ẹ́dẹ́ mega school ní oní òtí láǹfààní láti wáyé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yá mo ti láǹfààní àti ìjà yẹn ó ní 1615-1011 ó lójú òpó tẹ́fì láǹfààní láti gbà wọlé ìyẹn látàpá àti bí láàrin ìṣẹ́jú ẹjẹ kọkọ mọ àwọn pé ká mọ sí wọnú ara wọn báwọn àkúndà bàtàtà ẹ ti wà ń bẹ̀. ẹ ti wà ń bẹ̀ àkúndà bàtàtà.
3: babu wàhálà.
2: orúkọ yìí bọ̀lẹ́ tí ń pè fún ìsìn yín wọ́lẹ̀
3: kò gbúdọ̀ wọlé aṣọ òdodo ọ̀rọ̀ ọmọ máyù náà ni odò àlóńpẹ́ látọlọ́n ṣogun ńlọrọ̀ ọmọ máyù.
2: ó yà ẹ̀dá sí.
3: bó ṣe rí gẹ́lẹ́ ni ṣẹ́gun ààrẹ wa ti sọ lẹ ti sọ yẹn ẹni tó bá ń rò pọ́ tẹ̀ ni ọ̀tẹ̀ náà ni.
2: ó ti tán
3: ẹ̀dá fún máyù táwa mọ̀ ṣé gbogbo àwọn pléyà tó kó sórí fíìdì yẹn ni tíìmù làwọn pléyà.
2: nọ́mà nọ́mà gẹ́ tíìmù ò lè ná diamond kì í ṣe pé mò ń proud. ẹ̀mọ̀ tí mò ń plé ni àkúndà bàtàtà ó yà ta ló wà ń bí i fún èsì yìí. ikọ̀ ìgbà gbọ́dọ̀ ló lè jà fún
4: yìí.
2: ó hàn èmi náà mọ̀ ó yà bò lànà sí rí.
4: bọ́lá ń ṣe kápẹ́ra pàná orí
2: ẹ̀
4: rí pọ́blẹ́mù wa
2: àwọn
4: tó ń mú old man yìí nǹkan ní pọ́blẹ́mù. ọlọ́run sì bá a sọ fún mi. ẹ máa pe báyìí náà kọ́ ni yóò máa rí lọ.
2: gbogbo ìṣòro tí wọn ò bí yẹn mọ́ gbogbo ìṣòro tí wọn ò dá mọ́ yẹn lórúkọ jésù lẹ́fọwọ́sọyà pé
1: báyìí kọ́ ni yóò máa rú.
2: àkúndà bàtàtà.
5: babu wàhálà máyò kí ni ẹ̀kan.
2: ta ló sọ̀rọ̀ gan.
5: ọ̀gá
2: ikọ̀
1: nígbà tí lè ṣàdé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. bẹ̀rẹ̀ o bẹ̀rẹ̀ kí náà ti rí o wọ́n sì máa jẹ̀yà sí i. àkúndà bàtàtà.
6: babu wàhálà ẹ káàárọ̀ ẹ kú ètò.
2: ọlọ́run ló ń tò.
6: olóyè taiwo àṣà iléjì.
2: bá bá dé ọdẹ.
6: bẹ́ẹ̀ ni.
2: ọ̀hún tẹ́sì.
6: tẹ́sì for life. tẹ́ rí ọ̀rọ̀ máa yù kó ṣe yẹ kó rí náà nu. wàhálà ẹ fagusi ti jẹ ìṣọ àjàrà títí ayérayé lẹyìn ó sì mọ káwọn máa yọ wọn sì rí nǹkan kan ó dìgbà bá tún bá tẹsí gbà tẹrí champions league un ibi tí wọn ò sì dáná ní àdé un ẹ kó ètò.
2: bó ṣe eré ààbò á bá bó ṣe eré wà á bá ń bẹ àtórí àti káàlẹ̀ sàn ẹni dájọ ló ń kájọ àkúndà bàtàtà ta ló wà ń bẹ.
6: báàbù wà là bá aṣọ àìlò pé o.
2: bá a sọ àyè jọ sí i.
6: Ọ̀gbọ́n
2: ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n
3: ọ̀gbọ́n ọ̀gbọ́n
2: ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n
3: ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n máa yóò ti yàtọ̀ pátápátá wọ́n fi àmọ́ tí ń ṣe wọ́n wọ́n lọ ta tíìmù fẹ́ni tó ní tíìmù méjì wọ́n ní tíìmù ẹ̀kejì pléyà mẹ́sàn-án ló sáì ní sísun tó kọjá pléyà mẹ́sàn-án dáadáa dáadáa.
2: owó náà 1615-1011 àkúndà bàtàtà.
7: ẹnu.
2: ẹyẹ ti wà ń bẹ.
7: so àánú carrick ń ṣe mí
2: ṣe. ó kọ yìí bọ́lá tí ń pè yìí.
7: ṣẹ́gun ló ń pè láti jẹ́ rè.
2: ó yà
7: káríkì sinmi lánàá torí tí ẹ bá wù káríkì sinmi dáadáa ẹ yìí pé irun orí rẹ ti funfun.
2: iṣẹ́
8: máa ń yọ burú gan.
7: torí iṣẹ́.

0: agbẹjọ́rò ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ plateau látàrí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó wáyé lákòókò yìí ní ìpínlẹ̀ ọ̀hún ṣe ìlérí pé iléeṣẹ́ ọlọ́pàá yóò gbìyànjú láti rí pé ó pèsè ètò ààbò fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún àti pé àwọn ọba ẹ̀jẹ̀ tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún páńpẹ́ òfin wọ́n fi gbé wọn dísù tó jẹ́ pé ó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn síjọba ìpínlẹ̀ plateau ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ṣe tán láti rí pé wọ́n pèsè ètò ààbò tó nípọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn tó kù fún àwọn èèyàn ìpínlẹ̀ náà Oladeji Trust ní lówùúrọ̀ tòní.
1: Ọ̀rọ̀ ajé ń gbà fìlà lórí ilé wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pinnu láti ṣe ìdásílẹ̀ ibùdó kan ibùdó ìpè tá a mọ̀ sí National Call Center fún gbogbo àwọn tí wọ́n bá ní àríwísí lórí bínú bàbá ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ibùdó ọ̀hún ni wọ́n ní wọ́n pèsè ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà látọ̀dọ̀ ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ iná ọba lórílẹ̀-èdè alàgbà Joseph Tegbe ló fọ́ kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sí gbọ̀rọ̀ Eddie Kebu náà tún gbé láàárọ̀ tó ní ẹjọ́ máa lọ sí abala kejì ètò yìí tá a pè ní abala lámẹ̀
0: tó yára rẹ̀ mọ́ ti wájú mi yìí tó ní ẹjẹ́ kábá onírèyọ̀ kíre lè kàn wá ọ jimmy olóòrè sinimá tó tún jẹ́ adarí iléeṣẹ́ Amaruf Standard Investment Limited Alhaji Maruf ẹkúndayọ̀ àfúlàyàn ti dáwọ́ dùnú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak bọ̀ṣẹ̀wé láwà ní fún ẹbí sí ìlú ìlọrin àfúlàyàn tó jẹ́ pé ó jẹ́ ọlọ́ba ti ọba ti samora ní ìjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Kwara ṣàlàyé ìpè gómìnà òun náà mọ̀ ló tọ́ sí ipò ọ̀hún pa òun ní ta bá ní káwòó gómìnà ti fakọyọ gẹ́gẹ́ bí adarí àti pé gbègbè iṣẹ́ akin lórí ìṣọ̀kan láàrin àwọn èèyàn rẹ̀ agbóṣù bá ra abàdẹ̀ ránṣẹ́ sí emir àti ìlú ìlọrin ọ̀mọ̀wé ibrahim sulu gambare tó bu ọ̀la fún gómìnà bó ṣe wí ó tún wá kí káàbọ̀ sí ìpínlẹ̀ Kwara igbákejì ààrẹ lẹ́yìn kashim shettima ó wá ṣàlàyé tẹ bá wò gbowó pé ìlànà àti àṣeyọrí Abdulrazak pàá jùlọ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ yìí ó ní ó jẹ́ nǹkan tó ṣe é mú yan gan. Ọlá Diamond ni lówùúrọ̀ tó ní.
1: Ọ̀rẹ́ adúgbẹ́ ẹja máa lọ tààràtà sí abala kejì ètò ìta àpẹẹrẹ abala lámì ètò aláyọ̀ láǹfààní láti sọ fún yín pé lámì ètò àwọn ti wà níkàlẹ̀ ìyẹn dókítà Abdulkareem Jimoh Edun tí wọ́n wá láti University of Ìlọrin Beta
0: by far. Ó tàwọn yọ fíó fíó.
1: Kèrè mi kọ́ èwo wa lọ.
0: Mo fọ òkè onú.
1: Ọ̀rọ̀ ẹbí òun ló ṣe lù mí kí ló sáré
0: náà. No as in pé your body has to show what you're saying. Mo gesculating. Ṣé o ti bẹ̀rẹ̀
1: campaign tọ̀dọ̀ ẹni torí bó ṣe ń nawọ́ yẹn
0: mọ́? University of Ìlọrin pé òkè téńté ló wà.
1: Ìlú ló ti ẹ̀ rí.
0: Àwọn yòókù wa ń wojú wọn pé.
1: Adúgbẹ́ bọ́lọ̀ ti tónú ẹja gbà fọ́lọ̀ bẹ́ẹ̀ òkè téńté tábìlì lọ́lọ́run tó yun Ìlọrin sí Omúyẹ́sì délẹ̀ délẹ̀ ni. Ẹyí àwọn làǹgbà lálejò láàárọ̀ tò ní ṣùgbọ́n ẹ má gbàgbé o wípé ìwòye lámì ètò wa ti mọ ti ẹ̀yin tẹ bá láǹfààní láti dá sètò láàárọ̀ tò ní. Ó yàtọ̀ gédéńgbé sí ìwòye àwa tọkùn méjèèjì ti mọ ti kàn ní Diamond 88.7 FM. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ eléjìrẹ́ ọ̀gá akọrin ẹgbẹ́ wa débẹ̀
0: àbọ̀
1: òun bá wọ ọkọ̀ yálọ.
2: Lámì

0: ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní kànìdá mọ̀dọ̀ tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lónìí abala kejìre abala lámẹ̀ẹ́tọ́ àlejò wa lónìí àwọn náà ni ọmọwé abdulkareem jimoh ẹdùn asọfún ilé ẹ̀kẹ́ kí wọ́n wá láti ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ọrọ̀ òṣèlú fásitì wa nílọrin ní ìpínlẹ̀ kwara ó táwọn yọ
1: fíò
2: mo kì í mo kí gbogbo etí tó ń gbá káàkiri àgbà pé àkàrọ etí tàfin gbọra kò ní di o.
1: àṣé edumare
0: ọlá
1: yẹsẹ ọdà ẹ ìròyìn mọ gẹgẹ bí ó ti yọ gangboro nínú àwọn ìwé ìròyìn tí aláǹfààní láti kó wá sódì láàárọ tòní ẹ rí wípé kíní ọhún já rìnrìn nílẹ wọn ni ẹni ń pè ọ kò ìdákẹ ọlọrun gbàgbóyà o lórí gbólóhùn tí ó jáde tí ó sì lọ láàrin peter obi tí ń ṣe ọmọye fún ipò ààrẹ alẹ́gbẹ́ òṣèlú kan lórílẹ̀‐èdè nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ anambra ẹ rántí pé òun náà ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ anambra rí tó sì fi léde o wípé kò sí gbèsè kankan tóun fi ilẹ̀ lásìkò tóun fi wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ anambra ṣùgbọ́n gómìnà ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti wá jáde àwọn náà ni ọ̀rọ̀ tí peter obi sọ yìí irọ́ pátápátá gbu ni o pé òbítíbitì gbèsè ni ó fi ilẹ̀ pàápàá bí ọgá bí ọ̀rọ̀ yẹn ṣe lu já ìgboro ayé nílé iṣẹ́ ààrẹ náà làwọn náà bá dá sí ohun tí ń bẹ ńlẹ̀ wọn ni peter obi gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó ti ṣáájú jẹ́ pé

0: bí ajé ìwà bàjẹ́ ìbá padà sẹ́mọ lórí ó tupa ju sẹ́lẹ̀ láti díje fún ipò ààrẹ wọn ta láyà o wípé bó bá jẹ́ pé ni ó bá dúró lórí ọ̀rọ̀ yìí bó bá ti ri pé ó jẹ̀bi ọ̀rọ̀ yìí ó tupa ju sẹ́lẹ̀ láti díje fún ipò ààrẹ gẹ̀yìn gẹ́gẹ́ bí lámì ètò àwùjọ ojú wo lẹ́yìn fi wọ̀ rẹ̀.
1: Òwe the fact remain pé àti Peter Obi àtàwọn ìyókù rẹ̀ tán jọ gbìyànjú láti contest ọ̀tán ti jọ gbìyànjú láti contest resurrection tuntun gbìyànjú again láwọn àrídìdì Nàìjíríà olóṣèlú ni gbogbo wọn so ta bá ti gbà pé olóṣèlú ni gbogbo wọn ká mọ̀ pé ọ̀rọ̀ tí ọmọ jáde lẹ́nu wọn ọ̀rọ̀ olóṣèlú náà ni kíní ọ̀rọ̀ olóṣèlú tá a sọ ni pé ta bá wo critically tán bá sọ for instance 100% ọ̀rọ̀ 50% of it yọwọ́ political 50% rẹ̀ òní ó jẹ́ òdòdó most especially now ta tún ti wá wà ní agbami òṣèlú tó jẹ́ pé à ń gbáradì kítakíta fún 2027 election so almost 80-90% ọ̀rọ̀ tí ma jáde lẹ́nu wọn ọ̀rọ̀ òṣèlú ni and sometimes we were guided wípé ọ̀rọ̀ táwọn bá sọ lónìí yóò tún wà nínú record yóò wà nínú tàn bí àwọn àgbàlagbà sì máa ń pa á lówe pé ìyẹn ogun even in the next 20 ní ọ̀la sọ́tùnla ni kọjá pé ọ̀rọ̀ yẹn wọ́n tuntun yẹ̀wò wọ́n wá kọ̀ǹpíà rẹ̀ mọ́ ìtọ́sọ nígbà yẹn àti ìgbà tí 20 ẹ̀sìn bá pé so kí là ń mú jáde ìbílẹ̀ ni pé kì í ṣe Peter Obi nìkan if at wa well established ipò ti sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tóun jẹ gbèsè tóun bá ṣe wú ìlú bí ó ṣe dá ní Anambra State òun tán bá sì re establish òun ó fi pé òun kàn pé fún ẹlẹ òun nìkan kó tí ń sọrú eléyìí but the fact remain kákọ yanjú títí ẹ wípé àwọn state government Anambra wọn padà jáde sí wọn ní ọrọ tí Peter Obi sọ ńgbà yẹn wípé kò sóòótọ ńbẹ owó báyìí ọjẹ kalẹ owó báyìí kò sàn owó àwọn gratitude owó àwọn teachers owó ecological fund ọjẹ gbèsè rẹ kalẹ so àwọn bá nínú rẹkọọdì àwọn. Mo rò pé n tí yóò da fún Peter Obi ni láti ṣe òun ni kò gbìyànjú láti fọ́ rẹ̀ mọ́ tá a pé n tó tọ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó òdòdó wà nú ẹ̀ ni ọ̀nà wo ló ṣe lè fi fọ́ rẹ̀ mọ́ ó ní ẹ̀tọ́ láti lọ sí court kó sọ pé Anambra State Government wọ́n parọ́ mọ́ òun pé òun jẹ nǹkan báyìí tóun sì jẹ́ kó wá jọ atákò rẹ̀ kó yẹ ọ̀rọ̀ àkóńbẹ àkọ́kọ́ nù tí ò bá wá rí yẹn ṣe ọ̀kọ́s kókò nílé Peter Obi kò di àtìkù ẹgbẹ́ kejì dánjọ́ fẹ́ ta gbagagbaga ní ojú òṣèlú yẹn tó jẹ́ APC wọ́n lò lọ́rọ̀ láti rí pé wọ́n fi campaign Peter fún ẹ̀yin tẹ́yìn lẹ́yìn tẹ̀lé Peter Obi ní abátìkù ní táwọn náà ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lélẹ́yìí ní táwọn padà rí kan sọ ni so wọ́n rò lọ́lọ́ òṣèlú láti campaign àgẹ́sì wọn ẹ rí pé APC ńgbà kan káwọn náà ńgbà táwọn náà débẹ̀ àbí kó tó débẹ̀ ń sọ fún wa pé ká fọkàn balẹ̀ petrol price tá à ń rí yìí àwọn ò mú wálẹ̀ nǹkan báyìí àwọn ó ṣe iná láàrin ogun nìkan àwọn ó ṣe báyìí báyìí so ẹ rí pé àwọn ẹlẹgbẹ́ alátakò náà ti lo àgẹ́sì wọn rí ìpè ẹ̀yìn náà ti sọ nǹkan báyìí rí àárí kẹ́ rí nǹkan báyìí ṣe so àsìkò òṣèlú la wà eléyìí kì í ṣe tá à expect láàrin àwọn olóṣèlú láàrin àwọn parties but ó dàbí sí ń ṣẹlẹ̀ yìí a fi mọ àwọn olóòótọ́ láàrin wọn àbí tí ò jí òótọ́ láàrin wọn.
2: Nígbà tá à ń ṣe ìpolongo fún ìṣẹ̀lẹ̀ yẹn tí fọ́nrán kan léde láàrin tí wọ́n ní allegedly ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀sùn ni wípé ó jẹ́ fọ́nrán tó wáyé láàrin Bishop David Oyedepo àti Peter Obi ṣe rántí ọ̀rọ̀ yìí tó ní èbò tó ní bòtò ń bọ̀ yìí pé religion war ni ṣùgbọ́n Obi lé nígbà náà wípé òun kọ́ ni òun wà ní pé ọ̀rọ̀ tí òun sọkọ́ ni ọ̀rọ̀ yìí ṣùgbọ́n láti ìgbà náà ó lù máa péjọ́ ṣùgbọ́n ló máa yé sọ̀rọ̀ yìí Obi ò tí ì rí ẹjọ́ pè lórí audio recording yìí ó lọ gan ni pé ẹ jẹ́ ká wo irú àwọn ọ̀rọ̀ báyìí ṣé ẹ rò pé ní Nàìjíríà la fẹ́ darí wa lóòótọ́ pé ọ̀rọ̀ ẹni ẹ̀ ni ẹ kó jẹ́ àdéhùn rẹ̀ àbí ká sọ yìí pé ìjọba ìpínlẹ̀ Anambra ṣe torí pé a nítorí pé wọn àtẹ̀lé Obi pé Tinubu ni gómìnà Soludo ń tẹ̀lé ló fà tán fi ń ṣe nǹkan báyìí láti máa tàbùkù Obi ẹ kàn níbúrẹ̀ yìí mú lẹ́yìn ìpolówó ọjà yìí ẹ fi sí àwáwá ọ̀rọ̀ mi alẹ́ lẹ́ẹ̀kan sí akéyìn pé ẹ kú
0: ìkàlẹ̀ à ń bọ̀.
3: Fún gbogbo òbí àti alágbàtọ́ tó ń wá ìlànà ìkẹ́kọ̀ọ́ tó yè kooro fọ́mọ
4: èyí tó ṣàkóónú ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ti wá sí ọmọlúwàbí.
3: Sound faith based knowledge and moral teaching.
4: Dáru Fúnún Academy.
3: Nílé ẹ̀kọ́ tó ti ní àtìlẹyìn ìjọba alájọ́ tó pẹ́.
4: Tí ọ̀pọ̀ òbí àti alágbàtọ́ sì yàn láàyò.
3: Látàrí àṣeyọrí àtẹ̀yìnwá tó ń júwe ìkojú òṣùwọ̀n wọn nípa kákọ́mọ.

0: ẹ̀kọ́ tó yè kóró.
1: Àwọn olùkọ́ tí wọ́n dántọ́.
0: Àyíká tó dágbára ṣe wẹ̀kú ìlànà ètò ẹ̀kọ́.
1: Tàfísìrì Quran ìyẹn Quran memorization.
0: Paríparí ẹ̀ wá ní entrepreneurship skills acquisition training.
1: Ìyẹn ìkọ́ ọmọ oníṣẹ́ ọwọ́ kan tàbí kejì tá a fi dá dúró láàyè ara ẹni.
0: Ní báyìí ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́lọ́wọ́ sí ìpele CREC.
1: Prenursery,
0: nursery
1: and basic 1-5.
0: Láti gba fọ́ọ̀mù fún àwọn ọmọ yín, ẹ kàn sílé ẹ̀kọ́ ọ̀hún Beyond Supermoon Filling Station.
1: Olúńládé Ìlọrin nípínlẹ̀ Kwara.
0: Tàbí kẹ́ ẹ mọ̀ pé sórí aago 0032-31-5716. Tàbí lórí WhatsApp 0050-64-44-43.

0: gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọ kírúbù àti sírafù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àgórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kírúbù àti sírafù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà Mọ́rẹ́tàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn-ún ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: ìyá yín ń ká ẹ̀ àgbà mi ó ti pẹ́ tí wọ́n ti ń sọ pọ́mọ ológo ni mo dà àná alánà ni mo pọ́mọ.

0: fọkàn balẹ̀. Gbogbo èèyàn lọ́lọ́run pé o. Ọlọ́run ṣe tán láti fún ọ. Tí wọn náà sì rógbòlò. Bó o bá lè wá síbi ìpàdé ògo mi dà. Ògo mi dà. Àkànṣe àdúrà alágbára ńlá tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Láago mẹ́sàn-án òwúrọ̀. Ìlà ọ̀sán. OK pọ̀ lolúwa ń lò. Ọgọ̀rọ̀ èèyàn sì ń jẹ́rìí sagbara Ọlọ́run lójú ẹsẹ̀. Nínú ìjọ CAC Prayer Line along Eyenkorin, Mọ̀ṣọ́ Ìlọrin, Kwara State. Fún àdúrà, ìtọ́sọ́nà àti ìgbaninímọ̀ràn. Ẹ pè sórí ẹ̀rọ 090-333-795-33. Máa bọ̀ kájọ gbàdúrà. Níbi àkànṣe àdúrà ògo mi dàtọ̀ ọ̀sẹ̀ yìí. Ìwọ náà sì rógbòlò lórúkọ Jésù.
1: Ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ́ròyìn ní ìkànnìdá mọ́lẹ̀ 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara. Abọ́lá kéje abala alámì ètò àlejò alónìí àwọn náà ni ọmọwé Abdulkareem Jimoh Edwin tí wọ́n wá láti ẹ̀ka Sunday Corner Pọ̀rọ̀ Ṣèlú.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abo.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí dé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ ni.
4: Mo kí wá dúnmọ́ òní, òní ni ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Mo kí wá káàbọ̀ sórí tó yín ètò wa ètò ẹ̀bá ní ìkan.

0: ètò ìdìbò ọdún tó ń bọ̀ kì í ṣèròyìn mọ́ pé sẹ́nẹ́tọ̀ tó wà mẹ́ba yẹn wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC takọ́sọ sínú òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ní báyìí wọ́n kojú gómìnà Abdulrahman Abdulrazaq nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ láti ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò anígbogbo ìpínlẹ̀ Kwara. Àwòrán yìí lónìí bẹ́ẹ̀ á tún wo àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé kó tó di pé wọ́n kúrò nígbà òṣèlú PDP àti àṣeyọrí wọn tó fi wò wípé kán padà lọ ṣe ẹ̀ẹ̀kan sí àwò lówùúrọ̀ tòní. Àlejò mi lónìí àwọn ni Malam Abdulateef Iṣowo, àwọn ni adarí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà ìbáraẹni sọ̀rọ̀ fún Sẹ́ńtítọ̀ Solid Mustapha tí wọ́n ń ṣojú àwọn èèyàn anígbogbo ìpínlẹ̀ Kwara. Malam, mo kí n pé ẹ kojú mọ́.
1: Mo kí n púpọ̀ àtọ́kùn àti gbogbo ibi tí àwọn ará ilé ti ń gbọ́ wa pé a kò déédé àkókò yìí.
0: Kápẹ́ kí mi àgbà mi ètò kọ́kọ́ bí yín náà kápẹ́ látọ̀dọ̀ tí yín ní wòyí 2022-2023 ẹwà nígbà náà ẹ jẹ́ ara àwọn agbẹnusọ gbòṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ṣùgbọ́n nígbà tó yá ẹ lọ sínú gbòṣèlú APC ní báyìí ẹ padà sínú gbòṣèlú PDP. Ṣíbi yín báyìí pé ṣé ẹ máa kábà mọ́ yìí pé tẹ́kánẹ́ ti mọ̀ ni ẹni kò nu PDP ṣáájú.
1: Thank you for this beautiful question. Ìdí ni wípé ọ̀rọ̀ tó ti jarunrin for some time ni tí kì í bá ṣe wípé mo ṣe ń wá sórí ètò yìí for the first time. Mi bá wọn dáhùn béèrè torí ó ti wà overflogged ní Kwara láwọn sister stations àwọn iléeṣẹ́ ìròyìn bíi tìyín báyìí tí mo sì ti dáhùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n fún purpose àwọn tó ṣe ń gbọ̀ àtàwọn tó jẹ́ pé wọn ti gbọ́rọ̀ lẹ́nu mi látìgbà yẹn jẹ́ kí n sọ wípé kì í sí àbámọ̀ nínú òṣèlú wọ́n tó bá jó lè ṣèlú. Ìdí ni wípé nǹkan ẹyọ kan tá a fàlà sí fẹ́ni tí ẹ̀kọ́ nípa ìmọ̀ òṣèlú bá yí ìyẹn political science òun ni persistent interest. Gbogbo eléyìí tó kù lè change but interest to change. So ẹni tí ẹ̀ máa ń béèrè lọ́wọ́ olóṣèlú ni pé kí ni interest yẹn lánàá kí dẹ̀ ni interest yẹn léni ìjọ ti yàtọ̀. My relationship with this Saraki family because he man so lori awon eto omi eyan la nseju ni Nigeria bi nipinle Kwara pa omi eyan la nseju lo ki se egbe oselu. My relationship with Saraki dynasty ko nse ogun odun seyin
0: o ti bere.
1: Yes, and everybody mo pe oselu temi nse tun fara pe oselu kiko ati oro siso media passe once in the Solid Solid Mustapha beckoned on me. Ṣé o lè bá mi ṣiṣẹ́?
0: Àwọn ló pè yín.
1: Yes, ẹ rí pé látìgbà tí mo ti join ẹgbẹ́ òṣèlú PDP kó tó tún di pa kúrò ń bẹ̀ nísìn. Èmi àti Gọ́vìnà Abdulrahman Abdulrazaq pọ̀. Sẹ́nẹ́tọ̀ Solid Mustapha ni. Ó mì ń pe ọmọ èèyàn lèmi ṣe. Tí wọ́n máa wá gbìyàn sínú analogy, màá sọ wípé tó bá ń ṣe ọmọ èèyàn. Tó bá kúrò lọ́dọ̀ ọmọlúàbí, ọ̀dọ̀ ọmọlúàbí là tún bọ́ sí. Mo fẹ́ kó underline ọ̀rọ̀ yìí. Téèyàn bá kúrò lọ́dọ̀ ọmọlúàbí. Ọ̀rọ̀ ọmọlúàbí là tún bọ́ sí tọ̀rọ̀ ọmọlúàbí ni kì í fẹ́ òun ló nílùú tí kì í fẹ́ kí ìlú rẹ̀ ó tú. Tó bá wá wò látìgbà tí mo ti kúrò lọ́dọ̀ Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki o ò lè rí any program gẹ́gẹ́ bíi tiẹ̀ báyìí tí mo wá tanu àbùkù bá Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki torí pé kò ṣeé ṣe torí pé n tó wà láàrin wa was personal. Mo fẹ́ yẹ̀bà èyàn lè nígbọ́n mi sí omi ètò kò mí pẹ́ ni ìyẹn jálábúrú kò dẹ̀ mí pé wọn náà dáa. Mo wá wá sínú station yìí program yẹn sọ lásìrí kí ló wá ń kọ ẹ ó sì bí mi ìpè kò wá sí sínétọ̀ mi nípínlẹ̀ Kwara tó ti ṣe dáadáa tó sínétọ̀ Solid Mustapha mo nínú o tíìmì tí ẹ mọ̀ pé ní máa dé. Ní tí mo sọ ń bẹ̀ ni wípé àwọn tí máa ń gbọ́ mi nílé tán gbọ́ program yẹn a máa mẹ́rí kò tọ̀ ni mo ní sínétọ̀ mẹ́ta ló ti ta kàngbọ́n látọdún 1999 nínú àwọn tó represent wa ní Kwara state I mean ní Kwara central. Sínétọ̀ alákọ̀ọ́kọ́ mo ní sínétọ̀ Bukola Saraki ni in terms of road facilitation kò sí sínétọ̀ tó bá. Mo ní sínétọ̀ eléèkejì tó ta kàngbọ́n mo ní sínétọ̀ olórí ẹgbẹ́ ni you can it is in this your station I will give you the date after the program search it on your system. Mo ní sínétọ̀ olórí ẹgbẹ́ ni ó ní kí nìdí mo nítorí pé sínétọ̀ olórí ẹgbẹ́ ta kàngbọ́n bí ká facilitate institutions wa nígbà tí sínétọ̀ Solid Mustapha wa dé wa ni ẹni tó sọnà ẹni tó facilitate institutions ọmọ èèyàn ni ọ̀nà ni méjèèjì máa wúlò fún òun fẹ́ develop ọmọ èèyàn gangan ló fi àkọmọ̀nà rẹ̀ ṣe doing it differently. doing it differently wa da lori o stand on the tripod or on the theme human capital development te ba gbo performance ni to Solomon Mustafa o ni se pelu dagbasoke omi eyan ka ko develop omi eyan ti o sise no institution te gbe wa ti o si ni ojo na e mo mbo omi eyan yen odo la fe gba develop e afi ka je ko ni imo to ye kuro ko kawe ko ni certificate to peye ko le sise ni institution ti olori egbe gbe wa lojo la ko le ri moto ra ti o fi rin na ti bukola sara ki facilitate wa so ko si ja no selu ko si regret no selu interest ti e matter ko si nkan tin gbolo selu ki rejo interest lo
0: malam
1: ni ese ni to bukola sara ki o ja lana a ja leni ngba ta tun wa tun ti ran olodun tun wa da wa para sodo sin to bukola sara ki won si ni ti omo olongin ni to ba pade ekun to je baba won fi rujo ra won ni a ti fi rujo ra wa so ko kan tai wo
0: ka te de bayi eni suru ka te para si pdp bayi e ti ri won abi
1: let that remain personal
0: e ti pe won
1: let that remain personal
0: e soju lo e ma ti soju lo woro to ni yi e pe kan le kan pe eni santo mustafa beckoned on you
1: yes
0: ni pe won sewo sin
1: yes
0: but am pdp won pe yin ni a pa te ko pdp tan
1: da ti mo wa nbe
0: won tin pe yin labele
1: then
0: pe ke bukara sa ka fi won sile ke ba bo lodo amu
1: mhm oloselu ni won na
0: nigbata o so ka sara kan tin pe yin be ke ma
1: bo oloselu lo ma fe ki awon to ni resources tan ni value tan ni skill lati contribute ko wa lodo
0: yen ni pe awon le ke ko nbe ni
1: are
0: le ro abi
1: a lo ti han aiba package se legbe se lu apc ti fi han now omo so pe ta ba kuro lodo eyan dada odi eyan dada la bo si
0: yen ni pe sansol mustafa awon le ke ko do bukara sara ki he said he beckoned on you
1: she was saying
0: awon le ke ko nbe abi
1: o wu mi lati kuro ngba yen tori pe
0: awon lo pa ike kun be
1: ah ta wo o wu mi lati kuro ntori wi pe interest ti mo so yen a ma clash nigba mi bi omo ya meji tan ba tan ba omo ya meji ba ndagba tan jo se po fugun odun ko si bi o se ni si gbon mi si mi to laarin won omo ya la so yen o ka to wa le mi aten to je political leader so o wa ni o de lo pada
0: ibere
1: it was a personal crisis
0: isowo ni pe so the Mustafa awon lo nsewo sin nigbata PDP ni PDP ke ma borodo awon
1: tori pe mi na ti fi han pe mo fe kuro
0: e ka lo so di oro principal yin oga yin bayi senator Solomon Mustafa ke so ni mo kon ti ko nu APC bo si PDP so awon kan so pe won je olosulu je pe adani kan je ni won je pe over ambitious to wa le yi pe won sa fe se on ballot next election on follow the ballot paper of a DJ to di ke ko bi bayi e bo se lu APC won pada fun won ticket senator kata gbo ni pe won ni gumi para yonde fun won won na won fe won ta lo se PDP kan na ta lo gba ticket senator na ibe ni pe se nto di pe oran yan won sa fe wa pe won sa fe sin kankan lo fe kan kan se kan tan se yi te nkan tan fe le PC won ti fun le PC
1: well ge mo so le kan nto akinu se nu on interest professor Ibrahim Gambari lord 1989 won ko akomuna kan no we kan ti won pe ni three concentric circles ipin tin be no selu bi odu meta ni ta yara bata won wa ninu ara won odu akoko to kere nu ho yen on interest titi e won priority to you ninu selu to bo interest titi e interest awon eyan ti e bi mi ba si ri o awon to sumo mi ilu mi eya mi lo come next odo eleketa wa ni gbogbo awujo agbaye gbogbo to le je interest ti e interest ilu re ko bodo tako awujo agbaye ko bodo dagbon mi si omi o to le la awujo agbaye na fi pe ni three concentric circles so senator Solomon Mustafa gege bi omi eyan ta won na je ninu oselu interest won bodo wa paramount won question to wa bere ti takora won
0: ko takora won
1: awon na gbe senator Solomon Mustafa na gbe sori ero ayelukara pe won so wi pe awon sign pan won ni lo sinito elekeji en to wa lo won ni lo sinito elekeji kile ke to sinito lo te de jo agreement o mi npe agaba gebe ati I do dede ti sele lapakan one elo ko letter pe ohun sign pe won ni lo sinito elekeji e wa fi justify pe I ni lo sinito elekeji lo fi to si governor Abraham Abrazak iwo taiwo lo wan so fe mi nisin ki sa won na so wipe awon ti fun Senator Solomon Mustafa ni sinipele keji se ko takora won tayo
0: wo bi
1: eni bere gege bi.

0: ìwé ìwé tẹ́mi bí malam ìṣòwò ó ní wípé ọmọọba solomon sekai tí wọ́n jẹ́ abẹ́ṣeká fún gómìnà lọ́rọ̀ òṣèlú nípínlẹ̀ kwara mìtá làwọn náà wà nígbà náà wọ́n ní wọ́n ti yọ̀ǹda fọ́nrán yẹn ó wà lórí social media wípé gómìnà ti yọ̀ǹda ticket senator fún senator salu mustapha bí ti máa bí ni pé senator tẹ náà fẹ́ lé apc yìí wọ́n lè tún lọ gba pdp bí ti mo bí yín nìyí.
1: senator tala fẹ́ ní apc òun èmi wá ń bí ẹ́ wípé ta ló fún wa
0: ní ticket wọ́n fún yín.
1: wọ́n fún wa.
0: gómìnà fún yín.
1: tọ́ máa fún wa ní kúrò ká tún lọ gba the same thing ní pdp.
0: ṣé
1: kò tako lákàyè.
0: torí nǹkan tí wọ́n sọ ní.
1: no I'm asking you ṣé kò tako lákàyè.
0: wọ́n ẹni gómìnà lẹ́fẹ́.
1: wípé etí mo jà tí mi ò gómìnà láfẹ́ náà.
0: ó ní gómìnà gẹlẹ́fẹ́
1: fẹ́ lẹ́yìn. ní tó bá ga jùlọ mẹ́ ẹ̀dá béèrè. ntí a sì fi fẹ́ gómìnà ni pé a rí wípé a lè ṣe yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe bọ̀ látẹ̀yìn wa. senator solomon mustapha nígbàgbọ́ wípé àwọn lè ṣe yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe bọ̀ látẹ̀yìn wa torí pé senator solomon mustapha ó wà lára àwọn onílù tí ìfẹ́ kó tú ó wà lára ọmọlúàbí ìlú yìí ó wà lára ọmọ olóyè ọba ó sì wù láti tún lu ìṣẹ́jú bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ so ó wá wò pé okay gọ́vnà lòun lè jẹ tóun fi lè rí èròǹgbà àwọn múṣẹ nípínlẹ̀ kwara torí pé ẹni tí wọ́n fẹ́ ní ọ̀tún òsì àtàrin gbùngbùn ni ìyẹn kwara central north and the south ó wò pé báwo ni mo ṣe fẹ́ ṣe tí ọwọ́jà mi á fi ká gbogbo ibi tí wọ́n ti fẹ́ mi yìí tí màá fi sanwó lẹ́sàn ìfẹ́ tí wọ́n ní sí mi àfi kí n di gọ́vnà so ó dẹ̀ tọ́ bó ṣe yẹ kó tọ́.
0: ṣe tíkẹ́ẹ̀tì senator báyìí lóbi tán wọn àfún wọn rárá
1: irọ́ o
0: wọn àfún wọn apc.
1: it has never happened. honourable sekai tó sọ yìí it's my personal friend ọ̀rẹ́ mi ni ẹni tí mo mọ̀ ni ẹni tá a jọ ń sọ̀rọ̀ ni tèmi àti ẹ bá dúró tá a jọ fi jẹun jù tá a jọ fi ojú rìn jù báyìí a sọ fún mi pé kò sígbà kankan tí wọ́n sọ pé senator solomon mustapha tíkẹ́ẹ̀tì senate rè níbo náà ti sọ government house abuja ìlọrin party ló sọ ni àbí gọvnà abdulrahman abdulrazak ṣé mi fún ẹ gọvnà ni gọvnà abdulrahman abdulrazak ni a jẹ pé wọn ṣe primary is that what you are telling me you are implicating them taiwo.
0: ìbéèrè ni pé torí ẹyin náà padà ṣe pàdé níròyìn kan ní àyọkùn fati ọfíìsì yín ni sọ yìí pé ẹ fẹ senator.
1: ta ló sọ bẹẹ.
0: ni gómìnà lẹfẹ.
1: ta ló sọ bẹẹ.
0: àwọn èèyàn yín.
1: àwọn wo làwọn èèyàn dárúkọ méjì sí ibi mẹta oníròyìn ni ẹ náà ti journalist àníkò pinnu àníkò kò dá láti máa kóòtù ọmọọba sekai because ọ̀tá ẹni kì í pòdò ya.
0: sa senator ni wa bi.
1: ó sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀.
0: pé kí ni.
1: pòdò ya.
0: kó ọ̀tá ẹni kì í pòdò ya.
1: bẹ́ẹ̀
0: ni. ṣùgbọ́n ọmọ ọmọ wọn ni sekai ti sọ àwọn ti sọ ni pé ibi tó wà lónìí yìí pé ọlá ọlọ́run ọlá àwọn ọlá gómìnà ni ipò tó wà lónìí yìí
1: ipò ewo
0: sí sẹ́mẹ́tọ̀ wà lónìí yìí
1: lọ́nà wo
0: wípé ìwọ̀n kẹta ilẹ̀ kí ni wọ́n wá alága ni wọ́n wá national chairman ni wọ́n wá wọ́n ní ara wọn sọ fún wọn convention yìí pé buhari ò lè lo wọn ká padà lọ sílé ká padà lọ jà fún sẹ́nẹ́tọ̀ ẹ̀yin ẹ̀yin máa mọ̀ sẹ́yìn tí
1: yín máa
0: pẹ̀lú àwọn pdp náà ẹ súnmọ́ wọn náà bí.
1: mo ti súnmọ́ senator solomon mustapha ní ìsìn kò ń ṣe ọdún mẹ́wàá reason ni pé senator solomon mustapha jẹ́ nìkan tó jẹ́ pé kì í fi ẹgbẹ́ òṣèlú ṣe tó nírú tẹlẹ́mù ni senator solomon mustapha ń bá ṣe kò sí ẹni tó bá fẹ́ rí senator solomon mustapha lónìí tó bá wọ kwara state wá rí ìdí ni wípé lẹ́kùn ẹ̀ ṣìkalẹ̀ gba ẹ̀yàwó ni so àti jọ ń ṣàṣepọ̀ gẹ́gẹ́ bí brother to brother tí kì í ṣe ojú ẹni mo wá fẹ́ sọ fún ẹ pé honourable sekai to something tó bá lè pèsè orí ètò yìí á kí mi lẹ́yìn wípé òun àti senator solomon mustapha àtijọ́ ń ṣàṣepọ̀ nísìn kì í sọjọ́ ẹni so senator solomon mustapha jẹ́ nìkan tó jẹ́ pé kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà so àtijọ́ ń ṣàṣepọ̀ ẹni tí mo mọ̀ ni lẹ́yìn ìgbà tí mo wá dọ̀rọ̀ wọn tán gbogbo nǹkan náà ṣí fún mi láwẹ́láwẹ́ tí mo rí ẹ̀kejì mbẹ̀ ni wípé mi ò ń ṣe ẹni tẹ́tí ẹ̀ dì ní kwara state mo tún wá jẹ́ ẹni tó yẹ kú ní network lapc ni wọn máa dárúkọ àwọn ọrẹ mi lapc ń sìn tí wọn máa yọ àwọn òkè àti wọn yìí wọn àtàwọn ẹni ẹgbẹ ń ṣàṣepọ pẹlú mọ ń bọ pẹlú bí nǹkan ṣe rí ṣé honourable yusuf chairman ìfẹlódùn ló máa gbọ ablative show ló máa ní kí sọ rẹ o àbí dr olayinka tejidini àbí sekai himself àbí dr ajakaye mention them in this government they are my friends torí pé mo lẹni tí mò ń wò wípé àṣé àbákalùkù ṣe ni torí ọjọ́ ọ̀la.
0: ẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ ká padà sí orí ọ̀rọ̀ senator solomon mustapha orí ètò yìí amòfin abdulkarim ti wá rí ara àwọn ẹṣẹ́jú apáṣẹ fún senator wọ́n ní ìṣe pátímà wípé wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n lákòótá wa yìí

0: Lẹ́tífù sọ. Injinia Bọ́lá Kalẹ́kàwù, tiransọ́mà tuntun tí ọ̀rá ń bẹ láàárẹ̀, wọ́n ti gbéré takuri mọ́ báyìí. Ìyẹn àkọ́kọ́,
1: ẹlẹ́kẹ̀ẹ́
0: ìgbìmọ̀ fẹ́ẹ́ká fúgàmù tẹ̀ ẹ́ ṣe ni pé ṣé ilé tí sọ́sọ́ ni mùsà ti lọ sáyẹn ọdún mẹ́rin, ṣé bẹ̀ẹ̀ nílẹ̀ ẹgbẹ́ APC? Ọ̀rọ̀ tó wá takọ ayé bẹ́ẹ̀ ṣe sọ náà yẹ́kẹ́ bí ọrẹ ẹ̀ ṣé ká ṣe sọ. Ìgbà tẹ́ ẹlẹ́yìn lóun ọ̀fẹ́ sẹ́nitọ́ ẹlẹ́yìn lọ sáyẹn ọdún mẹ́rin nípe lòun lòun lo ẹtún lè fẹ́ fún ní sẹ́nitọ̀ padà a jẹ́ pé gbogbo abẹ́sẹ̀ káwọ gómìnà ti wá sórí rédíò ayọ́sọ̀rọ̀sọ̀ ìlú sàbá ìran náà ń pa sóòótọ́ náà rọ wọn ọlọ́wọ́ tẹ̀pí níbi síwájú.
2: ẹ ṣe gan fún ìwé tí.
3: ẹni yìí akínwùmí láti sadam oyin ní sọsọsọlù mustapha wípé aago méje láòsàn kó tó dago kan wípé wọn ti na gómìnà níwòye ti ọdọ adì.
2: ẹ kojú mọ.
0: ẹ
2: kojú mọ.
0: Akíyé ló ti wà dáadáa àti àfẹ́rànbẹ́. Ìdáàbò nǹkan ní mo kàn fẹ́ bí ọ̀dọ̀ ẹ̀sìn ló tẹ̀ gbé wa.
3: Sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti kú léńdé wọ́n ní àwọn òkèṣẹ́ olóṣèlú ṣùgbọ́n mustapha òun ni àwọn ó dìbò fún.
4: Èmi ń sọ fún ẹ táwọn.
2: Ẹ kojúmọ̀.
5: Alo, ẹ kojúmọ̀.
2: Kojúmọ̀.
5: Orúkọ tèmi ni Comrade Kolo Jerry.
4: Ọ̀rẹ́ long time. Ẹ ṣe to the governor.
5: Bẹ́ẹ̀ni, yóò wù mí tí mo bá lè ráyè wá sórí ètò pẹ̀lú nǹkan tí Comrade ń sọ.
2: Ṣé máa wá kojú wọn gba yẹn kí n gbẹ́jọ́ wa? Ẹ ní sùúrù kí n gba
4: kẹ́ máa kojú mi.
2: Kẹ́ á kojú wọn kàyé méjèèjì.
5: Bẹ́ẹ̀ni, á gùn mí.
2: Ṣé ẹni máa wọ lọ́wọ́?
4: Bẹ́ẹ̀ni, ẹni máa
2: wọ lọ́wọ́
4: tí. Mo nọ́mbà Kolo is my friend. Láti ìrìn lọ yẹn láti jọ rẹ̀.
2: Màá pé ìyẹn ètò lónìí, a máa mọ́jọ́.
5: Dání mo bàkájọ́ wa máa pàdé báwọn fẹ́ pẹ̀lú nǹkan fẹ́ sọ torí ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ.
2: Kò sówó a máa gbé wàǹgbà yẹn.
4: Sábà ń kíyàwó yàtọ̀ wọn.
3: Malam, a máa wọjọ́ tẹ máa wá yẹn àti
4: ọ̀rọ̀ olóògùn kò lóye. I'm much available.
3: Àjọ máa wá wọ ṣùgbọ́n méjèèjì. Bàbá dùlọ.
4: Kò sí problem.
3: Lọ́rọ̀ ìjókòó sẹ́nitọ̀ yìí. Ká gbọ́dọ̀ kankan máa lọ sílé.
2: Ẹ kojú mọ̀.
6: Hello. Mo ti àtọ́kùn. Lẹ́rí ọ̀gá, ìdí mi fẹ́ dá sí lórí ọ̀sẹ̀ yìí pé lẹ́rí àwa ọmọlú àtàwàlú ló gbì dára rẹ̀. Lẹ́rí Mùsùlùmá sọ pé aago kan ò ní lù. Àwa tí mo ti máa rínú pẹ̀lú ògùn náà, aago kan ò ní lù tí yóò fi wọlé. Aago méjì aago mẹ́ta aago kan ti parẹ́ ẹ̀yà kan kọ̀ọ̀kan balẹ̀. Wọ́n ti lọ ọ̀la sí láti ojú ẹkú.
3: Ọ̀rẹ́bù Yusuf láti aga Kàsẹ̀lẹ̀ Fúlàní.
4: Táwọn òkè ló kun lẹ̀.
3: Àwọn ní káwọn ẹgbẹ́ òṣèlú PDP kan lọ fọkàn balẹ̀ wípé lágbára ọlọ́run wọn wọlé ètò ìdìbò ní ọdún tó ń bọ̀. Ẹ já lọ nílé nípa yìí pé ẹ jẹ́ kí n wo tẹ́ni yìí. Ẹni yìí sọ wípé ẹ jẹ́ ká máa wọlé àkọ́kọ́ wa sílẹ̀. Ó dà wípé
4: èyí ò ní dá ká tó a jẹ́ kí wọ́n lo kó wọn sílẹ̀ torí pé system ló fi ń gba ìpè àti àtẹ̀jíṣẹ́.
3: Ẹ padà wá sórí ètò yìí láìpẹ́ yín àti ọ̀nàrẹ́bù Kòló.
4: No problem.
3: Àwọn àgbẹ̀ yín wá àjọ àwọn òṣèjọba nípínlẹ̀ Kwara.
4: Kò sí wàhálà.
3: Màá pè é, màá gba nọ́mbà, màá pè wọ́n lẹ́yìn ètò yẹn máa mọ́jọ́.
4: All right.
3: Ọ̀sẹ̀ tó bọ̀ nǹkan.
4: No problem.
3: Next week.
4: I'm around, inshallah.
3: Kò sí wàhálà. Àjọ àwọn òṣèjọba nípínlẹ̀ Kwara jùlọ ọ̀rọ̀ jókòó yẹn lálé. Tó a lọ lónìí á padà tó bá di ọ̀la fún àkọ́tun ètò ìbáwá dá sí nìkan ìdáhùn mọ́lẹ̀ 8.7 nílọrin nípínlẹ̀ Kwara. Àrẹ́jọ mi lónìí àwọn ni Malam Abdulrateef Iṣowo tó ń gẹ́ adarí ọ̀rọ̀ ròyìn àti adarí ìlànà ìbáraẹni sọ̀rọ̀ fún Sẹ́ńtítọ̀ Sọ́lé Mustapha tó ń ṣojú àwọn èèyàn á ní gbogbo ìpínlẹ̀ Kwara. Tó Taiwo Adeyemi ni orúkọ ti tèmi ó dàbọ̀.

0: الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين
1: آمين
0: ألم
1: الله
0: بواك النبوة محمد
1: صلى الله عليه وسلم
0: ألم بواك النبوة محمد
1: صلى الله عليه وسلم
0: بوبا مو يوا النبي أمو ما النبي أما رالي النبي أما صحاب النبي أما المهاجرون بوبا ما أنصار àwọn tó bá nabi ṣe wàhálà lórí bí islam ti dà lónìí ọlọrun bá wa kẹwọn kọ kọmọ nabi muhammad ọlọrun bẹẹ náà ni ọba wa kẹwọn bá wa ṣeikhu tajul adabi rahimahullah àtàwọn tó bí wọn ọlọrun bẹẹ náà ni ọba wa kẹwọn bá mọsí gbá bàbá wa alhaji àgbà àtàwọn tó túrú lẹyìn wọn tí wọn ti lọ àtàwọn tó bí wọn ọlọrun bẹẹ náà ni ọba wa kẹwọn fan lánlá ni bàbá wọn ni wà sí àgbáyé àtàwọn tó bí wọn àtàfà àwọn àtàfà àfà àwọn àtàfà àfà àfà àwọn ọlọrun bẹẹ náà ni ọba wa kẹwọn bá lágége bàbá oní mímọ tó pọ lákùn ọlọrun bá wa kẹ wọn
1: wọn
0: sì balẹ wọn jẹ
1: sì
0: bá wa kẹ àwọn tó bí wọn
1: ọlọrun
0: báyìí náà ni ọba wa kẹwọn bá lágbàyè àtàwọn tó bí wọn o àtàwọn tí tin rúlé tin lọ nbẹ gbogbo ilé kọ̀ọ̀kan bàbá wa gbárígidó ma ni bàbá wa ọmọ híyà ni bàbá wa ń báni ni bàbá wa ń wúrídìí ni bàbá gbogbo àwọn ẹni ọlọ́run táàyè yìí ọgbà wá bàbá wa ńlẹ̀ abí kan gbogbo wọn bẹ́ẹ̀ àtàwọn òkú tiwa náà ládùúgbò kálukú ọlọ́mọsà bá wa kẹ́ gbogbo wọn àtàwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní tẹ̀kínní yìí tẹ̀kejì àtàwọn tá a tún ṣe sí tẹ̀ ẹnu ọ̀nà wa àtẹ̀kùnlé bàbá ọlọ́lá ọba lúlọrin ọlọ́run bá ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkí bàbá ọlọ́lá ọba lúlọrin púpọ̀ àkí wọn kó àlejò lánàá wọn kó àlejò ọba tí ń kún bàbá ọlọ́lá ọba lúlọrin bọ̀ kò ní padà lẹ́yìn gbogbo bí ọlọ́run bá sì ní kí nǹkan máa wà náà lẹ́ẹ̀ máa wà lẹ́ẹ̀ máa gbé sí bàbá ẹ sìnà rí ọlọ́run ò ní jẹ́ sìnà kọ́dà àwọn tí ó tún máa bọ̀ ńbẹ̀ ni lẹ́yìn lẹ́yìn ò ní sìnà ọ̀dà ṣeho alimi
1: rọ́dí
0: aláhu ta'ala alim báyìí náà la kí bàbá wa ìmọ̀ọ́mù àgbà bàbá wa ìmọ̀ọ́mù dasókè alfulani adáma lọ́wọ́ hayato dákun ọlọ́m báwa ṣe dáadáa fún yín bẹ́ẹ̀ náà ni kò ṣe ń bàbá wa ìmọ̀ọ́mù malé bẹ́ẹ̀ ni kò ṣe ń bàbá wa ìmọ̀ọ́mù gambari bàbá alámàánà bẹ́ẹ̀ ni kò ṣe fáfá wa àgbà dókítà ajánásì fún gbogbo ajánásì ọ̀rọ̀ bá wa pẹ̀lú yín kọ́ wa sàdọ́dọ̀ àfàrà bàná kọ́ wa sàdọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa náà àwọn tó múlẹ̀ àwọn àgbàlagbà dání bẹ̀rẹ̀ látòrí àfá àgbà bàbá wa làájí àgbà tòní bàbá mọ̀sìngbà ọlọ́pàá sàlékún àlàáfíà ara ní gbogbo gbàtẹ́ máa fi jíṣẹ́ yìí
1: ọlọ́mọba
0: wa ṣe fún wa aṣẹ́yì mustapha muhammad kamaludin habibullahi musa adabi
1: ọlọ́mọba wa pẹ̀lú
0: ó fi dọ́dọ̀ bàbá wa lágége tòní adama allahu hayatahu ọlọ́mọba wa pẹ̀lú ẹ̀yin náà o bá a ti tọrọ fáfá wa aládàbí yàn tọrọ bẹ́ẹ̀ fẹ́yìn náà àti gbogbo àwọn tó múlẹ̀ dání fa àlífà àlífà àlífà pátápátá tó ìṣègbè lójú ọ̀nà àwọn bàbá wọn náà wọ́n wá wọn ò kú ọ̀nbẹ dàkún ọlọ́run mọ́sá ṣe dáadáa fún yín o ọ̀dà la ilaha illallah sànú àwa náà èmi náà àlífà ni mi àlífà musa ni mi gbogbo àwọn àlífà bíi tiwa báyìí náà ọlọ́run sàmọ̀ náà wá o
1: mọ̀jẹ̀
0: àṣùrù o afa ìwà islam ẹ sálámà sílé
2: السلام عليكم ورحمة الله وبركاته.
1: وعليكم السلام.

0: arafa to afa e dakun ma ma soru awon oro ba ma oro titun ma da wahala ale ni e ma so ma tori gbogbo ojo ta tin lo stadium laye emi ti won jana si fafa mi na mo joku le emi Bukhari Musa ni ah wa ko stadium ri ki won di wa won pe ngba na agba lo be hun
1: a ni kiri kan gbogbo bi e ba lo na
0: gbogbo bi a ba lo alo bi kankan ri won pe won a de won wa ngbe di won a afa eloko e ma wi ba won
1: be n ba sin wi ti o le ntin won bi mi na npa won
0: a apa na na ni ohun o down yo ni a lo ja tin lo abo ri ta da ji lo
1: to
0: to ra won tun gba se ba wa
1: to bi ori bi kan ti
0: ah lo bi kan kan ko si gbogbo iro ni gbogbo awon oro ti dakun e ma se afo tun wa afo tun fe ri gba odo wa nikan o aba tun wa fe ri gba le alimi oro wa ni ha ah awa dakun ma se gba ah ni waju zuru zuru kan nani
1: e kini wa ma se
0: la se wan po fo si yan nbe aba n po fo si yan pe ni ba toro ni
1: ile afa alimi
0: ile afa alimi la fa tun lo da
1: se wa ni pe nti mo wi le kan
0: ko ko sanu afa to soro ni wallahi awon dabi awon ni binu wallahi dabi o se ni soro
1: to won
0: mo pe ore ni won a ti boro soku ti o da sibe mun laye
1: olohun ni ko mo binu de
0: olohun ba so ni
1: binu kini ti wi ni ti waran
0: e dakun afa e ma soru e ma olohun ojo da afa ba to soro olohun samana yin afa we islam
1: olohun pe le yin
0: eyi hun ri be
2: lori be
0: to awa nbe gbogbo en to ni cassette ibu lowo
1: be ni be ni
0: se ma ko gbogbo wa la nkan mo keun leyin gbogbo wa la si ma soro nu oko Olohun o mo sa fi su esu eni kokan wa
1: elemi na be bi oni ti pe to wi na nkan to ti so to
0: o ti so ti pe jo ma wo polo mo ma je won tun pe to wi na jade olohun sanu e dakun e mo se be ma gbogbo eyin te nte lawon afa e mo ma record awon afa yin mo
1: e mo gbogbo olohun ba nkilo kankan na alqurani in fi han ni pe ko se ni ti so ro eyin
0: ko si oluwa re
1: ah ko si bo ti bo oro yin ko so yin
0: pe nikan be olohun so ro eyin
1: ah
0: kosi
1: tolorun fe mention kini kan pe e ma se bayi o ti mo pe on to da mo won
0: la ilaha illallah o ti mo pe
1: on to da mo
0: a ma ejina si e ma
1: deni kan ma pe ah oro to so leyin ni anything written cable si pe nikan so leyin won na ni ti won na so
0: e da kun ya ba tin soro e ba tin foro wo ayin lenu gugu awa ta seku laye ma mo kilo fe fo lesi
1: be ni kono mo se di be tin bo wa bi ni sin eyin lo ti se be mo ni la ton lo yi mo sa ti se so wa
0: mi na wi mo sa gbe mo ja si mo ja si so o
1: abi ke yan mo be lo nbo ama e ma so nbe
0: e so nbe
1: ah
0: won gbo oro loni
1: ah
0: ah e da kun mo je ori bi awa afa nbe yin ni
1: ilahidi ni olo mo sa mana wa ni
0: ilahidi na fi man hadaita wa huzbina la la hakina ja fi sawai tariqati olo mo sa ti wa ti abiyati yen
1: ko si arojo temi
0: fi man hadaita wa huzbina iwa olohun fi wa sinu ari awon awori awon to sa mana
1: se aha enu enu
0: tori ahun da mi nso ro ni ko se nti o le renu ko
1: mi oni ten ko anabi ani allahumma aslih li bina anabi ni wo
0: aslih li wa aslih bina
1: olo sa to mi se
0: o e ri nkan
1: ko tun wa fi mi na ton yen
0: se kila anabi se ti gbolo nkan tun
1: se ehin
0: irin wo lo ni ti oda oro wo lo so ti oda iwa wo lo wu ti oda
1: olo sa to mi
0: anabi tun wa ni wo lo sa to mi
1: wa aslih li bina da ko to mi se ko tun wa fi mi na ton kan se elomi ko won ma ba nkan je lo wa
0: inu wọn làwọn tí mo rí kọdù àwọn afá àwọn tó ń sọrọ ọwọ àtàn fóònù kalẹ ìwọ náà ló sì ju ọrọ sáfà ọmọ wọn rí kọ àfọmọkùnrin ní àfọmọkùnrin wọn rí kọdù àwa náà là ń kọ àwọn ọmọlẹyìn wa lábẹ ìwúkọ àyàn ní ọkọ báyìí
1: kọdù ọmọ tẹyàn bínú sí ọlọrun kó sànú yẹn
0: kó sànú yẹn ni wọn ti tẹkiri
1: wọn kalẹ ọmọ mi ò fẹràn bàbá rẹ gan
0: bẹẹ ni ọmọ tún bá bẹẹ ló sì bi kò sì fẹràn bàbá wọn
1: kátó
0: akọ ọmọ akéwù ń wá pé kó wọn tanná tí lára yín kó wọn tètè máa lọ tọrọmọ tí ń tẹlé afa fẹ tanná ni
1: gbogbo yẹn ni ó rí ibi owó àti ẹgbẹ yìí lọdọ àdájẹ
0: bẹ gbogbo bi ẹ ba n lọ afa o le sàwọn alajabata ni ọkọ ju awada le.
1: Daada
0: ẹ ma wa re ẹ ni ẹ ma àmọ ladabi la ẹ ma fi rin ẹrin ni.
1: Ẹnìkan pẹ́ dénú ọkọ̀ tá n travel ẹnìkan náà ní pè ó sì wọnú mọ́tò tó a da wa dúró báyìí wọ́n dénú ọkọ̀ dé ọkọ̀ wa sí ọ́n tí wọ́n ti sí gbogbo ẹni ọ̀dá wa dúró ẹ bá sọ fún wa bí tá n lọ yìí bí tá n lọ yìí ibi tá n lọ yìí ẹ bá sọ pé ta lọ.
0: kí ni ti wà ní ọkọ.
1: sẹpẹ fẹnu ẹni tó ṣe é gangan.
0: wọn ò dá kó wọn sẹgbà yóò dá kó ẹ wọn bá ń dá kó apá náà tó ti wà
1: ní ọkọ ti fẹ. ẹni tá di gbogbo èrò tá a bá dọ̀hún.
0: apá náà ni
1: òun ló já pẹ́.
0: láàyè
1: sẹ́ni pé wọ́n taara ní sọ̀rọ̀ sí.
0: ẹni yẹn ẹ wá wọ̀nà tí wọ́n gbé gbà.
1: bẹ́ẹ̀ ni èfè ni wọ́n ń ṣe wọn.
0: afábí oní tó wọ eléyìí bú ni wọ́n
1: gbọ́dọ̀
0: fẹ́.
1: àṣetí afábí bá kankan ní ọkọ̀ pé tí ọ̀sẹ̀ fẹ́. I say,
0: Gatoni, only video on the air would do a fire with the big button. I'm looking at the moon.

0: láyé tá a wà lóde òní owó kan ti kú ò lówó tá a yín mú sí torí pọ́nà kan ò wọ́jà mọ́ la fi nílò láti wá kún ìrìn ẹsẹ̀ wa atọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àfi ká a jára mọ́ gbogbo ọ̀nà tó wó ti lè jáde fún wa tó wà legit yàtọ̀ sí ká lu jìbìtì yàtọ̀ sí ká mú kànmọ́kan yàtọ̀ sí pé ká a sáré àsápajúdé àkànṣe ètò tó ń sọ àwọn èèyàn lóríire tí iléeṣẹ́ design your life gbé kalẹ̀ èyí tá kò rí ẹ̀ ní.
1: Success Pathway Summit.
0: Èyí tá a ṣe ní kò pẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n jàǹfààní ń bẹ̀. Àwọn tí wọ́n wá náà yìí jẹ ló wá ń ta wọ́n lára pé dákun ìgbà wo lẹ́tún ṣe mí. Ìgbà wo lẹ́tún ṣe mí ló jẹ́ ká a gbé special edition fún gbogbo ẹni tí ò tíì kópa láti wá jẹ nínú àǹfààní náà.
2: Ẹ jẹ́ kó ṣe rẹ̀ lẹ́yìn
0: yàn. Òun ni mo ṣe ń kí sí gbogbo ènìyàn. Èmi ti rí mo ti débẹ̀ mo ti confirm ẹ̀. Ẹni wọ́n tún dé. Bó ṣe ṣe náà láì náà láì náà láì rè é.
3: Ọmọdé òjìnà kò máa jìnà bí èṣì.
0: Tẹ́sìn fi wá wọ gbọ́mọ mẹ́dọ́kẹ́ ẹ lọ́wọ́.
4: Ìgbà yìí lọ́la ẹ̀rọ olóòṣò.
0: Mo gbàgbọ́ pé tó bá láǹfààní láti farabalẹ̀ gbọ́ ètò yìí àkànṣe ètò yìí ó dúpẹ́ fọlọ́run. Ó yàtọ̀ sí gbogbo ìtẹ̀ tí ń gbọ́ látẹ̀yìn wá ẹ̀ kó wá ń bí ẹ̀ kó wá lọ́hùn-ún. Ṣùgbọ́n eléyìí ọ̀nà àbáyọ sí ìṣòro àìrówóná àìrówólò ẹlòmíì fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ ẹlòmíì ọ̀nà àtijọ́ àtimú ó ní òrọ̀rùn fún wọn. Bàbá wa ríru ọ̀nà tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹ jẹ́ àjọtọ̀ ká wá mọ̀ pé lóòótọ́ àsọlọ́run fẹ́ nìkan ju ẹnìkan lọ. Bálejò mi bá ti bẹ̀rẹ̀ àlàyé nípa
1: Success Pathway Summit.
0: Ẹ ti mọ̀ pé lóòótọ́ nǹkan tó yẹ kẹ́ ẹ kópa ń bẹ̀ ni. Ẹ kú kalẹ̀ àlejò mi ẹ gbóhùn sókè báńkì gbogbo aráalé.
5: Mo kí gbogbo aráalé lọ́mọdé lágbà oníṣòwò oníṣẹ́ ọwọ́ oníṣẹ́jọba àti gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ tèmi ni Ambassador Fatiu Adesina. Gẹ́gẹ́ bí àwọn kan ti mọ̀ mí tẹ́lẹ̀ àtàwọn tá a bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ kan tí à ń porúkọ rẹ̀ ní Design Your Life International Group.
0: Design Your Life International Group yìí kí ni àjọ yìí wà fún gan sa.
5: Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ Design Your Life International Group yìí jẹ́ àjọ kan tí wọ́n gbé kalẹ̀ láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ nípa bí àwọn náà ṣe lè máa rí owó láti fi ṣe fújà ọrọ̀ ajé wọn àbí gbọ́ bùkátà kan tí wọ́n bá fẹ́ gbọ́ láláì ṣe pé wọ́n mọ̀ yáwó àbí wọ́n mọ̀ jẹ gbèsè káàkiri. Tẹ bá wá wo àwùjọ wa lénìí ẹ rí i pé jíjẹ mímu níná lílò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ń bọ́ sí àpò ìnira. Látàrí pé bí situation economy orílẹ̀-èdè yìí bí ó ṣe wà àwọn èbó aláwọ̀ funfun tí wọ́n sponsor wa ó tún ti wá fún wa láǹfààní láti àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú Design Your Life International Group yìí òun ló fà á tá a fi wá gbé ètò kan gbòógì kalẹ̀ tá a pe àkọlé rẹ̀ ní
1: Success Pathway Summit.
0: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ tí màá bá gbọ́ yín yé dáadáa ẹ̀yin dúró gẹ́gẹ́ bí àjọ tó ń kó ìtura bá àwọn èèyàn látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa ṣe dagun.
5: Bẹ́ẹ̀ ni olóòtú. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ ọ̀pọ̀ èèyàn ni èyí fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ibi tí òun ti ń rí jẹ kọ́ mọ ibi tóun ti ń là. Àwọn tí wọ́n bá wá ń ṣègbìyànjú ń gbé báwo làwọn náà ṣe lè ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tí àwọn ti mọ̀ táwọn ń lò táwọn fi ń là. Ṣé wọ́n pé irú àwọn bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe kí ni ká máa kí wọ́n kúṣẹ́.
0: Bẹ́ẹ̀ ni
5: èmi gẹ́gẹ́ bí ẹnìkan ètò tí a gbé wá sórí afẹ́fẹ́ lénìí.

0: lèmi náà ti pinnu láti kékeré pé màá jẹ́ nìkan tó ṣe pé láwùjọ o màá wà láwùjọ àwọn tó yẹ pé ìgbésí ayé wọn ṣe tí wọn ní owó tí wọn ní ọrọ. ṣùgbọ́n nínú nǹkan tí a kọ́ nígbà tí à ń dàgbà bọ̀ wọn ni pé téèyàn bá lọ léèwé lèyàn ó jẹ èèyàn wọn ní ká lọ léèwé tàbá sì lọ léèwé ká kàwé wa dára tàbá kà dáadáa padà jẹ èèyàn a lọ léèwé lóòótọ́ a kàwé dára lóòótọ́. ṣùgbọ́n bí ètí gbogbo nǹkan ṣe rí ní ẹkánámì yìí ó wá dàbí pé sàtífíkẹ́tì tá a gbéra ní kò fẹ́ wúlò mọ́ sàtífíkẹ́tì kọ́ ló mátà mọ́ láyé sin sàbífíkẹ́tì ló padà mátà.
1: ó
0: padà wá discover pé ìpele bíi márùn-ún ni gbogbo èèyàn pín sí.
1: ìpele márùn-ún.
0: ìpele kan à ń pè àwọn yẹn ní financial crisis. àwọn eléyìí kankan ò wọ́ọ̀kì fún wọn. wọ́n máa ń depend lórí àwọn ẹlòmíì láti fi gbọ́ bùkátà láti fi jẹun àwọn kan ní wọ́n máa ń retí látọ̀dọ̀ ẹnìkan ẹ̀gbọ́n àbúrò wọn máa ń retí tí wọ́n máa ń bù wọn lówó ni. àwọn eléyìí ò ní kankan tí wọ́n ṣe. àwọn kan tí wọ́n wà ní financial institution níṣẹ́ lọ́wọ́ lóòótọ́ bọ̀ iṣẹ́ tí wọ́n ní òtó wọn jẹ. salary wọn ò tó ná. èrè tí wọ́n rí lórí wóróbo tí wọ́n tà ò tó ná. àwọn yẹn wà ní financial stability irú wọn ló máa ń sábà jẹ gbèsè láti fi gbé ìgbésí ayé tó wùn. aláwọn kan tí wọ́n wà ní financial stability level àwọn eléyìí ní iṣẹ́ kan tó yẹ pé owó yẹn ó sì wà manageable wọ́n lè máa live life wọn lórí budget wọn kò lè ṣe jura wọn lọ ni.
1: wọ́n wà under manageable condition.
0: under management làwọn fi ń live. wọ́n wà nígbà wọn gbọ́dọ̀ ṣe jù. irú wọn ò lè máa nàka sí ẹbí irú wọn ò lè máa nàka. tí wọ́n lọ léwé tí wọ́n ní certificate lọ́wọ́. a tún wá láwọn kan tá à ń wà ní financial independence level. àwọn eléyìí tuntun kò ní pele àwọn lè nàka sí wọ̀nba ṣùgbọ́n ó ní limitation ibi táwọn eléyìí náà lè ṣe dé. àwọn láwọn kan tí wọ́n wà ní financial freedom level. irú àwọn olélè owó kọ́ ni problem wọn mọ́. ohun tí wọ́n ń rò ní ìsìn ni pé bó làwọn ṣe fẹ́ lo owó títí ń wọlé fáwọn tó ti pọ̀ yá báyìí. bó làwọn ṣe fẹ́ lo látún ìgbésí ayé ọmọlà kejì ṣe. ṣẹ́wárí summit tá a gbé kalẹ̀ yìí. bó la ṣe move àwọn èèyàn láti whichever category tí wọ́n bá belong sí tí wọ́n move sí financial freedom level.
1: tí wọ́n fi lọ sí next level.
0: táwọn náà fi wà ní financial freedom level. ẹ ta àsìkò nígbà mi láti ṣe àlàyé púpọ̀. ṣùgbọ́n màá gbìyànjú láti ṣe kékèké so that àwọn èèyàn lè rí reason tó fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wà irú summit tá a wà yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń retí pé kíjọba wá save àwọn àbí ìjọba ni ó change situation àbí kíní kan ní sẹ́dí ìtẹ́mi nígbà gbọ́nu rẹ̀ ni pé kò sí ìlú kan tó le ju agbára àwọn èèyàn lọ. àwọn èèyàn ni wọn ní tó láti fi live ní ìlú bí ìlú wá ṣe rí nísìn ẹ rí pé àwọn kan wà ní the same ìlú tó yẹ pé wọ́n sì kọ́rọ̀ jọ wọ́n sì lówó wọ́n sì ṣe dáadáa láwùjọ. ibẹ̀ la sì ti ráwọn pé wọn ní iṣẹ́ òsì ohun ìyàlà
1: wọn fi lò gbèsè àwọn kan lójúmọ́.
0: ẹ rí pé inú ìlú kan náà lájọ àbọ̀ a ní different category of people. kó láwọn kìnní kan tó yé àwọn ẹni yìí tí ò yé àwọn tó kù irú àwọn òye yẹn la fẹ́ là kalẹ̀ fún àwọn èèyàn.
2: níbi àkànṣe ètò success pathway summit
0: tí a fẹ́ ṣe yìí ṣe wá rí wọn sọ kínní kan wọn ní àwọn tí wọn bá ṣègbésẹ kò sí kankan tí ó change life wọn torí àwọn tó bá ṣègbè lọwọ máa ń dé fún.
1: ìyẹn ò túmọ̀ sí pé heaven helps those who help themselves.
0: exactly olóòtú alákọ̀ọ́kọ́ nǹkan táwọn yóò jẹ́ láǹfààní tọ́lọ́mọba kára pé wọ́n wà nínú àwọn tí wọ́n wà selected láti participate nínú summit yìí wọ́n get nǹkan tá à ń pè ní health consultation session odidi oṣù kan ni wọ́n fi bá lọ́fẹ̀. téèyàn bá sanwó fún health consultation tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nípa bí owó ni ìlera ara àwọn èèyàn ó sì mọ̀ pé sí. torí téèyàn bá lówó gan téèyàn ò lálàáfíà wọ́n lówó lówó lóní. so owó ti 15,000 àfàwọn èèyàn lọ́fẹ̀.
2: tí wọ́n bá ní àǹfààní láti kópa níbi success pathway summit.
0: wọ́n mọ ní access láti enrolu ara wọn yàtọ̀ sáwọn àtàwọn ọmọ wọn sí business academy wa. tí ẹ bá fẹ́ register sí business academy wa normally owó ti 20,000 registration fee nìkan pé mo kàn fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù business kò eléyìí kọjá bí tí wọ́n ti ń kọ̀yàn ní ẹ̀kọ́ tí ò wúlò ibi láti kọ̀yàn bẹ́yàn ṣe dòmìnira ara yàn
1: kò
0: náà sọ̀rọ̀ pa ẹ̀.
1: ẹ̀dọ́nà kẹ́tọ́ mọ̀ bá a lọ ẹ̀dàkùn ṣé kìí ṣe pé summit yìí ẹ̀ kó wóróbo láwọn èèyàn lọ́wọ́ bí oògùn bí ìpara pé ẹ̀ máa kiri ẹ̀kí kẹ́ mọ̀ mówó wá.
0: rárá o sẹ́yìn ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bìlífù ni pé hard work ni máa ń jẹ́ kéèyàn dolówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe kéèyàn mọ̀ ṣiṣẹ́ kárakára ní sọ̀rọ̀ dolówó ìmọ̀ ní sọ̀yàn dolówó mindset ní sọ̀yàn dolówó. sẹ́yìn ní ta fẹ́ ṣe ní summit yìí òní ká educate àwọn èèyàn nípa àwọn àṣírí táwọn náà lè lò láti fi kó ọ̀rọ̀ jọ láti fi dọlọ́rọ̀ láyé. ìkan ẹlẹ́kẹta tí wọ́n tún jẹ́ láǹfààní òun ni publicity ẹlòmíì ní business ẹlòmíì ní brand tó ń wá publicity fún tó wá kí káwọn kan bóun gbé business
1: wọn. káwọn èèyàn tún mọ̀ sí káàkiri.
0: a ní public range tó worth over 50,000 tàti lè help àwọn èèyàn láti publicize the brand wọn. publicity yẹn gangan fúnra rẹ̀ worth 15,000 a tún wá fáwọn àwọn èèyàn ní babambari ẹ̀ẹ̀kan nígbèsí ayé opportunity tí wọ́n lè fi partner pẹ̀lú international business platform kan tó lè mọ sanwó fún wọn títí for the rest of their life nígbèsí ayé wọn. a tún fún àwọn èèyàn lúrú opportunity yẹn ṣẹ́wárí gbogbo nǹkan tí mo ti kà kalẹ̀ yìí ó ti worth over 50,000.
1: bẹ́ẹ̀ni tàbá kà dáadáa.
0: ó ti worth over 50,000.
2: ṣẹ́wárí ètò tí a gbé kalẹ̀ yìí.
0: ticket policy lè yóò fi wọlé.
1: ticket policy
0: lè yóò fi wọlé ẹ̀ so ticket yẹn instead tí wọ́n fi san adúrú owó tá a kà kalẹ̀ yìí tí wọ́n fi access gbogbo nǹkan tí mo fẹ́ fún wọn láǹfààní. 5,000 péré ni wọ́n lò.
1: 5,000 naira
0: péré. 5,000 naira péré. làwọn èèyàn ó fi jẹ àwọn àǹfààní tí mo gbé kalẹ̀.
1: rẹpẹtẹ wọ̀nyí.
0: ẹlòmíì wà nínú ilé tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí. 5,000 láyé tinubu yìí. téèyàn ò bá ṣe kinní kan sáì níyàn. bo le yan se kuro loju kan abi teyan wa mistake ta won yan ma saba se na ba yin ta lo fe do loro ta lo fe lo ta lo fe je yan o mo lawon awon ta lo ready lati pay price lati fi ko kini kan ti o change life yan
1: nkan ti o te so yan do lori re ti wa lo fe
0: ke wa lo fe
1: e si se fun ni
0: e mo ta won yan fi ran mo lo le iwe ti to fi si se 30,000 se 50,000 bi yan se wa dominator toda multi millionaire o ni kan ta gbe kale ti ya ni ka won yan wa se same opportunity ti mo ni leni I've made millions of naira in profit in my business ile ti mo nko fun mo mi fe pari re
2: pelu ogo olohun opportunity ti a fe fun awon eyan ni bi symposium yi
0: emi lo lati ran ya temi lo si meka the same opportunity lati fi ran opolopo awon eyan lowo ni kan bi odun pa abo seyin la fi de eyan 1000 1000 pesos la fi the same opportunity ta fe fun awon eyan na ninu ka awon eyan ma wa toro je abi ka awon eyan na ma wa se fun yan ewo lero bi o ye ka awon eyan mo loto
1: e ko bi te ba deun e ba mi na book slot kan kale e dakun mo be yin ni
0: lati book slot a pe number kan lori eto awon eyan wa te atejise si number yen ti won fi show interest pe awon ni interest lati wa
2: fun success pathway summit
0: ta gbe kale yi se wa ri number ta fe pe ati atejise ti won te yes na ni won te ko le rorun fa awon eyan koko se ati atejise yes ni
1: yes
0: na ni ko won te
1: lasun
0: koko te wa yes now nkan ti ma tu wa
1: se lori lo wa ni o te wa yes yon ta ye gba
0: se ri gbogbo eyan tolorun ba kara pe won te yes si wa aye gba won lati participate ninu ke won ti show interest pa won ready
1: to
0: lati pay price lati fi wa ni summit yen
1: to
0: gbe mi ase kini kan lori eto eyan 50 akoko ti yes ti won ba kokko wole eyan 50 akoko
1: eyan 50 akoko
0: ti a dota eyan ti yes ti won ba kokko wole lori number ta fe pe 1000 naira pere la won san
1: 1000 naira
0: pere awon to ni ma ba won san 5000 1000 naira pere la won san
1: ha sẹdin ta n wi bayi opolopo eyan ni mo n gori afẹfẹ pipe wa ja anfani ni e wa je lohun ko si yi ta fẹ so te ti gbori sugbọn eleyi ta n soro e lowo yi o yato si gbogbo yi te ti gbo seyin tele tori pe eto yi nigba temi gan sagbeyewu e mo re pe o to nkan teyan ko wole lori tori eto to n so yan do lori ire ni bi wo na ba wa definitely to ba ko pa nbi eto yi ta pe ni
2: success pathway summit
1: dandan ni ko fadua ranse si mi bi enju ko wa nbe e ba nju number na sori afẹfẹ
0: number ti won te atejise yes si
1: 091 bonet wa ye ojo wo ati dede ago melo
3: ojo saturday ti adoju tin se 19th osu ti a wa ninu re yi ni eto yi ma waye ni NUT Hall to wa ni Asadam ni ilu Ilorin section meji la ma se ago mewa aro ati ago meji osan
1: to eyin eyin wa gbogbo alaye ipata le ti gbo isugbon e ti be ba de inu eto ta gbe kale ta pe ni
2: success pathway summit
1: e tun gbo winrin winrin e gbo wule wule lori awon oro to le so yin do lori ire to le so yin do lowo agbangbe teyin no ku ni po lo si te bo sipo lowo pelu asire dumare bo ba wa nbe dandan ni o dupe fọlọrun sa e ba tun number yen pe lekan si
2: 091
1: 091 25 75 75 71 74 34
2: 091 091 25 75 75 71 74 34
1: ko je bo ti lohun o je eyin eyan wa e ja se giri ka jo kopa ni bi eto yi opolopo eyan na ti ja anfani nbe awon ti o ti wa kopa rara nbe tori ti won la se gbe special edition yi kale mo dagun la o le je gbe gbadura si ntokan re tin pongbe fun tipe ti ogun airi na airi lo ti o fi dohun igbagbe ninu aye ti e na titi igba mi te tun ma gbo wa
2: 091 092 5 75 75 71 74 34
1: lekan
2: 091 092 5 75 75 71 74 34
1: ire o
4: it's legendary beats

0: lo ye ka ni information yi o ye ko kari ile ko kari oko ni ka mo npa ba se le setoju ara wa kini koko kini pataki ojo oni ayajo oni tan celebrate kini anfani to wa nbe fun ka ninu ka ma gboro si awon pharmacist wa lenu e je ka soro npa self safe care kilo je safe care e ba wa salaye fa won yo
1: e seun atokun e ka san lekan si gbogbo le safe care ami kin koko bere pe ni aje onisegun ogun oyinbu an se ayajo ojo abo fun awon alaisan ojo abo fun awon alaisan yi tan pe ni world patient day won ma n se ayajo yen ni gbogbo agbaye ni ojo 17 ninu osu kesan gbogbo agbaye lo nse ni odun yi nkan ta nto ta nsoro le ronu ni pe ni itoju to ni itoju abu fun awon alaisan awon aisan ti a si fe soro lori ni odun yi ni awon aisan ti ko kiran
0: okay
1: awon aisan ta npe ni non communicable disease that is mu pe awon aisan tun se pe ni aleko lati ara eyan kan abi eni to wa legbe wa ko le ko ran wa aha awon aisan yi bi a nsoro nipa bi aisan eje ruru to npe ni hypertension a nsoro nipa aisan bi aisan atogbe abi ito sugar aisan bi aisan iko iko asthma e ri pe ni awon aisan yi awon aisan to pe ni o kan mi o kan o ti ko ba kan mi yo kan ni to wa legbe re so awon aisan yi a wa tun ri pe ni awon ton lo aisan yi ti won ni aisan yi won se po ninu agbaye abi ni odo wa si be na ni pe ni awon aisan yi bi won se kiran won tun wa mo rin po a ri pe ni awon ti won tun mo ni aisan yi tori pe won rin popo mo aisan mi ki se orisi ogun eyo kan ni won lo awon ogun meji meta meji ko le lo mi logun orisi meje so a bo boro wa fun won nipa awon ogun yi ti won lo yi bawo ni ogun yi bawo ni o se ni se ba jamba ninu ara won so idi ni ta fi wa pe ni ka dijo so oro ka mo ba se nlo ogun to pe ni ko fi ni affect ara won ko si ni pa wa na lara
0: okay e wa ba wa mo bere lowo pharmacist ogundele lekan pe kini o wa gege bi patient kisi ni eto entoju patient na te je pharmacist because tabanika wo gbogbo wa la nipa lati ko ninu oro yi ki lo ye keyin se kisi lo ye ki awon te nko ogun fun na ki lo ye ka won na se leyin te ba ko ogun fun won ton
1: e se on mo dupe atokun gbogbo wa la ni oju se lati se nipa itoju ara wa awa ta je onisegun ogun oyinbu ani oju se ta boro se gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wa àwa tá a jẹ́ aláìsàn náà gbogbo wa aláìsàn kò sẹ́ni tí ò kì í ṣe aláìsàn àwa náà ní ojúṣe àwọn aláìsàn ni pé ní wọ́n kọ́kọ́ bọ̀rọ̀ ní ìgbàgbọ́ nínú àwa tá à ń tọ́jú wọn pé ní ìlera wọn òun ló jẹ wá lógún ewu ò sì bọ̀rọ̀ tí àtọ̀dọ́ wá dọ́dọ̀ wọn so wọn gbọrọ nígbàgbọ nínú wa ẹlẹ́ẹ̀kejì ni pé ní wọn bọrọ ní ìgbàgbọ pé nínú ara wọn tán fẹ́ lo oògùn náà àbí tán bọ̀ wá gba ìtọ́jú so that táwa méjèèjì tá a bá dìjọ nígbàgbọ nínú ara wa a ní tà sí ara wa àkọ́kọ́ ojúṣe aláìsàn ni pé ní mo sì sọ pé kán nígbàgbọ ẹlẹ́ẹ̀kejì ni pé ní tí wọn bá ń bọ̀ wá sí ilé ìwòsàn àbí tán bá fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn akàwé mọ̀ṣẹ́ mi ní sọpá kọ́ṣẹ́ mọ̀ṣẹ́ ni wá aka láfi wọn àwọn tó ń pè ní pharmacist kán dàkún torí pé ní àwọn àìsàn tí kò hàn kí ń ràn yìí wọ́n ń lọ nínú ara wọn ni àwọn oògùn tí wọ́n bá ń lò

0: ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Peter Obi ti kéde ìwé tó fi gbé ìjọba sílẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Jobre ti ṣe àtìlẹ́yìn fún Wike Kesi ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ṣe papọ̀ pẹ̀lú Wike. Ọmọye fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC ní ìpínlẹ̀ Samfara Marafa Gẹ́jẹ́ láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà tó ṣàbò tó ba ìpínlẹ̀ ọ̀hún fìrà láàrin ọdún méjì àkọ́bíṣẹ́ sílẹ̀. Àjọ tí wọ́n gbé kalẹ̀ ní iléeṣẹ́ ọ̀pàlẹ̀ yìí ṣàtàníjì fún àwọn èèyàn lórí ewu tó wà nínú ẹgbẹ́ òkùnkùn àti ọ̀daràn mìíràn ṣe àbẹ̀wò sí ìkànnì Diamond tìlú Ìlọrin. Ní ilé òkèrè, ilé aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ti buwọ́lu òfin tuntun láti rí pé wọ́n fi ìyà jẹ ilẹ̀ Russia lójú ṣe àkóbá fún ilẹ̀ China ilẹ̀ India. Lábala ìrẹ̀yìn eré ìdárayá United ti gbà láti kọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú agbábọ́ọ̀lù ọmọ léńjeléńje ọmọ ilẹ̀ yìí Noah Ajayi. Ẹ̀ka san àpè àkó ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn Dayamọ́dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yẹn. Ká sọ fún yín pé ẹlẹ́gbọ́n wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: Amọ̀kú ti wùwà ìbàjẹ́, amọ̀kú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
2: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré ìbàjẹ́ àti ìpinnu òdì kò máa ráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ó bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò Nigeria Democratic Congress NDC fún ètò ìdìbò ọdún tó ń bọ̀ Peter Obi ti kọ́lédé ìwé tó fi gbé ìjọba sílẹ̀ ní ìpínlẹ̀ Anambra láti tako ẹ̀sùn wípé òbítíbitì gbèsè ló jẹ sílẹ̀ fún ìpínlẹ̀ ọ̀hún. Àfúnṣọ adarí ẹgbẹ́ Obedient Movement ọmọ̀wé Yunusa Tanko fìlédè ní àná ọjọ́rú gẹ́gẹ́ bí ìwé ọ̀hún ṣe fìdí ẹ̀ múlẹ̀ ìwé náà tí wọ́n kọ ní ọjọ́ kẹta dé ní ogún oṣù kẹta 2014. Ó ní ó jẹ́ alákalẹ̀ àwọn owó tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Anambra nígbà náà tó sì jẹ́ pé owó ọ̀hún ó ní

ìjọba sì ní owó tó tó bílíọ̀nù lọ́nà mẹ́rìndínlógún àádọ́rùn-ún nílẹ̀. Nínú ìròyìn mìíràn, ẹgbẹ́ àwọn àgbààgbà ajẹ́ṣẹ́bí ìtànjẹ ọmọlẹ́yìn Kristi ní agbègbè àríwá ilẹ̀ yìí ti ké sí ààrẹ Bola Tinubu kó wá kó mú àdínkù débá èyí tó ń ta gara epo bẹntiró fáwọn ọmọlẹ̀ yìí. Wọ́n ṣàlàyé wípé ẹkún epo bẹntiró ọ̀hún ó ní ó ti fa ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ alága rẹ̀ alàgbà Sunday Obey, ẹgbẹ́ ọ̀hún sàpọ̀ ilẹ̀ yìí kó wá ọ̀nà mìíràn láti di pé ara de àwọn ọmọlẹ̀ yìí lórí ọ̀rọ̀ epo bẹntiró. Ẹgbẹ́ ọ̀hún wá ké sí ààrẹ Tinubu kó fi ètò kù nínú ìṣàkóso rẹ̀ láti gbé àwọn ìgbésẹ̀ tí aráàlú fi dé àwọn ọmọ ilẹ̀ yìí láti pèsè iṣẹ́ fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí. Ọmọlẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Abiruni Jubri ilédè àtìlẹ́yìn rẹ̀ fún mínísítà fún ìlú Abuja Ihesan Wike lórí ìfàǹfà tó wáyé láàrin Wike àti ẹgbẹ́ àwọn gómìnà tí wọ́n dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Aṣòfin ọ̀hún nígbà tó sọ̀rọ̀ ṣàlàyé wípé kò sí ẹnikẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC wípé ọ̀rẹ́ tó wà láàrin ààrẹ Tinubu òun ti jẹ́ àǹfààní rẹ̀ gẹ́gẹ́ bí òṣèwé Abiruni Jubri tẹnumọ́ wípé ẹnikẹ́ni tó bá ń kanbínú lórí ìgbésẹ̀ Wike ajẹ́kánṣekapọ̀ fún ààrẹ Tinubu láàrin oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú kókàn sí Wike láti fohùn lédè gẹ́gẹ́ bí ó ṣe wí ó tẹ̀síwájú wípé kí àwọn èèyàn jáwọ́ láti máa tàbùkù Wike pàápàá jùlọ wípé ó jẹ́ àǹfààní ńlá fún ìjọba ẹgbẹ́ òṣèlú APC. Wáyé o, àjọ ìjọba ilẹ̀ yẹ tó jẹ́ mójútó ojú pópó FRSA ti jáwọ́ akíwọ̀wọ̀ fún àwọn awakọ̀ àti àwọn èèyàn ilẹ̀ yẹ kan ké sí àtẹ̀jíṣẹ́ tó ń filéde wípé àwọn èèyàn ti tàṣẹ agẹrẹ sófin ìlànà ọkọ̀ tó sì nìkan lọ sójú ìtakò gan tó jẹ́ òfegè nígbà tó fohùn lédè ní àná ọjọ́rú adarí ẹ̀ka ìtanijí àwọn aráàlú àjọ FRSA Osundu Ohere ṣàlàyé pé àtẹ̀jíṣẹ́ ọ̀hún ò ní wọ́n kólédè ní ojú òpó ayélujára àti sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ń ṣe wí ó tẹ̀síwájú wípé àwọn èèyàn ò ní wọ́n nìkan lọ sí ogun tàwọn kan ìtàkùn wọ́n sì ń lò láti máa gba àkọsílẹ̀ náà tí ò bófin mu ti àjọ FRSA. Gẹ́gẹ́ bó ṣe wí ó tẹnumọ́ wípé ìtàkùn ọ̀hún ò ní ó jẹ́ òfegè. Ní ìpínlẹ̀ Zamfara, ọmọye fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Party NDC ní ìpínlẹ̀ Zamfara, Sínítọ̀ Kabiri Marafa ti jẹ́jẹ́ láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjẹ́tù ààbò tó ń ba ìpínlẹ̀ ọ̀hún fira láàrin ọdún méjì tó ń bá yàn án fún ipò gómìnà nínú ètò ìdìbò ọdún 2027. Marafa nígbà tó ń sọ̀rọ̀ nílùú Gúzó tẹnumọ́ pé onírírí òun sì wá ọ̀nà àbáyọ sí ìpèníjà tó ń kojú ìpínlẹ̀ Zamfara. Wọ́n tẹ̀síwájú tó ń bá kùnà láti gbé ìgbésẹ̀ ọ̀nà àbáyọ sí ìpèníjà àwọn òun fiṣẹ́ sílẹ̀ láàrin ọdún méjì. Ní ìpínlẹ̀ Èkó, ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC ní ìpínlẹ̀ Èkó ṣíṣọ́ lójú àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ tẹ̀sí dárúkọ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Abájídé Sanwó-Olu, àwọn gómìnà tẹ́lẹ̀rí Abátúndé Fáṣọlá àti Akínwùmí Ambọ̀dé pé wọ́n wà lára àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo ọ̀hún. Kò jẹ́ kéde rẹ̀ lónìí látọwọ́ ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn ti Kádírì Ọbáfẹ́mi Hamzati. Ẹgbẹ́ mọ̀ ṣe wí ọmọọba Tajudeen Olusi òní yóò jẹ́ alága fún ìgbìmọ̀ afúnni-nímọ̀ràn lórí ọ̀rọ̀ ìṣèjọba. Sanwó-Olu òun ni yóò sì jẹ́ alága ìgbìmọ̀ afúnni-nímọ̀ràn. Fáṣọlá àti Ambọ̀dé òun ni wọ́n jẹ́ alága. Bákan náà wọ́n ti ṣíṣọ lójú orúkọ olóṣìṣẹ́ ní ọ́fíìsì rẹ̀ fíngà àbí àmílà nùgàn ilégbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbaṣà ṣàtẹ́lẹ́rì nílẹ̀ yìí fún ọ̀rọ̀ ìlera àdílékè mọ́mura ẹwẹ́ aṣòfin àgbà tẹ́lẹ̀rì sẹ́ńtọ̀ Musili Ọba Nikoro òun yóò jẹ́ àgbà fún ìgbìmọ̀ ìpolongo ọ̀hún. Àjọ tó ń ṣe ìpolongo tako ìwà ẹgbẹ́ òkùnkùn àti ìwà ọ̀daràn mìíràn ti ṣe àbẹ̀wò ẹlẹ́bẹ̀ ọ̀hún ṣe ìkàndámọ́ 88.7 nílùú Ìlọrin láti ṣe ìtanijí nígbà tó ń sọ̀rọ̀.

0: nibi abe won adari eto ohun eka ti ipinle kwara ASP Ibrahim Murita la alana hun salaye pe eto na lo je ti ile ise olopale ye lati se ipolongo lori iwa odaran papa julo fun awon odo lori igbesumomi logun oloro nibi to ju pa ijara ati wa egbe okokan o tesiwajo ipe egbe na lo se ipolongo lori nkan toto o se afikun re pe egbe na oni o ti se ipolongo lo sile o kalakobere ati girama kakere tibutoro ipinle ye nigba ton fesi nibi abewo hun adari agba kan da mode fm ti lo lo ni ogbe ni michael abiodun olane wa gu salaye fun gumo na pe da mode fm yo se na wo fun igbe na lati ri pe orise re se ero yi ekun re ni amuwa se ti gbo yin lati kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimi ranpe yi a lo si ile okere nibe ti ile asofin ni ile america ati fofinlede lati pe won to fi ya je ile russia lori ogun to n ja lowo pelu ile ukraine lekan si akin pe eku ikale
1: E darapọ̀ mọ́ wa ní ìtàkùn ayélujára wa, ìtàkùn ìbàdàn rẹ̀ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 Diamond FM Shine Supreme.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn ọ̀rẹ́ ni àmúwá sí etí gbọ̀yìn láti kan Diamond 3.7 tó wà nílọrin. Ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere awon asofin ni ile america ni ana ti buwolu fitun lati pe won fi iya jele russia lori bo se kogun ja ile ukraine ati pe o fi ohun won ti ko sowo si arena trump lati buwolu o fi ohun o ni ogoro awon asofin agba ile ohun buwolu o si dogun so eka agbara ati eka eto abo ile russia are ile russia fidami putin ati awon osise agba nile russia papa julo awon oko ti won lo lati ma ko epo le america epo le russia oni won fi aje e fi die mule ofin ohun lo fun trump lagbara lati di pe o se afikun owo ori oja ida 100 ni 100 kan lori awon eyan ton ra epo lowo ile russia ati afẹ gasi bi ile china ati ile india sibe ni ile okere leyin idajo kan to aye lati wolejo kan lagbaye to nse ati leyin ni ile kosovo to ti ran adari tele ri ohun ni ile kosovo akim tasi ni ewon odun 25 pe owuwa daran loju ogun ti fa lasigbo kakiri agbegbe kosovo ile ejo hun ti ile ejo na to joko ni eg lo selaye pe tasi ati awon eyan meta ninu egbe awon ologun to nja fun minira ile kosovo oni won fi iya je awon eyan 1999 1980 sọ́dún 1999 nígbà tó fẹ́ gba òmìnira kúrò lọ́wọ́ ilẹ̀ sábíà ẹwẹ́ ọgọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ kosovo ní abenia wọ́n rí tasi àti àwọn ìyókù rẹ̀ gẹ́gẹ́ bí ẹni àpèwà wò papọ̀ jùlọ wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ náà oníkọ̀tọ́ àwọn èèyàn ń ránṣẹ́ ìfẹ̀hónú hàn ní pristina ọgọ́rọ̀ àwọn èèyàn wọ́n ni wọ́n mú orí lọ sí olóléeṣẹ́ àjọ ilẹ̀ EU ní kosovo tó sì ń ju àsíá ti àwọn ọmọ ológun tó ń jà fún òmìnira ti ilẹ̀ kosovo. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ Manchester United ti gbà láti kọ́wọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn aṣojú agbábọ́ọ̀lù ọmọlẹ̀ yìí lẹ́jẹ̀lẹ́jẹ̀ tí wọ́n bí sílẹ̀ germany noah ajayé fojúkọ wọ́bọ̀ ìwé àdéhùn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù nínú ikọ̀ náà ẹni ọdún 17 ọ̀hún òní yóò kọ́wọ́ bọ àdéhùn àkọ́kọ́ pẹ̀lú ikọ̀ manchester united bó ṣe fẹ́ parí ètò ẹ̀kọ́ rẹ̀ ẹ̀wẹ̀ àdéhùn ọ̀hún ní wáyé bó ṣe jẹ́ pé wọ́n ti mọ nǹkan tó padà jẹ́ ọjọ́ ọ̀la agbábọ́ọ̀lù lẹ́ngẹ́lẹ́jẹ nínú ikọ̀ manchester united jíjẹ gabriel tó fi ara ṣèṣe Iko agba bọọlu ile ye Fakọneti oni o wa ko pelu iro re to je agba bọọlu to ko ti to ogun odun ti ile England John Yawnesi nipapa isere beko biara ni ago meji ni ni ile Poland ideji ohun we Nigeria yo gba leyin gba to ti gbewuro soju ile New Caledonia pelu ami ayogo mewa se okan lati wo abala commerce yo hun ile Nigeria onosepo keji ni e sori to won gba to fi de remi si owo ile Spain to si gba omi pelu ile Oromilira China to le kan si awon koko na re aka fun yin pe Peter Obi ti kolede iwe to egbe ijoba sile ni ipin Anambra Atu so yin pe Joe Britt se atileyin fun wike lori fanfa to waye laarin wike ati awon gomina ti won dibo yan labi asia egbe oselu APC ati so fun yin ni ipinle Sanfara wi pe omoye fipo gomina ni ipinle Sanfara labi asia egbe oselu NDC marafa geje lati wa ona abayo si ipinje eto abo to ba ipinle Ofira laarin odun meji to ma se ibura fun aka fun yin pe igumo kan tan gbe kale lari se ipolongo tako iwa egbe okunkun iwo daran miran se abewo si ikan diamond to wa ni lorin ni ile okere aka fun yin pe ile igbimo asofin ile America buwolu abadofe lati fi iya je ile Russia lakota aka fun Manchester United Tiko bo iwe adehun pelu agba bọọlu lenje lenje Noah Ajayi. Logo yi ni 1472. Oni arinrin ajo omo le Portugal Rodrigo Cuera. Ni ajo lati ri omi to si bale sibi to nje ilu Eko loni ile Nigeria. To si pebe ni Lago de Kuramo. To egi lo pin iroyin ohun e pade wa to ba di agumara bo lo ni fun iyin agbaye wa ni kan diamond ti pon to wa ni lorin ni ipinle Kwara ne duro kore ni lo tu royin taiwo ade yemi lo tu to ka si eti gboyin lekan si akwa pe aku owo lenu share

0: kábíyèsí olódùmọ̀rì.
1: Ọlọ́run
0: gbogbo kọ́kọ́rọ́ lọ́wọ́ ìbàrẹ́
1: o.
0: Ọlọ́run ti ń dábìrà nínú ìsọjí alágbára tá a pè ní Efata Ògo ní forúkọ rẹ. Òní ni o, kí mo wí. Ìwàláàyè Ọlọ́run ti sọ̀kalẹ̀ sínú gbọ̀ngàn ilé ìjọsìn Kérúbù àti Sírafu onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè Muritala nílùú Ìlọrin. Lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí. Tẹnukọ́ tètè bọ̀lì kọ́. Ọlọ́run ti ṣèlérí fún wa pé òun yóò bá wa pé níbi ìsọjí tòní. Mọ́mí ìwọlẹ̀ rí kan, dádì ìwọlẹ̀ rí kan, bọ̀dá ìwọlẹ̀ rí kan, àǹtí mo ní ìwọlẹ̀ rí kan. Máa ṣàmì gbàgbọ́ pẹ̀lú mi pé ìwọlẹ̀ rí kan sẹ́. Ìdè rẹ yóò já lónìí, ogun ayé rẹ yóò ṣẹ́.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́
2: òmìnira kó sí àwàdà.
3: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa, pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì. Láti wá mú kí ọkàn wa tutù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀, ṣe ló yẹ ká jọ jùmọ̀ fi ètò tó dọ́ṣọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági. Delivery. Ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀. Lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt. Lójoojúmọ́ Delivery. No dull moment. Chai yóò ti lọ.

0: eka bo pada lati ka ipolo oja wa o se pataki ka ina ipolo oja lori eto iseju kan iseju marun ogbon iseju iseju marun le logoji abi odidi wakati kan eni adele bare ti shanko alaji ntuko re le ti fe polowo ni wike ba gbon soke e ti mo pe wike a wi koko ko loro gbo bo loro ba gbo ki loro o se loba ni awon agbari jopo tan kora awon jo tan pera won ni rainbow coalition lawon to ye pe won fi apa kan se ti are asiwaju bola ahmed tinubu won fi apa kan se ara ti won loba gbon soke o leyin gomina won won yi to fi mo eyin asofin ata soju sofin te n gberu igbese yi oni igbese yi le mu akude ba ati wole are asiwaju bola ahmed tinubu tori pe gbogbo awon ta le pe ni alatele yin o seese kan mama bi won o dibo are won si o o wa ni loba gbon soke loba ni ayafi ki awon to je awon gomina kan sise takun takun o lawon gomina won ti bere si repeti ise won o to papa julo latari awon owo rogun rogun tan gba latowo ijoba apapo o seese ko je yi pe eto dibo to nbo yi sise ole ati aiko papa awon gomina o seese ko mu ifaseyin wa ba ati wole are asiwaju bola ahmed tinubu lawon agbarijopo gomina ba bere si kan wike ni ku oro wi pe kini tin wi yi won loju enu e lo ati era won kan tan so pe kini gbajumo ise ti are yan ti iyen nilu abuja fi ti ese ti e ki lokan nipa ti wa laarin iseju perete kini ta ma da si wike ni sise mele awon gomina o le pagidina ati wole are asiwaju bola ahmed tinubu oju o leyin fi wo oro yi wike gangan to gangan soru oro yi kini dai na le so nipa iru oro to jade latenu re 0913655692 aiku papa awon gomina o le pagidina ati wole are asiwaju bola ahmed tinubu wike lo so fun awon gomina gomina be oni mi mama samoju to nta pe ni owo tan fun won o si tun le pagidina be pelu oju wo leyin fi wo oro yi sege se oro oselu lasan lasan 0913655692 oju wo le fi wo oro yi se gbogbo awon gomina gomina na won asamulo re ni hello
1: e ka so
0: oruko yin o
1: afa lo wa lori ila
0: afa ma po nlorin ke o ko yin ni
1: doctor lare okiti exponent that is akure le lori
0: e seun
1: olorun sa le ko dada yin
0: ami ya robi
1: I'm very correct. Ọjọ́ tó dáwọn pọ̀ ló jẹ́ kálẹ̀ mọ̀ ojú bá mi ń wò ó kí ọ̀rọ̀ tó san lẹ́yìn káà gómìnà orílẹ̀ ọgbọ́n ẹ̀fọ́ọ̀tì wọn bíkọ́sì ìṣe sí wọn òwú aráàlú lórí láti pòpọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì òdodo ni tí wíkẹ́ sọ ní kúkúrú káàkiri ọgbọ́n ẹ̀fọ́ọ̀tì wọn kò parọ́ mọ́ wọn o ààrẹ gẹ́gẹ́ náà ti là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ gómìnà fún òṣìṣẹ́ wọn dẹ̀ lọ òṣìṣẹ́ oníkun wọn náà sí àfáà dr láàrin òkìkí exponent láti ṣàkúrò nílọrin
0: ẹ ṣe mo dúpẹ́ sá o afa lo saju doctor 09136556952 09136556952 hello ekro le o ekro le saru ko yin o
1: Allah ni shoba like I could have died
0: e seun baba ta mo to jo meta oro ri eda sisa I'm going to go to the hospital. Hello.
2: Ekro le sa. Wale la to sagara.
0: Eseun, wale npe wale.
2: Ope ni folo ona wa pelu yin.
0: Amen sir.
2: Apolo mo da glory wa.
0: Amen. Hello sir. Ke se mi moja o. E alagba wale lati ofa garage oju opo yen ni 09136556952. Nigba to wa te waju oro re. Ni wike ba so yi pe nta pe ni rainbow coalition yo ma mu nta le pe ni confusion hello
1: hello
0: ekro le sir
1: ekro re preto
0: adupe sir oruko yin o
1: oruko mi ni sunday latala na e ni tenu gbobi owo
0: ami sir
1: ke ri oro di wike so se se njo o ri so pelu awon gomina ti are wa fun lowo owo kun wa ori epo Tudo tá lá tudo bonito aqui que não é que ele bebeu um pouco não é não se louve se a gente mora louve se tudo dia a quando a gomina se mora louve se está lá mora louve se a hora onde mora louve se bem para dar uma para dar uma que já já a dor de olhar para o futuro ali se dá uma cama corda não a godi a cama uma cama corda que não é já vai hoje mesmo vamos não é mais perto bom
0: é sim 09136556952 oju o lai fi woro ti wi ke so o wa te waju oni wi pe awon akorijopo egbe ton pe ni rainbow coalition tan fa pa kan se tinubu tan fa pa kan se tara won latari nta le pe ni ikusinu o se se ko tun mu alebu ba ti wole are oju o lai fi wo hello ekro le sir
2: wale na lo pada pe
0: e seun
2: lati ofa garage
0: e seun sir
2: Ọlọrun se da wike be lo se nsoro ooto lo se so lawon kan to ba so so opolopo awon lo se lu won fe gbo ooto eni to mo ba wa pe dudu ni funfun olopolopo won wa e wo to gege bi kenanje wa yo so si bi lo ooto sugba baba yi so pe ere kan ri be owo kan ri awon governor ti ohun ko fun gbogbo aye ti mo be sugba awon kan ti governor ye ye ku se ti owo ni o le calculate won se wọ́n sì mọ̀ ọmọ ó dàbẹ̀ ní pọ́n mọ́ fẹ́ kí ìyá jẹ aráàlú sódà wọ́n á lè mọ sálẹ́yìn wọn wọ́n á lè mọ tẹ̀lé wọn síbi gbogbo tọ́ba darí wọn sí ohun kan tó ṣẹlẹ̀ nìyẹn nígbà bí owó yẹn ti pọ̀ tó lóòótọ́ kò yẹ kára ní ìlú tó gẹ́gẹ́ bí bàbá yẹn ti ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì kúkú mọ nǹkan kan gbogbo ẹ̀ náà ààrẹ náà là ń sọ ẹ wo bí ọ̀rọ̀ owó yẹn ti pọ̀ tó bá jẹ́ sunday ìbàjẹ́ sórí agriculture àbí owó school táwọn gómìnà ṣe ti wọn dáadáa wọn kọfí ara wọn yìí kọfí nǹkan dáadáa àwọn gómìnà míì wọn san 13 months fún àwọn òṣèré wọn àwọn gómìnà míì wọn fún wọn ní palisi fún epo tó wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbogbo tẹ̀ jẹ́pọ́n jẹ́ olórí wọn tó ọlọ́run kọ́ wọn mọ̀ ṣe 2027 sí jìnnà àti alágbára ọlọ́run dàbọ̀.
0: Ẹ ṣe 09136556952 ojú wo lẹ́yìn fi wò ó àwọn tó fapá kan ṣe ti ààrẹ tán sì ń fapá kan ṣe ẹgbẹ́ òṣèlú míì wíkẹ́ ni pé ó ṣeéṣe kó mú ta lè pè ní àìmọ èyí tí a dìbò fún àwọn alátẹ̀lé wọn bábà sọ ṣàkálá kan sọ ṣàkálá bábà sọ ṣokolo kan sọ ṣokolo ọṣàkálá ń ṣokolo o lè mú wàhálà dání ẹ lọ́wọ́.
3: Hello.
0: Ẹ kúrọ̀lẹ̀. Yes sir.
3: Ẹ
0: A dupe ruko yin o.
3: Ahmed animo tan lati ta mo di.
0: E se nkan sa so e se sahun be se wi.
3: Mi sahun na mo bi pe yin sa.
0: Animo sahun oda. Emi na gba di embe baba pari eto.
3: E
0: se.
3: O to ni wi te so. Iru opo eyan. La ni ti ru ke ba wa nbe awon eyan ko ri ra re. Dura awon eda kan wa ba won se ma la oro mo le tin ni pepe. Àwọn ìjọba wo ti fẹ́ bẹ́ẹ̀ torí rẹ̀ làwọn gómìnà kọ̀ọ̀kan fi gbógun tí pé kí ní sọ lẹ́nu ní tó sì lè fẹ́lẹ̀ lòun ti wòye rẹ̀ láti pè wọ́n ṣàkíyèsí tí rẹ̀ má bàa ṣẹlẹ̀ lójú kékè lámọ́lẹ̀ fún wọn. Àwọn gómìnà lè mí rọ̀ ní tó bá fi kàn wọ́n lẹ́sùn káwọn náà ṣàtúnṣe rẹ̀ kọ́ má bàa jọ àfẹ́ tí wọn. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun sá. Ẹni tó bá fi kàn wọ́n kan ṣe kọ́ má bàa jọ affect wọn. Ẹ jẹ́ ń polówó ọjà mo ń padà bọ̀.

0: ikani diamond fm 8.7 majengbo a delivery pelu mi omo yan re yin pastor shanko alaje ni kini o majengbo o ti ye akobi 0913655692 oju wole yin fi wo oro ti wike so se ti wike ara re ni so ni abi bo se ri lodo ti yin hello
1: Ekro
0: le sa.
1: Ekro eto.
0: Adugbe won.
1: Pastor Shanko Alhaji.
0: E seun.
1: Asuru lato sire George Okala ori akobi.
0: Ah, mo rupe ni fori akobi te ma fi kun ni logo yi nanu. Ah, ma nda akobi n gbe fun yin. Abi n te n gbe fa akobi.
1: Ah, ajo wa na ni.
0: Eh.
1: Seri. Ko gbogbo won, gba ta fun jambara gbogbo won. Àti wíkẹ́ tó ń sọ̀rọ̀ náà ó náà latán kọ̀ǹfà ni kò jẹ́ kí ọmọ àbítà bá pẹ̀lú ọgán latán ó náà ṣe wà lẹ́gbẹ́ kí lọ́wọ́ kejì lẹ́rìí kò síbi tí kò síbi wọn ti dáná lẹ́ ọbẹ̀ lọ́kàn ló jura wọn lọ lẹ́rìí pé àwọn ń ṣe iyèméjì hàn síbi kan ń dóbi kan ìrọ̀rùn kò rú àti máa kó gun wọn jọ kẹ́ni rán mọ́ búra ó lójú ẹ̀ tó lè búra kọ̀ǹfà lásọ ẹ̀já sọ sọ̀rọ̀ láǹkà fi bojúbojú ẹjẹ́ lẹ̀ṣẹ̀ òde tán ìgbàlẹ́mọ̀ ẹjẹ́ pẹ̀lú yẹn gidi yẹn bú ni ẹjẹ́ lẹ̀ṣẹ̀ òde tán wò ná kò jú àlẹ́mọ̀ bá o.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣeun 0913655692 kojú bá ń lọ ẹ máa bá bọ̀ ojú lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí èyí tí wíkì sọ kalẹ̀ wípé ó ṣeéṣe o pàápàá jùlọ ìwà tí àwọn gómìnà ń hù nípa onírúurú àwọn àṣẹ sílẹ̀ owó tó ń jáde látọwọ́ ààrẹ àti wípé bí wọ́n ṣe di tá a pè ní ìpínlẹ̀ wọn mú dáadáa lórí àwọn àkùnsínú àtàwuyewuye tó ń mú káwọn kan sọ pé ààrẹ làwọn ó dìbò fún ẹgbẹ́ kan làwọn ó dìbò fún ipe ṣé kò ní mú àríyànjiyàn wá àti tá a lè pè ní confusion láàrin àwọn alátẹ̀lé wọn. Hello. Ẹ kúrọ̀ lẹ́.
2: Hello, Shanko Alhaji.
0: Ẹ kúrọ̀ lẹ́ sà.
2: Mike ló ń sọ̀rọ̀ láti Ìpẹ́tù gómìnà.
0: Ẹ ṣeun sà. Mike láti Ìpẹ́tù gómìnà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ló ní dédé kí ààrẹ kó gbà fọ́lọ́run gbogbo ibi tọ́lọ́run bá ní ọ̀rọ̀ jáde sí. Kò sí ẹni tó mọ ọ̀la gbogbo wọn ń lé kádàrá ni. Ọlọ́run ọba kó yàn fún wa ní orílẹ̀-èdè yìí. Àpò oníkálukú ló nípálukú wọn ń dù. Ọlọ́run ọba là ń bẹ̀ kó yàn fún wa.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣe 0913655692 ẹ jẹ́ àwọn ìpè bíi mẹ́rin mẹ́ta sí tó bá ṣe é ṣe torí àkànṣe ètò ta ní káfí yẹn kó tó di pé à ń tàtà pínṣẹ̀ lórí ètò lọ́jọ́ tó ní. Ẹ lọ ẹ kúrọ̀ lẹ́ o 0913655692 ẹ kúrọ̀ lẹ́. Yes, sir.
3: Orúkọ mi ni Samuel láti Sango.
0: Ẹ ṣeun alàgbà Samuel láti Sango.
3: Bó ṣe wíkẹ gan-an tó ń sọ̀rọ̀ bó ṣe pé kò gómìnà lòun náà wá wà ṣe ń ti táwọn gómìnà yẹn ṣe náà lòun náà ṣe gbogbo wọn kan bá kan gbogbo wọn pátá kò sí olóṣèlú tán kò wọ́n fún tí ó nà ní gẹ́gẹ́ bó ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tó wù wá ni wọ́n kàn ṣe wọn àtẹ̀yìn lọ́wọ́ aráàlú kí aráàlú fẹ́. Wọ́n kàn náwó yẹn gbogbo tẹ́gẹ̀ náà dẹ̀ kówó yẹn fún wọn àwọn náà dẹ̀ náà nínà fún ìnáwó ṣe wọ̀n. Ìyá wa ń jára ni gbogbo kan tá ń ṣe èèyàn ọlọ́run ó béèrè lọ́wọ́ wọn lọ́wọ́ béèrè pè mí nínú ìlú ṣọ̀dúnbá àná bákan ní gbogbo àwọn olóṣèlú sí àtọ̀ mi.
0: Ẹ ṣe 0913655692 ojú ò lẹ́yìn fi wo ọ̀rọ̀ tí wíkì sọ pàápàá jùlọ fún àwọn gómìnà wípé bí wọ́n ti ń ṣe ó ṣeé ṣe. Ẹ lọ́wọ́.
4: Ẹ kú ètò.
0: Adúpẹ́ sá o.
4: Ìpè ní sọ̀rọ̀ láti ọjà gbọ́rọ̀.
0: Kí lẹ pé orúkọ yín sá.
4: Nípa.
0: Kí lẹ pé orúkọ yín. Orúkọ yín.
4: Ẹ bẹ́ẹ̀ rí bí president wa òdodo lọ sọ pẹ̀lú ohun tí ń kó fún wa.
0: 0913655692 orúkọ yín ni kó máa ṣáájú àti agbègbè ibi tẹ ti ń pè ó ṣe pàtàkì. 0913655692 Hello.
5: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́ sà. Oruko yin o.
5: Oruko mi ni Imam Nasiru lati Baboko.
0: E seun.
5: Dari gbogbo nkan ti wi pe so ni pe yin temi de ri loro bi bi to so ni po ran governor yin. E wo bi awon bi president tin ko wo ba an governor. E da ko tori Olorun ijowo ohun ijowo reflect lara ara ilu. E wo iya se nje awon ara ilu to. E da ko tori Olorun e wo wahala ta yen si se lere an governor hun. E da ko tori wa wo ti an fi san fun won. Kita kan lode nisi gbogbo wa taluku ti ma bi to hun lo. Taluku si ti ma bi to hun ti si. Tori ya ti kaluku ti jere yi po. Taluku na lo fi ya pa lopo pa ya fun re. Olorun ma ba da ma di je. E seun e pe ti ora bo.
0: E seun sir, Imam, e seun. E ja ki wo baba le ri pe eyo kan atabo gbe si tori akoko wa na ni. Oju o le fi oro wike. Won ni oro le aye bi lu gangan ni lo ba koju se ye kan a si tun ko yin se lomi ibo lo ko si dodo ti. Hello. Alaafia fun eyin na o. E seun wo baba godun.
6: Kan ni podco ketchup black. Ikon gbogbo won. Wike o abi awon. Iko da wa gbon yon sota ti ja tede se ma tele alaji ejo dojo ibo e o re ri pe ba ni agbi iro na pa o mo le ji ajo agba tele iro na pa gbogbo wa iko te mo ni pe yo fa wi tolo la se
0: wa gba e seun baba e se adupe ipe yo kan to kan ka ma fi yan tata pisan lori etu lojo toni kan ni diamond fm 8.7 new a delivery pelu mi omo yan rein pastor shanko alaji eja fi yen ka ma fi ka se itule tori etu pataki tani. Hello. Hello e kro le yes sir e ba n gbohun soke uruko yin o
7: e kro le ko eto
0: uruko yin sir
7: uruko mi ni asisi baba abeji Abo Olufade.
0: E seun. A n gbọ yin. Baba Abeji. Awọ gbọ yin daada o be ba le tun ape tori oju opo yen. In sa lo, in sa bo. E wo ja ma fe le se lo tori akoko wa, tori akanse to tani. E ja ma du pataki lowo Seyi Jacob. Akobi to je lowo button wa fun sa ta wa yi. Opo pataki iye lowo dayo ki lo to mo chicken je mo eyo kan sin. Hello.
7: Hello.
0: E ko le sir.
7: Dadi ke lo npe pada.
0: E seun. Dadi ke.
7: Kanike kanike.
0: Oruko yin gangan.
7: Nuruddin
0: Saeed. Eh, Nuruddin Saeed ti gbogbo eyan ma si kan ni ke.
7: Debi.
0: Eh.
7: Na lo ko sanu wa ni president n gbianju. Awon government wa e be ri nsin sele lo lowo. Gbogbo an ti oran jawo eyan wa to wa ji pe ni ti wa je wa fi owo subsidy wa se fi lati awon eyan to n gbo kaakiri. Se n to ye ki n to kanu daju ya fi jawo eyan ninu state. Bo Olorun yo lo sa fi to yo gba awon government ti ko de, yo pa awon government ti ko wa ati ni state
0: Ese 0913655692 se mo abo eyo kan si ka mo juwele abi ka mo dagbere funra wa e ja nfe eyo kan kin fi card e le abo oseju ni mo fun eni ti o ba ma pe abo oseju. Hello. Hello e ko le.
7: Hello.
0: Yes aruko yin o. Ah, gbo yin dada lekan oya.
7: Ehe.
0: O so. Olorun je baba bi ji fe so na ni. E o, e je ki mo pale mo ara. E se mo du pa pataki lowo dayo kilo to mo baba be oloye leye nko ninu. Opo pataki lowo Seyi Jacob. Loruko gbogbo gbi ma lase kan ni Diamond FM 88.7. Loruko oludasile wa e mo gba pe agun mefa ati agun mefa aboro le eto yin eto wa agbelere yo te waju fun ipolowo oja agbani niyanju itoni sona kini ka yo lori eto kini ka fi kun e pe si ori number 08144884422 08144884422 aja ndu pe pataki lowo Isazi Adenike Ayantola ojo majola ko pade o lori eto yin eto wa a delivery ti jojo majo eyin ni ku emi ni ku a jo fa ku de gbera se anjuma kachivu au revoir bye for now.

0: Diamond FM, Adi Ori Okin, Ko Jota Yekeye.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yìí ò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ń ti ìfọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run alààyè Olùṣọ́ àgùntàn Moses Adémọlá Popoọlá bá ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí, ayé àṣẹ́gun. Ayé àṣẹ́gun, ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé àṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹ̀dọ̀jọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé àṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé àṣẹ́gun, àṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Àìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, inú kíkùn, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ. Má gba àìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gbópá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá pẹ̀lú àlàáfíà. Ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: time. Make una chillax because Sports Yarn na be the program. Make we yarn the sport as it dey hot.
1: Tuntun titi de o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéréyéré yàtọ̀ sí kíkà ń fọ́lọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, aago mẹ́fà àbọ̀ dájí àì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gangan máa sọ tí akutuku ó máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, wos, mago, mafo, pera, makera, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu, tó dùn, tó tún ní gbogbo nù.

fan syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Diamond 88.7 FM.
1: Lasi Olorun a ni damu o e ku ile ni gbogbo te ba ti la lanfani ati ma gbo a ire aje nje dale ifa ti o ni fa in lapoya eleyi ti yo meyin na ku lawujo awon ti won se be ti won text message laaro laaro pe dakun ebun wa a ni ntaje emo nti o tabuku eni julaye o ni ki eyan o di eni ti ma toro lowo oyan wa gbo iwa gangan nilo lati yi ipinu re pada gege be ti mo pe a ni mu nti o ni se yi lanfani a ni mu wa fun be ba ti gbohun yi idi egbon re ngba mo he ti mo ko ni mo ni gbogbo eyan mo orilede Nigeria pate egbodo je ninu anfani tin lo lowo yi e ma wo pe kini gbogbo asama ti npa yi ki lo dale lori bo ba fe man to dale lori iwa gangan joko ko gbo fun takoko iko le fi ri igbesi aye re tuni ipinu to se ti o yi ipinu aye re pada lodun tutun yi o gangan mo gbe to iwa fun takoko yi bi n ba ni n be fun yin ko ni dun lenu temi gangan funra mi o eyi naa ni yoruba bibo ti won ni onikan ni so pe kini kan oye eyin na n bọlọfà bá ní mo ta a jẹ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni nígbà mo rí iléeṣẹ́ design your life.
2: Ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
1: Tẹ́ ẹ bá mọ tán ń dá lára mbẹ̀ wà láìpẹ́ àláì ẹ̀yin gùn ní ẹsítéètì. Ẹ̀gbìn mo mí ní pẹ̀lúpẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. Ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ design your life gbé wá. Iná làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtúnlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. Ẹni ó ti rò pé òun ò lè rí Richard Card 2000 naira rà. Ó wá dẹni tí ń mùyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. Àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bú gbá o. Ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. Pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀ kan ètò yìí tí lè ṣe design your life tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ tẹ́ jẹ́ tí èsè ti dáradára ò ló ní lẹ́yìn tó jẹ́ ti dáadáa. Ilé ayé yín yí àsọ ẹ wo ẹbí bá ní máa fà á lọ fúnra mi wà láìtalá ilé iṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. Ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú ilé iṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá akulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. Ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú débi àkókò yìí o.
3: Ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo aráalé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
1: Mọ́fẹ́tẹ̀ sọ fún wa lẹ́kùnrin láì ní fígbà kan bọ̀ kan nínú. Kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bóòlù làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dán lówó dán lọ́rọ̀.
3: Ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. Bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. Iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Dálẹ̀ ni jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
1: Ọlọ́run o, iléeṣẹ́ Design Your Life ní tẹ́ ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà ò gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. Ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mọ́ fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
3: Ló dà fún yín olóòtú. Sẹ́rẹ́ ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ to agbe to yun fun wa lati fi create oro fun aromodomo won to wa fo sise ijoba onise owo ati onisowo o wa fa won graduate ti pari ilewe ti won orise e ri pe laye igba kan woni to ba kawe re o batare adun ko ko ka o to ba kawe re o batare awo serere nile o eyun laye igba kan ni opolopo awon graduate ni gbe certificate kaakiri lati bi odun marun sisin ti won ti wan di alabuku ni agbole so o ti wa fun gbogbo awon eni ti ogborire ba ngbe ikan ti le se decide la vita national wa fun ni
1: e so kini kan nisin be ni lo wa fun awon ti o ngbe orire ba ngbe
3: be ni
1: ah se o ngba orire mo gbe yan ni
3: ah be ni o gbogbo eni to ba mo pe ohun ni dada to n fe da nle aye ti owo ro ti to dada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olorire ni idi ni ti o je pe afojuso ile se decide la international ni lati mu idekun ba awon mo orile de nigeria idi ni ti ile se decide la international fi gbe eto kan ta npe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
1: eni success pathway ba ba gbo itin je success pathway gaga e ti ri pe ona se yori ina ni awon eyan ma soro kan won ni ba o re ni bala ola ki ya se nte so fun wa ni isin ni pe gbogbo eni o ba setan ati ba le ise design your life international to ba setan ati ba won se to setan ati wonu won ati oni jade mata e pe ko ti eni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti dirorun lati dolowo dolorun o
3: ah esin olotu se ri olotu kirakita o dollar ka si se bi ero da nkankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin dolowo te ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin sise bi erin to fin jeje ileri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te abe pe leri eto yi ah mo kin ko rire
1: eh olorun o e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero ba ni soro mi ni mu dani e mu ero ba ni soro yin dani be tin gbo ohun mo mama ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire orire oba nibi to wa yo to ma wo baba ni ase ni sin ama bi ti oja si ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe nta gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun o ni akomona ta so le kan pe success pathway o ni fun o mu ero ba ni soro re dani ke ma wo ra yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni si mu ero ba ni soro dan e ba pe number fun won
3: olotu ki to pe number yen gbogbo eti tin gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gba bolu ti mo pada feyin tin bi ise bolu ni leyin igba ti mo fi se bolu le eto design life international ni mo gbo ti olorun fi se gbigbadura fun mi
1: ero le meji
3: leni mo ti wa lara won top earners idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara won ti yo kopa nibi dan ileko yi
4: ni ojo Saturday September 19 ni NUT Hall Asadam ni adojuko Itel 7 to wa ni ilu Ilorin ipele meji lo ma waye ikan ma waye ni gerege ago mewa aro fun won to ba ma raye ni aro ikeji ma waye ni osan ni ago meji gerege fun won ti o ba ma raye ni osan
3: mo fi da yin loju pe eyin na ma wa lara won to ma dupe fun olorun to si ja si pe mi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
1: ah be ti to lesese olorun o dun mo mi tori mo ma pe gbogbo awon ti won ba le lanfa ni ati kopa

0: 10,000 ni owo tikẹti ti won fi wole sibe.
1: Àmọ́ èèyàn 75 tó bá kọ́kọ́ pe tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ yes wọlé, kò sójú ṣáájú ń bẹ̀. Orogún ìyá mi ní ṣe mí ò sí ń bẹ̀. Gbogbo àwọn 75 tó bá kọ́kọ́ pe tó kọ́kọ́ wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.
0: 1,000 ni wọ́n fi ṣe owó wọlé síbẹ̀.
1: Gẹ́gẹ́ bí n tẹ sọ, àǹfààní tó a gbé kalẹ̀ fáwọn tó bá kọ́kọ́ wọlé nìyẹn.
2: Ẹbí o, ẹbí o, ẹ ti ń dakin ní ọ̀hún pọ̀ o. Ṣé àwọn tí wọ́n bá jẹ́ 75 ní ìsìn, tí wọ́n bá kọ́kọ́ tẹ àjẹjíṣẹ́ yẹ́ẹ̀sì, tó bá kọ́kọ́ wọlé tẹ wò dáadáa tẹ jẹ́ síra wọn. Ọlọ́run o, bọ́ bá jẹ́ mi ni wọ́n níṣẹ́. Success pathway, iná lélẹ̀ ìlú òótọ́. Àwọn tó bá wá tẹ̀ wọlé, tó jẹ́ pé ó pẹ́ lẹ́yìn àwọn 75 fún, ẹ dákun ẹ tètè bá release number.
1: Ok, number tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí, òun ni
0: 091-6391-3910. 091-6391-3910 lẹ́ẹ̀kan sí 091-6391-3910.
2: Nọ́mbà tẹ́ ẹ pè ń ẹ dákun ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí àwọn kan sì mẹ́bí dá ń wá báírò torí fóònù màmá ẹlòmíì ni ó lò ẹlòmíì fóònù ọkọ rẹ̀ ni ọ̀sẹ̀ máa dúpẹ́ pé bàbá alágbájá ẹ sáré fún mi fóònù yín toró fẹ́ kópa níbi eré rẹ̀ ẹ bá tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí.
0: 091-6391-3910 091-6391-3910 lẹ́ẹ̀kan sí 091-6391-3910.
2: Gbogbo tí a ti ń sọ láti ẹ̀ka yìí tá a mú wá fún yín láti iléeṣẹ́ Design Your Life International òun ni pé kò dí ọlọ́wọ́ kó ń ṣiṣẹ́ ìjọba kó ọmọ kópa kò dí ọlọ́wọ́ kó ní bísínẹ́ẹ̀sì rẹ tó ń ṣe kó ọmọ kópa. Ẹ̀mí jọ ní mọ́rúwá ni mọ́rúwá ti ń ṣe èyí tí tómi jẹ kó tó jẹ o torí tó fi ilẹ̀ dọmọ àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n jẹ ń bẹ̀ tí ọmọ jẹ́ àǹfààní tí àwọn mọ̀lẹ́bí rẹ ó tún máa wá wẹ̀ nínú rẹ̀ tó jẹ́ pé wọn à ní lè wẹ̀ tán títí ayérayé iná lọ yẹ káwọn ò fi ilẹ̀ o máa wọ àwọn bàbá bàbá tán ti lọ ẹ rí àwọn míì ní ìsìn wọn láwọn ń jà sílẹ̀ ilẹ̀ táwọn bàbá wọn fi ilẹ̀ ni wọ́n ń jà sí kí ni wọn náà fẹ́ fi ilẹ̀ fọmọ darapọ̀ mọ́ iléeṣẹ́ Design Your Life International lónìí kó o lè rí ogún ayérayé fi ilẹ̀ fọmọ rẹ ẹ wò ẹlẹ́kun nọ́mbà yẹn sẹ́ ẹ bá ń tún pè fún wọn sí.
0: 091-6391-3910 091-6391-3910 lẹ́ẹ̀kan sí 091-6391-3910.
2: Ọ̀dà nọ́mbà iná lẹ ti gbọ́n àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì gbọ́n mi dáadáa àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì ẹ̀kan iná ní ẹlòmíì ọdún tó kọjá ọlọ́run o báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tábà ẹ mọ̀ gbọ́ ẹ dákun àti ìjẹun ni àti ìṣègbà ni ń gbà ọ jẹ pé nta bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹyí tètè mú ibi ìlàtúgbédè yìí o kò bá dáa kó o tètè ronú jinlẹ̀ kọ́ ọ darapọ̀ mọ́ iléeṣẹ́ Design Your Life International kí wọn náà ó lè di ẹni tí ọmọ fún yàn tó wọ rí ọmọ wà lókè tí ò ní máa wà á nílẹ̀ mọ́ nígbà gbogbo ẹ dákun ẹ bá ń gba àwọn tán ń gbọ́ wa níyànjú ẹ bá ń gbà wọ́n ní mọ̀ràn gbogbo àwọn tán ń gbọ́ wa ní ìsìn ẹ bá ń gbà wọ́n ní mọ̀ràn.
1: Gbogbo ara rẹ tó ń gbọ́ mi àdúrà ẹlòmíì ti gbà tipẹ́ bọ́tà ìnákèésí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tájà rẹ ó fi gbà. Ẹ pé mo sọ pé ngbà tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó sínà fún mi ètò yìí lọ́lọ́run lò fún mi ìwọ tó ń gbọ́ mi báyìí Ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún ọ láti yí ìgbésí ayé rẹ padà so tètè tara kó o mú fóònù rẹ kó o tẹ mẹ́sẹ́ẹ̀jì yẹ́ẹ̀sì sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
2: Ẹ ṣeun gan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún dédé àkókò yìí kì í dùn kó pọ̀ sókè lọ bẹ oge o àti ṣe rí ire sì ní tó ń sọ pé kò jẹ ọ jìnà òun àti mú wá sí dédé ọwọ́ àrọ́wọ́tò rẹ báyìí ìwọ lọ́wọ́ kù kó pinnu mo fẹ́ jẹ èèyàn lọ́dún yìí ni mo fẹ́ wà lójú kan ni ọ wà lọ́wọ́ rẹ o títí ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti pàdé mi lórí àkànṣe ètò yìí infias kò sọ fún ọ pé iléeṣẹ́ Design Your Life International àwọn ló lè yọ kúrò nínú òsì tí wọ́n sì sọ ọ́dọ̀lọ́rọ̀.
3: Ìpinnu tí mo ní mo kọ sílẹ̀ ń lọ ọdún tuntun ọ̀rọ̀ mi dayọ̀ kí mádàmù ọdún tuntun.
4: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.

nítorí ìjọba àkókò wa láì dé ìnà pẹ ẹnu ẹja bẹ̀rẹ̀ sí ní mú ní táwọn èèyàn ti sọ tàwa lọ́kọ̀ọ̀kan ìjèèjì mo fẹ́ fàsìkò yìí rọ̀ wá pé ká dákun ẹ dákun ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni dákun ẹja tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ gbogbo ohun táwọn èèyàn bá sọ láyé àti orí ọ̀fẹ́ láti dá sí i láti gbà wọ́n nímọ̀ràn lọ́nà tọ́tọ́ ẹ má sì gbà pé lórí ètò yìí àyè tàbùkù tàbí ká bá àyàn wí ètò yìí ò sí fún láti bá àyàn wí o torí pé ẹni ìjà ọba ní ń pèrè lókùnrin ẹni ìjà ọba ní ń pèrè lókùnrin tí nǹkan ọba tí ì ṣe èèyàn èèyàn dàbí ẹni pòun lọ́gbọ́n jù ni ṣùgbọ́n tí ọlọ́gbọ́n ayé bá ṣubú ìran òmùgọ́ wà jókòó.

0: won ma gba mara pe a bo ti ye ogba konu ba ilu ti ye ko gba ba ti ye ko gba re la fi so lori eto yi pe imoran yin lo se pataki nto sele ti sele e ma ja ba enikeni wi e ma ja tabuku won tebi ki won ni le fe so tanjo mi mo pati e la won loye to bayi to bayi to bayi you si je ko yi o adupo popo fun be si n kowo ti wa leyin te bi n ba wa se ni gbogbo gba eja tun te ti bele je ka gbo won lale yi ke le ba wa gba ni mo ni moran be ti n se saju ko to di pe won mo lonu eto ki n fasiko yi ki afa wa kola alaso oke won se ojo obi lojo monday oni lodi je rin baya bi ojo monday won se aye ojo obi gbogbo wa ni diamond fm patapata la nke yin pe happy birthday long live and more prosperity kola alaso oke gbogbo wa ni la wole sun patapata ti sunday ti monday ti tuesday ti thursday gbogbo wa pata la panu pata ki kola alaso oke pe happy birthday long life and more prosperity igba odun odun kan ni o e sopo odun laye ase olohun oba e ni daamu ase olohun to da aye ati orun mo nbo e ja bere se ni mu nta won eyan so wa loko kan ejiji lata bebe
1: e kale o oloye mo gba ladura pe ise iranse te nse loruko jesu ogun ologun ko ni di ti yin emi ni eni ti olorun mo lati ilu ti olorun mo fe so sita ni ohun ti mo si fe so le lori na ni pe ni igba ti mo wa ni kekere mo gbe lodo egbon mi sugbon ibe je ile olorogun egbon mi yen ni iyale o kan di ojo kan mo wa ri pe mo lo si school bi mo se lo si school be ni mo se wo yara ikawe nigba ti mo wa ni kekere igba ti mo duro si waju awon omo class wa mo wa ni a eyin omo class mi e ri mi e ti e bere mi igba ti mo ma wo eyin iyale egbon mi yen ni mo ri to fi ara ti ogiri bayi mo le ri mi e bere mi ati igba yen mo sa wa ri pe ta ba ti kudi e ka se idanwo tabi ka bere test ma kan lala pe loju orun ibe ni mo ti pe mi mo nkan ti ma ko ma wa sunkun loju orun yen ja soju aye be na lo re se ma ri nigba ti exam ba bere loju aye igba to wa ya ni iwe yen su mi mi le ka iwe yen yori mo titi ti mo fi kuro school bákan náà ó tún wá tó àkókò ìgbà tó yẹ kí n lọkọ ṣàdàdíẹ ni mo rí lọjọ kan ẹni tí mo fẹ fẹ tó jẹ bí àfẹsọnà nígbà yẹn mo rí ìyá yẹn ló múra bí àwọn àjẹta máa wo nínú eré nígbà yẹn ló wá ń sọ fún ọkùnrin yẹn pé mo ní kó má fẹ mo ní kó má fẹ ó ṣàlẹ ọkùnrin yẹn jìnnà sí mi kò lè ju bí oṣù kan lọ bí ọkùnrin yìí ṣe sọ pé òun ò ṣe mọ nìyẹn àti ìgbà yẹn mo bá rí i pé gbogbo nǹkan ṣà ń dojú nǹkan tí ẹ jọra wọn nígbà tó wá yá tí mo tún wá ṣe tó ṣe díẹ̀ odidi ọdún bíi mẹ́wàá tí ìyá yìí ti kú yẹn ẹ̀gbọ́n ìyáálé ẹ̀gbọ́n mi yẹn ni màá máa rí pà ń já lójú oorun á dẹ̀ jà títí tí màá fi lajú sí ojú ayé láti ìgbà yẹn mo ṣàwárí pé ogun yìí ó ń le kò tiẹ̀ sálàáfíà kankan ìgbà tó tún wá yá mo wá délé ọkọ tipátipá náà mo ṣáà fi rí ẹni mo fẹ ti kò sí ayọ kan lọ dàbí alára nínú wípé tó ń bá mi dàpọ̀ lójú oorun ọkùnrin ìyá máa bá mi sùn mi ní rójú ẹnìyẹn o ṣùgbọ́n màá ṣàrí pé ẹnìyẹn ń bá mi sùn ní ojú oorun títítítí nígbà tó wá ń bá mi lò pọ̀ lójú oorun yẹn màá wá rí pé àìsàn máa ń ṣe mí nínú àgọ ara títí gbogbo ìgbáyà mi báyìí kan máa sá kiri ìgbáyà mi á dàbí ìgbà tí ẹja bá ń lùwẹ̀ nínú omi bẹ́ẹ̀ ni kan yẹn á ṣe máa sá kiri nínú àgọ ara mi mo ṣàwárí pé mo wá ń rù mo wá ń gbẹ ìyẹn ló mú kí n máa rí ara mi bí ìgbà tí ọkùnrin àṣà máa bá mi lò pọ̀ lójú oorun ó ń ṣílẹ̀kùn àìsàn sínú àgọ ara mi bákan náà ló tún ṣílẹ̀kùn ìkórira kò síbi tí mo dé láti ìgbà yẹn kò sí bí mo ṣe lè ṣe dáadáa tó àwọn ènìyàn á padà kórira mi gbẹ̀yìn ni òun náà ni mo ní kí n sọ síta tí n bá tiẹ̀ lè kí n rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn bí mo ṣe lè bọ́ nínú ìgbèkùn ọkọ ọ̀run tó ń bá mi sùn bákan náà bí mo ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ogun ìbálòpọ̀ ojú oorun àtojú àlá àti àmì ìkórira bó ṣe máa kúrò nínú àgọ ara mi àti ẹ̀mí tó máa ń rìn kiri nínú àgọ ara mi bó ṣe máa kúrò náà ni mo ní kí n sọ síta ẹ ṣé.

0: rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
1: Ọ̀rọ̀ ìkọ̀kọ̀, ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta, má dì í sọ́kàn, má sọ ọ́ sórí ayélujára, má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka, sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM. Nọ́mbà tẹ lè pè sí tẹ́yìn náà fi bá ń gbà wọ́n mọ̀ràn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni 0916-159-1011. Nọ́mbà tẹ lè pè sí rèé tẹ́ fi lè ràn mí lọ́wọ́ láti máa bá mi gbà wọ́n mọ̀ràn 0916-159-1011. Àwọn èèyàn sì darapọ̀ mọ́ wa látòrí Facebook táwọn náà ti ń wò wá láàyè ibi tí wọ́n wà. Ògúntúndé Victoria ti wà ńbẹ̀, Ismail Olúṣọlá Kamaldeen náà ti wà ńbẹ̀. Ẹ̀lú ẹ̀kálẹ́ o, ẹ̀kálẹ́ láwọ̀ lẹ́sùn rẹ̀ o. Ẹ ṣeun.
2: Ẹ láṣẹ orí ayọ̀.
1: Àmì Ọlọ́run.
2: Tí ò ní kí ilé o.
1: Àmì.
2: Ẹ máa máa ṣe o.
1: Àmì. Àmì.
2: Ìyá àkọ́kọ́ yẹn ni mo fẹ́ gbà ní mọ́ràn.
1: Ẹ ṣeun lé bàbá.
2: Ó kó kún fún àdúrà.
1: Ok.
2: Báyìí sí pé ó jẹ́ Mùsùlùmí pé jẹ́ Kírísítẹ́nì. Àdúrà ló lè mú kí ó borí ogun yẹn o.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n gba kọ́ wá àwọn tí ó jẹ́ olóòótọ́ tí wọ́n gba gbàdúrà tó ní ó sì gbàdúrà fún ara rẹ̀. Àdúrà nìkan ló lè kó yọ nínú ogun
1: náà. Ẹ ṣeun.
2: Kò sí ní borí rẹ̀.
1: Àmì. Àmì o. Àmì o.
2: Ẹ máa bẹ tó bọ̀.
1: Ẹ ṣeun bàbá. Àdúpẹ́. Ẹ̀lú ẹ kálẹ̀. Ẹ̀lú ẹ kálẹ̀ o. Ẹ ti wọlé o. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
3: Ẹ̀lú.
1: Ẹ̀ka alẹ́ láwọlé sùn rèé o.
3: Ẹ̀ka alẹ́.
1: Adúpẹ́. Ẹ ṣeun.
3: Ẹ̀pẹ̀lẹ́ o.
1: Ẹ ṣeun.
3: Mo gbàdúrà fún ọ̀pá àtúnṣe òní ẹgbàá ìlú
1: kọ́ Jésù. Àmì o Kristi.
3: Mo gbà ládùúgbà àánú Ọlọ́run wà
1: ìlú kọ́ Jésù. Àmì o.
3: Ẹ̀mí fẹ̀sán lọ́jọ́ ogbó yín o.
1: Àmì Jésù.
3: Ẹ̀jọ́ obìnrin àkọ́kọ́ yẹn ni orúkọ mi ni Alàgbà Michael láti Concord Olùlẹ́sà.
1: Ẹ ṣeun.
3: Ẹ̀rí tọ́rọ obìnrin àkọ́kọ́ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ fún.
1: Ẹ̀yìn sólẹ̀.
3: Ẹ bá ń sọ fún obìnrin yẹn ni pé tó bá lè gba àwẹ̀ fún ọjọ́ méje. Ṣé ń gbọ́?
1: Àgbọ́yé.
3: Àwẹ̀ fún ọjọ́ méje tí ò ní jáde ju àyíká inú ilé rẹ̀ yẹn lọ. A wá gbé omi sílẹ̀ sínú pèlè àkà 24 sí lọ́jọ́ kọ̀ọ̀kan la máa kà sílẹ̀ méje méje méje. Ọjọ́ kọ̀ọ̀kan la máa kà sílẹ̀ méje méje méje. Lọ́jọ́ tí ọjọ́ keje yẹn bá pé pẹ̀lú àwẹ̀ yẹn á ti fi yọ sí omi yẹn o. A wá gbàdúrà lóru ọ̀gànjọ́ a gbàdúrà sómi yẹn a wá bọ́ sí owó ọmọlúwàbí a wọ ìwẹ̀ yẹn nínú bíi túmọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ àti kẹ̀kẹ́ kò ní jáde mọ́ lálẹ́ ẹjọ́ yẹn kò tó ní ogun yẹn mọ́. Kò tó bá ti lè ṣe tí ò bá ti lè sọ pé ẹ̀sìn bẹ́ẹ̀ ló ń ṣe pé kókó tí pàtẹ́sìn kó kóńkó ayé rẹ̀ kọ́kọ́ lọ́nà torógun tó ń bá fíra yẹn tí ò tọ́ra tó bá tún bímọ ogun yẹn náà ni ó tún tẹ̀lé ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni yẹn ni ogun abánigbọ́ sáré ó ti ní ìmùlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀mí àìrí òun lẹ̀mí yẹn fi lè jáde.
1: Ó dàrọ. Ẹ ṣeun bàbá. Adúpẹ́ o. Ẹ̀lú ẹ̀ kálẹ́ o. Ẹ ti wọlé ẹ̀ kálẹ́ o. Kọ̀rọ̀rùn láti wọlé sórí ètò yìí bí èèyàn bá wá wọlé tó tún wá dákẹ́ tí ò sọ̀rọ̀ ṣẹ́bi wa wá ní báyìí wọ́n sì pàwọn ti pèpè àgbè á tún wá gbé wọn ò tún ní sọ̀rọ̀ ọ̀dà ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
4: Ẹ̀ka alẹ́.
1: Ẹ ṣeun láwọlé sùn rèé.
4: Ẹ kú ẹ̀tọ́.
1: Adúpẹ́ o. Ẹ ṣeun.
4: Dáyámàdì ní bàjẹ́ o.
1: Àmì Ọlọ́run. Àmì o.
4: Ọlọ́run bàbá yẹn tó o.
1: Àmì. Àmì.
4: Orúkọ tèmi tí mò ń sọ̀rọ̀ ni Bàṣírù láti ìlú Òkèrè.
1: Ẹ ṣeun.
5: To mete ta tin benle re je sare ran wa leti iya ti won podo egban awon la won gbe kusugban ya egban awon ile olorogun ni o loko si pe en to je bi iya le re yi ngba ta won wa nkekere la won la ri ngba ta won wa le iwe lati gba larabirin yo si ti firin ajo aye awon le won leyin odun kewa ti ya ti ku awon to si la la ri ka won omo jajakade kede ka ko at pa ile iwe awon pada pari e mbi to gun ile de awon to fe loko awon to nlalari to tun lo ben ta awon fe fe pa awon ko do fera won lo sokun orukan len ta awon fe fe na lohun o se mo won ni gbogbo e sa lo jupo ni bakan bakan pe dibi pe disin awon ma ni balopo oju orun ibalopo oju orun ni gbogbo ogba sa pe ka dakun ka gba awon moran ki la won le se ta won o fi bo lowo oru ogun yi okanu eleyin keji lara kunrin ti won pe awon da owo papo pelu yawo awon owo fe nikan pe ba wa fi ra nkan ke ba wa ta to ba ti dasiko to ba ti di owon die won la won si se business ya won da wo popo lu ya wo awon ni won sugbon ko to di pe en asiko ti won ta oja yi ko to ya wo awon salaisi o je pe olohun la be be won ni ngba teni to ba won gba owo yi to ba won si business yi to ta gbogbo oja yi o si ko gbogbo owo oja yi ateri atoju owo o lo re ko fun mo le bi yawo ba won si jo ni business yi ni pelu yawo awon pe ba won ti gbo nkan kan re ba won mo le bi yawo awon si gbawo won si jokole kadakun ka gba won moran kini ka won o se elenkeji re elenketa arakunrin to pe ba won ti looto awon se gbinju lati fe yawo keji sugbon lati gba ta won ti gbinju lati fe yawo keji iyale o je ki yawo yi o duo won lo rin debi pe yawo ipada iyale kekere ipada sa yawo kekere ipada sa lo ni won sugbon lati gba yi yawo iyale yi o je ka won roju rere e be loko yin awon omo sa won ta won mo gboran sa won lenu mo awon wo pe to ojo nda le lo na re ngba ti won ni saturday ti oba si da jimo leyin o ti ri ngba toju aye ti nri bayi ngba ta won oba idagba bo lo ojo ogbo awon se fe ri ta won mo gbo sa won lenu mo ti yawo gan gbo sa won lenu mo won ni se ka won lo fe yawo mi kadakun ka gba won mara won gberu ko awon fe yawo mi se n toto ni ka won o se abi ka won mo se ki la won tun le se Meteta sin ben waju wari 0916-159-1011 Dojo opo opo ita wabi Te ina liba anfikba wamara Pe eba ti wale Eta kwenye ba mbo unsoke Turi keli da sinan le shekbe wale tele Eshi yon Elu e kale Eti wale e kale o Elu e kale
6: Hello, salamu alaikum
5: Wa alaikum salamu e kale
6: Olo ye
5: Eshi yon afa
6: emi ni afa kokoro adu afadu ajagun lati ri mi sa
5: aduwe
6: oro yi o dede juru oloye o
5: ami olohun
6: olohun ti je kerugo ewon
5: ami
6: eni ti o ku ba be le we ni ba won rin
5: yan ami ami ami
6: adu ipo ju oloye alaju alawa
5: ben
6: ben ko si to koja adu o
5: ben
6: ori yi o ti ja bo ni
5: o ami o ami o
6: eni ti o pa yi olohun ti je ba won rin
5: ami ami ami ami hello
6: La haula
5: wala quwwata illa billahi alazim
6: eshin ba mi sura oro yo de bi ko la la to je po do do ni
5: adupe
6: ko ni ja se me ni kulo ti
5: o ami olohun
6: la haula wala quwwata
5: illa billahi alazim
6: ah ele ti e se da ti
5: e ba
6: en ti wala kon la la be ri e to ko wa mi kan ma fa ju ale
5: okay
6: ki won lo je alaju a mo boya muslimi ni won oya kristen won ti o to ba ki wo ni suma won ti ja faju ajagun ti ki won se ni ro tori ta ka le ti ra pe ku ni pe kan lo ma gbe eran wa gbe ki ni kan wa e o ki wo ni suma won o gwa je wo se
5: oda
6: e si wo ki wo ri pe awon kan to fi awe ti
5: oda
6: ki wo gba awe o kan wa ta dua
5: eseun oda eseun Hello. Hello. to adupe ati ri nta fe di mun oro ti a fa so e se o elo e kale
7: sa
5: e se un la wole sun re o
7: aba ba oloye
5: e kale sa
7: agbadun yan na je inu gbadara
5: yi ami olohun ami o
7: ah mo ti ya bi bu ni gan ma se ri nti mo fe da si
5: eh
7: oni teni ti oni iyale ko je ki ikeji o duro ina lo ti olohun se fun olohun gba fun ni ko rora lo ni wa o mi yo na bo mi ti mo ma fe le so mo ra mo ra ra ra
5: agboye agboye
7: ojo ale ni agbara
5: wallahi wallahi ninu rin ajo aye oko o se pataki
7: gidi wa kan jina sira won ki se kura won ni ma jina pupo ama kan ma so to sele ni olohun sa nu wa
5: amen adupe se o baba adupe o alwe kale
8: Hello, Ekale, Mr. Lohe.
5: Ekale, Baba.
8: Hola, Alasho, Kelo, Communica, Kumbone.
5: Eshiyon, Eshiyon, Baba.
8: Mokini, Ki Baba, Adoni, Baya, Tant.
5: Adoube.
8: Mba, Jera, Bada, Kabu, Don, Yaku, Bawa.
5: Ame, Ame, O.
8: Mr. Lohe.
5: Eshiyon.
8: Mstemi, Joma, Mfine, Tumo, Yulo.
5: Beni.
8: Ayevin, Juma, Alu, Bari, Kaj.
5: Beni.
8: Ngawe, Bobo, Adi, Bobi, Mordu, Kuto, Se, So, Nupaye.
5: Walai.
8: Along with albaika gugu mani na for diamond olohun je ku poju bayi
5: amen amen amen amen
8: mo dupe fun yin pupo
5: adupe folohun
8: ma ko awe ye le dada e pe ye le fai gan ni so loye
5: beni
8: ma ko so won ti ta ko le ye le e ma shake le ni wa no mo yin no so to yo mo yin ko so ki
5: beni beni
8: ma gba la gba ri le yo ba won ni kokoko kan ni ma je o ni shake lo shake go be zen ti o nto be je are ti o ni fowo ho ko mo je o
5: ododo Ami olohun ami o ami
8: oye pupo
5: seun
8: oye pupo eni fe mi le tin te se mi se akshe
5: adupe folohun
8: se ba ko ba di to market ni ba be pe e ba ni se ni folo o gba
5: adupe folohun adupe
8: e so fun mo ti mo bi fun ni o ba e
5: adupe
8: ti kan ko olohun je to ba de
5: amin allah
8: o si ti ma se sukura mo bi ti gbogbo awon ya agbalagba
5: e seun
8: o fi apa adua koko adua na mo ti gba baba
5: adupe
8: we no lo si bi top se gbe wa
5: eh
8: seri le o ti won ti awon bo le sele pelu ala
5: be be ta eh eh ba
8: o lo se ki a ba so adua ki yan mo re ti sara
5: o ma fi sara le
8: ti ba ti yan gba we won lo di ko yo jaka to ni o saye ni o ata wo ni agbara gan o ene ta lo bana bi Musa jo kan ta bi Musa o joko o wa di o ku lola anabi Musa wa ni ah eni o ku lola o wa di jo ke jo tun wa re ni o wa wa di wa ti anabi Musa anabi Musa bi lo do Olorun gba ibe ni o eni o ku lola ni ile laika ku o ni gba tin lo le o ti sara kan sara o wa wo eni to se fun pe gbogbo tin ya pada ti abu o ni se gba o ni sa o wa ka ju aye to po je pe sara yen ya yin se sara kopo o se sara kopo ge sara te pe o si wo omo yin ni wa lebe mi so loye o ba ni ti e le ta ka le di ti
5: wallahi wallahi
8: o ba mo lo de fun ta ka to de
5: ti o to de ju be lo be ni

0: Àwọn fámìlì ìyàwó náà ń bọ́ lẹ́ni tí wọ́n.
1: Àbí.
0: Ẹjọ́ ẹ̀jọ́ jẹ́ ẹni ká mọ̀ mọ̀dá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni wọ́n kólé lọ́wọ́ ni wọ́n lẹ̀tọ́ nínú òfin, wọ́n lẹ̀tọ́ nínú ayé láti lọ bá owó mi tí mo kó fún
1: wọn.
0: Òun dà. Tí wọ́n bá sì lóhùn ọ̀lànà òun ọ̀rọ̀ lẹ́nu òun fún wọn lọ àdá àwọn tí wọ́n máa ń gbẹ́jọ pé mo wá fẹ́ jọ lámọ̀ ń sùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn òkú lọ̀dọ̀ ọlọ́pàá, àwọn òwú kọ́ lọ́dọ̀
1: jíjẹ́
0: àwọn èèyàn láti lórí ọ̀nà wọn wọn ní náírà kan bẹ wọn sì yìn fáìtì rẹ mọ́gàjì ilé ìyàwó náà tó lóun kó kalẹ̀ nígbà tí wọn bá rojọ ẹni tó bá tó
1: kàn wọ́n bá wọn
0: tó bá ìsàlàyé tán owó jáde yóò sì jáde àwọn sọ ọ̀nà míì tẹ́ lọ
1: tí
0: ẹ̀ tọ́
1: ní òfin wọn àyà fún
0: apẹjọ tí wọn rò fún ọmọ nàìjíríà yìí ẹjọ kẹjọ ló kù àmọ́ tí ẹ bá fẹjọ kẹjọ o àwọn ẹnìkan sọ́ọ̀kù kọ́mọ́ tọ́ o ẹjọ́ á lọ gbowó yín
1: ẹ
0: bá gbowó òun náà ọ̀ndà àtàyàn padà tẹ́lẹ̀ ọ̀dà ẹbí ìyàwó náà ni ìtọ́wọ́ sí mọ fún yín tó kò láyé àbí ìtọ́ba jẹ́ kẹ́ni ẹ má fojú sọ ẹ̀tọ́ yín nù àyẹ̀ ń fi ojú wọn fi sọ ẹ̀tọ́ wọn nù ni o àwọn ọ̀dọ́ ká mọ́ gbàgbé kójòkó sọ́kàn wa o táyà sí ọmọ ẹni bá wà sí
1: i ẹjẹ n tara fa kí n tara fa àwọn akọlà aláṣọkè mọ lọ sí polówó ọjà ká polówó nta nta pàápàá bàbá polówó ọjà tá a bá darí dé láwọ lẹsùn ọmọ àti ẹwájú ẹ má yìí tí ì sùn ọrùn burúkú ò ní kún wa mọ bọ.
2: Lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.

0: káwàkwara sórí ètò láwọlẹ́sùn lórí ìkànnì diamond fm ẹjẹ́ àgbà pé bí méjì sí àbí mẹ́ta ká tó lọ bá àwọn tó wà lórí whatsapp ká tó máa fi léyìí tẹ iwájú ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀ ṣeun ẹ̀ka alẹ́ láwọlẹ́sùn rẹ̀ ẹ̀ ṣeun.
1: Ẹ jọ̀ọ́ ẹ tọ́lọ̀ mọ́ ni o.
0: Adúpẹ́.
1: Ẹ jọ̀ọ́ ẹni tó ní ọkọ ọ̀run bá ń ṣe pọ̀ yẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jọ̀ọ́ ẹni kó lọ tóbi tó bá ti ń ṣòsì.
0: Ok.
1: Ẹni kó fi ìgbọ́lẹ̀ sí ẹnu ọ̀nà yàrá ibi tó sùn ìgbálẹ̀.
0: Ìgbálẹ̀ ó di ń di àbẹ́yọ horo kan.
1: Ìgbálẹ̀ ìgbálẹ̀ kan fi ń gbálẹ̀ yẹ kó fi lẹ́nu ọ̀nà ibi tó ti máa ń ṣòsì.
0: Ok.
1: Yàrá ibi tó tẹ̀ síbẹ̀. Ní ìyẹn ibi tó sùn gangan tó gangan bá fẹ́ kí kò mú ìgbálẹ̀ síbi tó sùn sí kó gbá ara lé.
0: Ok.
1: Ó sùn síbẹ̀.
0: Ok.
1: Ó gbéra lé ìgbálẹ̀ yẹn lásán.
0: Ó ti yé.
1: Ìgbálẹ̀ tàbí ń gbálẹ̀ kó gbé.

0: bẹ̀rẹ̀ sí ni mo wá.
1: Ẹ ká lẹ́sà ọlọ́yẹ́. Ẹ yọ ẹni kọ́kọ́ sọ síta lálàkọ́ ẹ̀ ni mo fẹ́ dá sí. Nípa ti òun lọ́kọ̀ òun ń bá òun sóhun sí. Ẹ sọ fún kó súnmọ́ lọ́run. Kó súnmọ́ lọ́run. Ọlọ́run ló lè bá èèyàn yọjú gbogbo ìṣòro téèyàn bá ní. Ọlọ́ súnmọ́ lọ́run ná ba wá gan nìyẹn.
2: Ẹ kalẹ̀ olóòtú. Ẹ kú iṣẹ́. Mo gbàdúrà pé lórúkọ Jésù ẹ ò ní ṣiṣẹ́. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ ìránṣẹ́bìnrin tó sọ̀rọ̀ yìí pé òun ní ẹ̀mí ìkórira àti wípé kinní kan rìn lára òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fẹ́ fún ìránṣẹ́bìnrin ní ìmọ̀ràn wípé lẹ́yìn Ọlọ́run àtúnfẹ́ Ọlọ́run. Mo fẹ́ gbanímọ̀ràn wípé kó súnmọ́ Ọlọ́run dáadáa nínú àdúrà. Mi ò mọ ẹ̀sìn tó ń sìn o, ṣùgbọ́n èyí o kò máa sìn. Kó súnmọ́ Ọlọ́run dáadáa. Torí pé lẹ́yìn Ọlọ́run àtúnfẹ́ Ọlọ́run. Gbàdúrà pé Ọlọ́run yóò ṣe ọ̀nà àbáyọ fún un. Lórúkọ Jésù Kristì, ẹ̀mí ìfẹ́ tòótọ́ Ọlọ́run yóò gbé wọnú ayé rẹ̀. Láti àkókò lọ gbogbo ọkàn tó bá rí lórúkọ Jésù Kristì. Ẹ̀jẹ̀ Jésù yóò pa ẹ̀mí ìkórira rẹ̀ mọ́nú ayé rẹ̀. Wọ́n ó ṣì máa fẹ́ràn rẹ̀ lórúkọ Jésù. Ẹ̀sìn rẹ̀ kú ètò. Èmi ni Reverend Esther Alábẹ́dé láti ìlú Ògbómọ̀ṣọ́.
3: Hello, Aláya. Ẹ̀kalẹ̀ ẹ̀kú ètò. Mo ní bí méjì kan ni mo fẹ́ dá sínú ọ̀rọ̀ yìí. Wòlíì Aládé Àṣẹ ló ń sọ̀rọ̀ láti Sápàtì. Obìnrin tó sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ojú oorun àti oríṣiríṣi àlá burúkú tí ó máa ń lá. Ni mo fẹ́ dá sí. Ó gbìyànjú ó bá tẹ ó máa fi aṣọ mi bora ju aṣọ funfun tó bá funfun dáadáa tó bá dà jẹ pé yóò da aláṣọ ni tí ó máa wọ́ sùn. Ìyẹn ìkíní àwa fún ní sáàmù mẹ́ta kan ó máa ká sáàmù 3 sáàmù 70 sáàmù 91 tó bá di bí aago méjìlá kò gbọ́dọ̀ kọjá aago méjìlá sáàgó mẹ́ta orí. Ó máa ka ó kún fàdúrà kó dẹ̀ gbà wẹ̀ sí ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀. Dáàdì mo gbójú pé lójú lágbára tọ́lọ́hún ogun náà yóò fi ló dàfi ẹyìn ìgbégún fi sọ. Ẹlẹ́ẹ̀kejì tó ní ìyàwó ṣaláìsí gbogbo bísínẹ́sì wà lọ́dọ̀ wọn fámìlì ẹ̀. Àkọ́kọ́ náà ebi ẹni tó gbowó bísínẹ́sì yẹn ṣé àwọn àjọ sọ̀rọ̀ kó tó di pé ó lọ kó fáwọn fámìlì àbí is a member of the family náà ìyẹn ẹ̀ka kejì. Irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ náà wọ́n lè mọ̀mọ̀ bóyá àwọn àtìyàwó ló ní bísínẹ́sì wọ́n lè rò pọ̀ mọ́ wọn gbọ̀ngàn lómi ní bísí àmọ́ nǹkan tíyàwó sọ kalẹ̀ kó tó di pé ó rí báyìí. Bóyá kò dìkílá ẹ sọ fẹ́nìbọ̀dì pé tọ bísínẹ́sì yìí ẹjọ́ níní o. Tọ̀tọ́rọ̀ bá dẹ̀ ti rí báyìí ó tíra olè lọ béèrè lọ́wọ́ wọn àwọn tó bá jẹ́ aṣojú fámìlì pé nǹkan báyìí àjọ níní kìí ṣe ti òun nìkan. Ṣòun tán bá wá sọ tán bá rẹ́dí àti fún kó pa tán àbá fún kó mọ́kàn kú ọ̀nbẹ́ ọlọ́run ó bùkún lọ́nà míì. Kó má já o ara ànúgba ẹ̀sìn ẹ̀kú ètò.
4: Ẹ̀ka ilé olóòtú orúkọ mi lẹni tọ́nà ọmọ èyí tí mo fẹ́ dá sí níbi ibẹ̀ ni pé bàbá tó ní ìyàwó àwọn ti kú pé bísínẹ́sì táwọn àti ìyàwó àwọn sì jọ sí wọn lọ kó fún àwọn mọ̀lẹ́bí wọn. Ní tẹ́mi fẹ́ sọ fún wọn ni wípé ìgbà tẹ́ni tán jọ bí ṣe bísínẹ́sì tó ti kú lẹ́yìn kan gbà fọlọ́hún tán máa ń lọ bá àwọn mọ̀lẹ́bí ìyàwó jà wípé ẹ wọ́n fẹ́ gba owó.

0: ó di wípé tọ̀ ṣe bá ọmọ wa tẹ́jọ da bísínẹ́sì pọ̀ òun náà ló ti kún ọlọ́run foríjì wọn èyí tí mo mọ̀ tí mo fẹ́ dá sínú tí bàbá kejì náà tó sì sọ wípé àwọn fẹ́yàwó kan tẹ́lẹ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ ó dá wàhálà lẹ́yìn jù sá lọ ṣùgbọ́n inú ìṣesí rẹ̀ inú òun ò dùn fún gbogbo báwọn ọmọ tó ṣe ń ṣe ọ̀rọ̀ òun ó gba sùúrù torí tí wọ́n bá tún ní kán fẹ́yàwó mi ní ẹlẹ́ẹ̀kejì náà tó bá tún di wípé wọn tún jẹ́ kó dúró lágbára wọn bá ka tán bá fẹ́ síta tọ́kàn òun ó balẹ̀ lókù àmọ́ pé kán jọ fẹ́ sínú ilé òun tó kó mọ̀ tó dibi ẹni tó lọ ọlọ́run ṣàánú wa ilé wò ní dàrú.
1: Ẹ kalẹ̀ kú ètò ọlọ́àbáwá sí o ọ̀pọ̀lọ yín ò ní dàrú o ẹni tó sọ síta pé àwọn rí pé àwọn nǹkan àtijọ́ náà rí àdúrà náà máa gbà o ìfàsẹ́yìn gidi ni téèyàn bá ń lálà tó rí bí òkú tàbí tó ń padà sí skul ibi tó ti kúrò ìfàsẹ́yìn gidi ni kó yá kúnkún àdúrà gidigidi ọ̀nà àṣẹ́gun fún wọn o. Ẹni tó sọ pé àwọn ṣe cut wedding pé ìyàwó àwọn kú pé gbogbo ṣé bísínẹ́sì yẹn ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ tó ní ọwọ́ ìjọba nínú tó bá ti lọ́wọ́ ìjọba nínú ìjọba náà ná máa dá sí ná máa bá wọn yanjú ẹ̀ ìgbà tó ti jẹ́ pé cut wedding náà ṣe nǹkan tọ́kọ bá ti ní òun àti ìyàwó náà jọ ní nǹkan tí ìyàwó bá ti ní òun àtọkọ náà náà jọ ní so àjọ ìjọba bá wọn dá sí kò nídìí pé wọ́n ń fa wàhálà fúnra wọn ìjọba ló máa dá sí. Nípa ẹni tó ní ìyàwó tó ní ṣẹ́gun tó lọ fẹ́ ìyàwó mi kìí ṣe orí bíbẹ́ ni oògùn orí fífọ̀ ìyáálé yẹn náà wọn.

0: se ri alakoko nbe ni pe mo fe kan kokko mo pe se ri agbara ajobi o lo nda won laamu se ri agbara ajobi yen on lo ta iserere won fun agbara ti ita eye ko ti ye yin nkan ti mo nso so ta ba de fe se ta ba fe bo lowo nkan bayi enu christine kan ni won ti le bo igbese ti won ma gbe ni pe won amura si adura ati awe sugbon ta ba ti mura si adura ati awe yi nkan ti won fe ran lati ma se won gbodo stop nkan fe ran ju lati ma se boya ni party jije ni boya anything ta ba ti like to mo wu won lati se igba yen gangan gan na gbodo stop igba ta ba nse adura ataweye na gbodo stop eje kan lo revelation chapter number 411 revelation chapter 4 verse 11 kan lo psalm 2 psalm 3 kan de lo isaiah 60 pelu owo olorun nipa ori ofe christi gbogbo isoro ti won la koja koda nipa ti ye okunrin oju orun yen ati bebe lo gbogbo e ma o ma dopin kan lo fi gbadura kan pora won si oho kan gbadura won le ma gba weye tan ba lori ofe ati ma break ni sisa le won le break to ba de je pe tidi ni sugbon tan ba feran ju lati ma se lasiko to ba nse kini kan stop e
1: Drawing you back a little girl and a shulasan. It's a mood you never in a jaw. A lot of the lats you would do good. At the key, Baba Wagbawa. Call a lasso cape, a man worship or don't like it. The brother look canny. One name must have you, Mapadu Golo. Make Jinan and Fredasin know how to sosita. See, Mamma lack of quats, Baba Lake, Jinan. Shady, dear ye. Kenya ma tera ma dura kolon ko sanu ogun po fun ni kaluku bona ti ogun gba ja oni kaluku ototo ni elo to awon benin mi wa to ototo ni oko be okunrin mi gan won na ma so pon na ni yawo ona something like that seri ru mo mi yan ta ni awon mo la la pe okunrin mo ba won ni ilba lopo yen nkan to buru ja ni o da ti won ba mura omo tan bi nkan yo pada ma fe ti ni ajo ki won lo wo awon ran so lohun ta ba won afa to lo npe to daju ka se deliverance fun won gbogbo ro nkan ba yin o kuro lara won kan na de somo lohun lo tito ati bo se ye tori ko si ogun te da ba doju ko laye te yan ba joku tetere yo mo po si ni sugba te da ba nsumo lohun pelu okan kan pelu adura olohun wa gba yan lowo gbogbo ogun to doju ko yan so ki mo mi yan lo wo awon afa tàbí àwọn ìránṣẹ́ ọlọ́run gidi àwọn wòlíì kí wọ́n ṣe deliverance fún wọn kẹ́ndà máa bí ọlọ́run ti àdúrà wọn gbà pẹ̀lú ògùn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni ti dádì tí wọ́n ní àwọn àti ìyàwó àwọn ṣe bísínẹ́sì yẹn ìdílé mi ò ní ìbẹ̀rù ọlọ́run ò sí inú ayé ìdílé mi ìgbésẹ̀ tẹ́mi lérò pé wọ́n lè kọ́ gbé gẹ́gẹ́ bíi tèmi ni pé kí wọ́n kọ́ lọ bá àwọn fámílì ìyàwó pé owó tẹ́ni wá kó fún yín èmi àti àwọn ọmọ yín lájọ ṣe bísínẹ́sì ọmọ rẹ tó dẹ̀ ti bímọ fún wa ẹgbá mi gbówó kí n mọ fi tọ́jú àwọn ọmọ tán bá ní rárá kí wọ́n gba station lọ́gbà ẹ pé court wedding náà ṣe wọ́n ní lẹ́tà àti lọ sí police station kí wọ́n dẹ̀ kó gbogbo certificate wọn kó fún wọn àti court wedding nígbà tán ṣe kán kó jáde fún wọn àwọn yẹn ló máa gbẹ̀tọ́ wọn jáde so because mi understand pé ìgbà tẹ́ mọ̀ pé ìgbà tó wà tó pọ̀jù ń ṣe business tẹ wá lọ ń gbo tẹ lọ ń gbo tí ẹni tí ó bá wọn ṣe bí ẹ tó wá ń kó fún wọn tẹyìn dẹ kó sọ tẹ pé ọkọ bó ṣe má ṣẹlẹ ní fámìlì ọkọ mi náà nìyẹn o ó lọ kó ṣàánú wa.
2: ẹ ká lẹ́mi sá lọ́yẹ ẹ kú ètò sá tẹni tí mo fẹ́ dá sí ni ti arákùnrin tó ní àwọn àtìyàwó ń jọ ṣe bísínẹ́sì pé wọ́n tún wá padà ṣaláìsí nǹkan tí mi kàn fẹ́ sọ fún wọn ni pé in all kan make sure pe won communicate pẹlu baba iyawo not any member of the family but baba kankan fun ara e asokunrin kan so fun won kan salaye fun won then kan make sure pe won ni evidence won lowo to ba lo je pe boya won kan kowo fun iyawo ni ti iyawo

0: ẹnu ọlọyẹ ọmọ alálùbárí kan ọmọ ọdún náà máa bàbá dáadáa ọmọ nímọ̀ nira ni òní bálé ayé rẹ mo tún olúwa ti fẹ́ nínú ìbú ọlọ́mọ yóò ṣàánú ọmọ náà wọn ní fàṣọ ìránṣẹ́ sí wa láti fi bàdé ìgbọ́dún ọdún kan ni ọmọ ọdún náà ọmọ dáadáa àbáṣọ́rọ̀ gbogbo yìí tí òní ṣì òní ṣayé òní ti gbé ọmọ kò kí ọlágbára ọlọ́run ìgbọ́dún ọdún kan ni òní ìdùnnú àgbàrá ìjẹun àgbégbé ọlọ́run àti fún ọlẹ́ránṣẹ́ ọlọ́run ní ìdààmú agbógbó sọ́sítà fámìlì mo kí n lórúkọ kọ́lá aláṣọkè tó ti bàdé ńjọ mọ́ndé ànídààmú bàtúù ló ṣeré ọ̀gálá ọ̀rẹ́ àkọ́bí ò ní dààmú ọkọ mọ́bìnú ò pé èyíjọ́ ti dákọ̀ rẹ̀ ìyàdàmọ́ lànà ọ̀dà sí ẹkú ètò ànídààmú ṣe rí ìyá tó ní òun ṣe òun lálàá pẹ̀lú orogún ẹ̀gbọ́n rẹ̀ yìí ó jọ tó àdúrà lónìí pẹ̀lú bí bàbá tó sọ̀rọ̀ pọ̀lọ́ ni ó gbà kó sì ṣàdúrà dáadáa ó sì fi sàárà àtìlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sáà kó fi tìlẹ́yìn àníṣìwé àníṣà yóò ní tibi òun gbogbo àníṣàlérùkàbàtìwádánù kóyàlé òun fún gbogbo ìyàwó ìyàwó lọ kó fẹ́ ìyàwó mi tán náà bá ti ló lágbára méjì kókòrè àbí kókòrè wàhálà so ti kó fẹ́ ìyàwó kẹgbà tó níyà ní tíṣe bó ṣe ń ṣe yìí obìnrin lèmi náà o mo sì mọ nọmbà tí wọn wà lé ọkọ mi àmì mi fẹ́ kí ọ di pé wàhálà ó ṣẹlẹ̀ sọ́kọ níjọ́ iwájú àbí kó ètè gbàdúrà kó gbàdúrà tí ó bá jẹ́ tiẹ̀ ní kó lọ́n bá yàn fún kó dákun tó tọ́lọ́ kó ètè múra sí ọ̀rọ̀ rẹ̀ kó gbàdúrà kó fẹ́ ìyàwó mi ọlọ́run ní dààmú alágbára ọlọ́run ní ọba sí wa àní mọ̀nà gbogbo sọ́sítà fámìlì àní dààmú alẹ́rùká ọ̀rọ̀ ọlọ́run ní di tiwa o àwọn òṣìṣẹ́ ọ̀hún sí sọ́kọ fẹ́ o ẹ kú ètò ọlọ́yẹ wa
1: olóyè bàbá dáadáa bàbá lálùbárí kan ọkọ mi ẹni mọ̀nìyà mo kíré tọ ọrọ ọlọrun mọ nídi tí wà mọ nílẹ ìrọlẹ ìrùkà fatiwa dánilá gbàrọ ọlọrun bàbá ìsìnkú bàbá bó níyè bàbá kọ́ àdúrà kọ́lá aláṣọkẹ ọmọ àbáṣọ́nà gbogbo yìí sì ọ̀rọ̀ obìnrin ìyá àdàmú ọlá gbogbo yìí mo kí olórúkọ rẹ́gúlá kọ́ra lórúkọ sọ́sítà fámìlì àní dààmú lágbàrọ kásà àgbákò ń bẹ ìrìbẹ láàrin ànídààmú lágbára àdúrà ipò àbí tí ò bá tó o sọ́sítà fámìlì ẹjá mọ̀ ṣàdúrà fúnra wa ọlọ́yẹ onífọwọ́ rẹ̀ gbọ́mọṣẹ́ àbá tó níléeṣẹ́ náà onífọwọ́ rẹ̀ gbọ́mọṣẹ́ rotabi amẹtú hàn nígbẹ́ kánìkọ̀ ọ̀kan mọ́ wa nílé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtọmọ ìyá tọmọ ẹdẹ kúnjọ sí adúpẹ́ tí ẹ̀yìn náà tún pè padà ọlọ́run lé àwọn yòókù wọn ọlọ́run òní mọ̀nira lágbọ́lọ́ ṣe é rí ẹni tó ní òun àṣeyàwó ń da bísínẹ́sì padà mo tún fẹ́ẹ́ dá sí tẹ́lẹ̀kẹ̀jẹ̀ ni pé ọlọ́run kò ṣàánú àwàfà gbogbo àti abájẹ́ fámìlì ẹ̀já wà fẹ́ẹ́ ní kí a fún nígbà téèyàn ní òun ṣe pé òun dá bísínẹ́sì pọ̀ tẹ́ wá ṣe tán kó fún bí ọmọ mi aláṣọ́tò sọ kó tètè lọ bá wọn ó gbowó lọ́wọ́ ń tọ̀ pé wàá ṣe kó gbé lọ kóòtù kan bá wọn dá sí olóòrìn járe lẹ́rù kaba tiwa daniel lágbára ọlọ́run orúkọ ní kò wá ẹmọ bẹ́tò lọ́ àmọ̀tẹ́lẹ́yìn lágbára ọlọ́run mọ́mí ìṣúpá láti ìyá àdúrà gbogbo dá mọ́ dín ní o.

0: ẹbí rẹ ngba tẹyin ati yawo yin tẹyin fun yawo yin lowo eni ise ise ko mo mo si n to n samọ ni pe Mrs. Lagbaja fohun lowo ko won ba won fi sowo Ọlọrun si ti o ti pada sodo Ọlọrun ohun gboro jegun moya o si dawo pada fa won mo lebi iyawo yin eni yi o lebi akoko re tori pe o se se ko won mo mo pe yin ati elejo dawo papọ ki yawo si mo so nkan kan fun yawo ti o so nkan kan fun na o lebi tori en to fe ba wa se business o nilo lati mo ba ti rowo owo re e ba wa fi sowo otan nitori e eni to ba yin fi owo sowo ko jebi eyin na o jebi yawo yin na o si jebi ko se en to lebi sugbon won to sunmo to hun mo lo lo kowo fun ka ti e ki eni ti o jewo ira to kowo yi to ko fa won mo lebi yawo yin gege bi oro teni kan wa so won ni pe eni ti won kowo yi fun ni ke lo ba ohun le lo ba oni o wa mu yin lo sodo eni to n kowo fun ninu mo lebi won keto owo ti yawo mi ko fun yin emi ati e lajo dowo po ninu 100,000 to ko fun yin 70,000 ni temi ninu e e si mu evidence ti e fi transfer 70,000 fun yawo yin ko to di pe ko 80,000 or 100,000 fe ni e fi han eni 70,000 ti mo transfer re ojo ti mo transfer re re ojo wo lo fe yin lowo ojo keji abo ojo un na lo fe mi na 100,000 leyi to tumo si pe 70,000 100,000 emi ni mo ni o 30,000 re ni ti yawo o e fi evidence yi kale pe ba ti evidence yi le fun eni ti won kowo yi fun eni ti won kowo fun ni o wa lo ba eni to un na kowo fun oro le niyanju okanu sugbon te ba fe foro mo Olorun e gba pe eye owo yowu ti e ba fi dokowo sinu business yi iyawo yin te jo dokowo yi ti lo e gba pe owo yi na ti lo re Olorun o tu si ona abo mi ona meji ji ta won eyan so re mo kan ni ke yanana na ta lakoko un ni ka ma ba jebi tori ko si bi te ti fe ro won o bere evidence lowo yin pe eje awo yi teyin na fi da si oro owo yi tori pe te ba fe rojo fa awon eyan iyawo yin o si nbe mo evidence ni won mo bi yin baba wa je ko se evidence e gba fo Olorun ni o iyawo yin ti lo awon oko te jo se na si ti lo re ke gba be o je be yin ti je latapa abe onu inu ke gba tabi ke le gba e fe gbowo yin pada sugbon te ba fe gbowo yin pada e le ri to daju o Olorun ni da wa laamu ilẹ̀yìn kẹta tó dà bẹ́ẹ̀ arákùnrin tí wọ́n pé ìyàwó àwọn àwọn fẹ́ ìyàwó kejì láti gbà yìí ló ti gba ọ̀rọ̀ sódì ó lé ìyàwó kejì yìí lọ kò sì jẹ́ káwọn ọmọ gbọ́ta àwọn mọ́ òun náà ò sì jẹ́ káwọn gbádùn ara àwọn mọ́ àwọn èèyàn ní tẹ́ gbára yín bá ti gbé tẹ́ ǹkan ẹ̀ lálàáfíà rẹ̀ tẹ́ sì ní chẹ́ńjì rẹ̀ lọ́wọ́ ẹ lọ fẹ́ kò sí ní tí fi sí èèyàn èmi a máa sọ ní gbogbo ìgbà tí n bá ráwọn tó bá sọ bí mo ṣe sọ pé ẹni tó bá lágbára ìyàwó méjì ẹ jẹ́ ọ̀fẹ́ kò sí ní tí fi sí èèyàn kò síwèé kankan kò sákọọ́lẹ̀ kan bì kan tó tako ẹni tí ọba fẹ́ ìyàwó kejì tágbára yín bá ti gbé tẹ ní gbogbo ohun tí ń jẹ agbára owó oko àtàlàáfíà ara tẹ bá ti ní ó ti tán ń tẹ fẹ́ fi gbére Ọlọ́run ó sì bá yín gbé kò jù bá ń lọ látàpá abẹ́hùn ẹ jẹ́ àtẹ̀wájú tó dáwọn èèyàn tó ti sọ́ọ̀ta tá a sì fẹ́ máa múyẹ̀wò lọ́kọ̀ọ̀kan ìjèèjì mọ́ ń bọ̀. So ẹjẹ́ n tó mọ eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tí wọ́n sọ síta yìí wá a tún mú mẹ́ta míì wá mo wá fẹ́ kẹ́ bá farabalẹ̀ gbọ́ wọn lágbọ̀ọ́yé ká lè bá wọn dá sí dáadáa ẹjẹ́ tún gbọ́ eléyìí lágbọ̀ọ́yé o Ọlọ́run ràn wá lọ́wọ́ mọ̀ ń bọ̀.
1: Hello ẹ kalẹ̀ ọlọ́yẹ ẹ kú àtàárọ̀ ẹ kú sẹ́yìnì èmi ní ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ olùṣọ́àgùtàn ni mí ní ó ṣẹlẹ̀ wípé ọmọ ọ̀rọ̀ kan ni mo fẹ́ kí ọmọ nàìjíríà gbà mí ní ìmọ̀ràn lé lórí mo fẹ́ ọmọbìnrin kan nígbà tí mo gbaṣẹ́ ránṣẹ́ tán so ìgbà tí

dẹ̀ ti dé ọ̀dọ̀ mi kò bímọ kò lóyún kò bímọ so ó dẹ̀ tún jẹ́ nìkan tó jẹ́ ẹni tó le tó pé kò gbọdọ̀ rí mi mọ́ obìnrin kóbìnrin máa bá mi sọ̀rọ̀ nínú ìjọ tàbí kí n máa kọ̀ lórí fóònù a ní obìnrin ni mo ń bá sọ̀rọ̀ a tẹ̀ gbé ìjà tìmí débi pé ní ẹtì àfẹ́tì mi gan-an débi pé wọ́n àfẹ́tì iṣẹ́ ìránṣẹ́ gan so ó wá ṣẹlẹ̀ pé ìjọ tí mo bá rí wọn kì í fẹ́ wọn ní torí ìyàwó ẹ̀ àwọn ọmọ tó yẹ kí máa rí ránṣẹ́ nínú ìjọ tó jẹ́ lára àwọn ọmọ akọrin wọn máa ń sá tó ní torí ìyàwó pásítọ̀ wọn wọn lówó le tó gbogbo wọn kan wọnyẹn ló ń wù níwà àwọn fámìlì tèmi tó jẹ́ àbúrò mi ìkan náà àwọn àbúrò mi ẹ̀sìn ni ó sọ pé kí n jẹ́ kó máa lọ nígbà tí òbí ìbímọ kò tí ì sí nǹkan tí mo ṣe lórí ẹ̀ so àkànṣe introduction mi làwọn ìyẹn ni wọ́n ní kó máa tẹ̀lé mi lọ́nà so ọ̀rọ̀ yẹn sì ni ó fún mi consign so àwọn tó dẹ̀ jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí mo mọ̀ tájọ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí mo ń lọ ṣọ́ọ̀ṣì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n sọ fún mi pé kí n wá ẹlòmíì nítorí obìnrin yìí bó ṣe ń ṣe àwọn òrì pé ó máa lè mú kí iṣẹ́ ìránṣẹ́ ó tẹ̀síwájú so mo wá fẹ́ kí àwọn nàìjíríà nígbà mi ní márùnlélórí ẹ̀ kí ni tí mo lè ṣe so òun sì ní ló nísìnyí kò sí nílé kò travel so mi ò mọ nǹkan tí mo lè ṣe lórí ọ̀rọ̀ yìí so ìdí tí mo fi sọ síta nìyí pé kí ọmọ nàìjíríà kan gbà mí ní àmọ̀ràn lórí ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. Hello Olóyè ẹjọ́ ẹ má bínú o ó dẹ̀ ti wà lọ́dọ̀ mi láti 2013 ṣùgbọ́n nǹkan tó ó ń ṣẹlẹ̀ ní pé gbogbo bí tábà lọ fún treatment fún wọn ló ní d7 ó ní infection.

0: 0912575751734.
1: Kò jẹ́ bó ti lóun ó jẹ́ ẹ̀yin èèyàn wa ẹ já se gírí kájọ kópa níbi ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti jàǹfààní ńbẹ̀. Àwọn tí ò tí wá kópa rárá ńbẹ̀ torí tiwọn la se gbé special edition yìí kalẹ̀. Mọ̀ dágun lá, ó le jẹ́ gbígbàdúrà sí tọkàn rẹ ti ń pòǹgbẹ fún tipẹ́. Tí ogun àìrí náà àìrí lò tí ó fi dohun ìgbàgbé nínú ayé tiẹ̀ náà. Títí ìgbà míì tẹ́ tún máa gbọ́ wa.
0: 0912575751734.
1: Lẹ́ẹ̀kan sí
0: 0912575751734.
1: Ire o.
2: Orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀, ẹ mọ̀ 36 Diamond FM 88.7 ní Ìlọrin.
3: Bumi Babalẹ̀ ni.

0: èyàn á kọ́kọ́ gbé ìgbésẹ̀ bóyá wọ́n ti fẹ́ yàwó rí bóyá wọ́n sì fẹ́ rí bóyá àkọ́fẹ́ ìyàwó wọn nìyẹn ó di dandan láti ní pé kí ẹ̀mí kó fara hàn wọn kó tọ́ wọn sọ́nà torí pé àwa ìránṣẹ́ ọlọ́run ẹni tí ìṣe ìránṣẹ́ ọlọ́run gan sábà bí ogun tó ń bẹ láyè bí obìnrin bá ní ògo tó dáa bàbá ní ìdílé àtàrí agánìgan ọkùnrin tì
1: kábíyèsí ọlọ́run
0: bẹ́ẹ̀ náà ni tókùnrin bá lògo tó dáa bàbá ní á gbé ọlọ́wọ́ kààbọ̀ obìnrin tì ọ̀pọ̀lọpọ̀ ni àjò ni bàbá wa kristi dojúkọ náà ìrìnàjò ó tó ní àṣeyọrí tó lágbára púpọ̀ so ibi tí wọ́n ń gbà mú ìránṣẹ́ ọlọ́run ibẹ̀ gangan nìyẹn
1: kábíyèsí ọlọ́run
0: kí n sọ tọrọ fún yín mo ní ọ̀rẹ́ kan ó fẹ́yàwó kan tí bá dá yín lágara nígbà tó gbàdúrà sí wọn ló dá o wọn ní ṣùgbọ́n kóbìnrin ó ba gòkè wọn ní tọ́ bá wá fẹ́ra o ẹ máa wo solution tẹ́ bá ti wá fẹ́ra o tẹ́ bá jà ẹ mọ́ lọ sílé family rárá lẹ́yìn ọdún mẹ́jọ ìjà kékeré ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn ó kẹ́rù ó lọ sọ fún family bàbá ẹ̀ ni kó lọ kẹ́rù ẹ̀
1: wá
0: bí bá a ṣe ń sọ yìí márèèjì ènìyàn wa tá à ń sọ yìí ọwọ́ ọlọ́run ló wà
1: ní
0: nǹkan bí ọdún mẹ́fà tó wá sọ̀rọ̀ yẹn lọ ni mo ní má jẹ́ kí n tẹ̀ á bẹ́ta kó ìyàwó láti bí ọdún mẹ́fà báyìí kò sínú ẹni tó ń tọrẹ jẹ a gbé àwọn wọ̀nyí dìde láti dojúkọ ìránṣẹ́ ọlọ́run bíbélì ni ẹnikẹ́ni tó bá bá ọlọ́gbọ́n ni òní yóò gbọ́n bẹ́ẹ̀ni tó bá bá ìyìn òmùgọ̀ ó ní aṣíwèrè mo ṣe program kan that was 2006 OSBC mo ní asíhùn làwọn ọkùnrin wèrè lóbìnrin aláwò kò ní wá jacob oríkì ní ẹsẹ̀ kejì ó ní tí a bá bọ́ sínú ìdánwò káka gbogbo ẹ̀kún ayọ̀ kí ni iṣẹ́ ìdàgbọ́ wa kó lè ṣiṣẹ́ ìṣòro kó lè ṣiṣẹ́ àti pé ṣé obìnrin wo ló dúró láti ní pé ẹ máa gbọ́n tí bàbá yẹn sọ tó obìnrin bá ń bá sọ̀rọ̀ ẹ á ní ṣe náà fẹ́ bí kinní kan bá ṣe bá a ní ṣe náà fẹ́ tó fi tú gbogbo òjọ ìṣòro táwa ìránṣẹ́ ọlọ́run ní nìyẹn o kò sẹ́ni tó fẹ́ láti fẹ́yà ọ méjì mẹ́ta èmi kàn lè fún bàbá yẹn ní ìmọ̀ràn pé tó bá gbàdúrà tán bá ti ní kó yàgò kó yàgò kì í ṣe gbogbo obìnrin tó ń bẹ láyè la kọ ọmọ fún kì í ṣe gbogbo bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ọkùnrin tó ń bẹ láyè la kọ fún pé yóò gbéyàwó tí ra dọjọ́ alẹ́
1: kábíyèsí olúwa
0: oore ọ̀fẹ́ ni fún ẹni tó bá yẹ fún bẹ́ẹ̀ nípa ti ọmọkùnrin tó sọ pé òun ìyàwó òun kó lọ kẹ́rù nàìjíríà constitution kò wọ́n gba nímọ̀ràn ni kò yẹ kó sí ọ̀dọ̀ àwọn agbófinró tàbí kó lọ kọ́kọ́ bá bàbá tó bá jẹ́ kó ṣe introduction àwọn tó jókòó láwọn tó kó wá family tiẹ̀ kán jọ fọ́ sí wọ́pọ̀ kán lọ bẹ̀bẹ̀ pé báyìí kò ṣùgbọ́n ó lọ jálẹ̀kùn
1: yẹn
0: ó ti lu òfin o so àwọn àgbà ìdílé ni kó lọ bá
1: láti
0: lọ bàbẹ̀ kó kọ́kọ́ yanjú ẹ̀
1: àmì jésù àdúpẹ́ ẹ ṣeun bàbá àdúpẹ́ o àdúpẹ́ àmọ́ rírì yín gan ni àdúpẹ́ ẹ̀lú ẹ̀ kálẹ̀ ẹ ṣeun láwọlé sùn rẹ o
2: ẹ kú àtàárọ̀
1: àdúpẹ́ ẹ ṣeun
2: ìyá àti akéèyàn láti rájú
1: ẹ ṣeun ìyáàfin àdúpẹ́.
2: ẹ mo fẹ béèrè ẹ ìbéèrè kẹta ọkùnrin kẹta wọn sọrọ yẹn níjọ monday wọn dà tún sọrọ yẹn náà níjọ ni so àwa tí à ń dá sí ètò kálukú wa náà darun mọ́jú ni o àwọn èèyàn sì ti là wọn lọ́jẹ́ gbogbo bí wọn bá ṣe lè rìnrìn àjò kí ló já tó ṣe pé gbogbo ìgbà tí kinní bá ti bẹ̀rẹ̀ báyìí
1: wọn tutù
2: sẹ́yìn ni èèyàn
1: ẹ̀mọ́bìnú àwọn náà ti ń gbọ́ báyìí
2: kálukú wa wọn ti là wọn lọ́jẹ́ bí wọn sì ṣe ìrìn àjò wọn.
1: ọ̀dà ẹ ṣeun.
2: tẹ wá rí bàbá tí a ń pè ní pera wọn ní wòlíì pé ìyàwó àwọn táwọn bá ti gbé kọ́ọ̀lù yóò pé obìnrin ni irú rẹ wà lára tèmi gan tó jábúrò mi
1: ọkùnrin
2: pé pé tí ìyá àjọ àti àbúrò mi bá fẹ́ sọ̀rọ̀ ó lè pé wọn ò fẹ́ ti ń bara yín sùn ó sì dà gan so sẹ́ẹ̀rí ẹni tó bá gbà tí àfìgbà tí a lọ bá ẹni tí ó ṣe pé òun ló já ọ̀gá fàbúrò mi lọ̀rọ̀ yẹn tó níyànjú so sẹ́ẹ̀rí ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́ ó dàbíi pé àwọn tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run wọ́n máa ní ìdojúkọ ọlọ́run ni kò bá wọn ṣẹ́gun
1: àtọ̀dọ̀
2: àwọn obìnrin náà sì ni àtọ̀dọ̀ àwọn obìnrin ti máa ń wáyé ọlọ́run bá wọn náà ṣẹ́gun
1: Amen. Adupe e
2: se. Se wa ri bo se wa, se to ba tun je adari ijo.
1: Eh.
2: Won foro lo, fun won pe won won bayi wo.
1: Oda.
2: Olo ba tun ya to na won se.
1: Amen. Amen o.
2: E se ku se o.
1: Adupe e se o ya wa ojo ni teyin na o. E se o.
2: Amen.
1: Adupe. To e je ndodo awon to wa lori Facebook, Oladipo Pokola wa lori Facebook adupe e se o. Abiola Boluwa ti fe adupe o Ebenezer Ojelabi adupe e seun Ehonde Odion adupe o Leo Olufemi Ojo Ismail Abiodun Zubair Omoba Tolani Olatunde Michael gbogbo yin patapata lori Facebook adupe e seun be ti n wole te n ba wa comment yi e ba wa share Olorun pin re kari odo gbogbo wa elo e ka le o

0: a orun ran damo ju card la nlo ko sile to toro sugbon mi so pe je ko ya pe wa ofite re ko te le ni oloba ni ba gbo ti e o so jade jo egba fun oni moran o ti dudo ti so jade se bi o ti jaki le ko ya wu e o le na le mo ya wu e loju ta lo bo ja o pe bu to fi han awa na aba ti kere loju ori ake ninu aye olori awo ke lorun ogun ni mi emi ni gba keje ni se gbogbo osun state ostima ka to ri pe wa da suru eto ya olorun bi opo egbe bi rudu ka to pe da suru eto yi oto ti o ba ni se ti o ba ni na ninu ti o ni ni common sense a da si
1: be
0: bi maru to pa moran wa lale lo kan fe fi du bi mi
1: àwọn tí wọ́n wá tí wọ́n ti táwọn ẹ̀ṣẹ̀ṣọ sọ tí wọ́n fresh ní kẹ́ ẹ wo bá torí èèyàn burúkú tá a bá dijú ẹnire náà kọjá o torí àwọn tí wọ́n ní wà iṣu míì tí ó yàtọ̀ sí tẹni tó jẹ́ pé òun ti sọ ti ẹ̀ rí ní kẹ́ ẹ jẹ́ àwọ̀ kẹ́ ẹ dá sí
0: ẹ̀fẹ̀ yìí lẹ́sẹ̀ jẹ́ kan máa kan sọ̀ ṣáájú torí èmi kan ka báíbù mo dẹ̀ ka ó yé mi mo dẹ̀ tẹ́lẹ̀ báíbù tó wà lọ́wọ́ tèmi lórí àwọ̀ tèmi ka ó ọ̀nà sí èrè mọ́tọ́ ní ojú tirẹ̀ ni ṣùgbọ́n òkun rẹ̀ ìparun ọ̀nà ní ọ̀nà ẹnìkan máa tọ́ lójú ti ẹ̀ ó máa dá lójú ti ẹ̀ ṣùgbọ́n ọ̀nà rẹ̀ ikú bíbẹ̀ ìfìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀nà sí èrè mọ́tọ́ lójú tirẹ̀ ṣùgbọ́n òkun rẹ̀ ìparun ni ní bíbélì pé torí pé ọ̀rọ̀ ètò ibà yìí a gbúdọ̀ jọ máa la ní òye kì í ṣe pé àwa ṣe lè rí bíbà yìí mo sì máa sọ fún yẹn pé tó bá lè gbà mọ́ra nìkan máa fi lọ ènìyàn lórí yín orí afẹ́fẹ́ yín tó bá lè gbà mọ́ra tó bá fi lọ ènìyàn ẹsẹ̀ ni fún yẹn tó bá lè sọ wípé fẹ́ràn bẹ̀rẹ̀ kéjì rẹ̀ gẹ̀ẹ́bí ta ẹ̀ ló wí tó bá lè gbà mọ́ra kéèyàn fi lọ ẹni bíi ṣùgbọ́n tó bá sọ jálẹ̀ kẹta ti fún ní mọ̀ràn tó bá yẹ pé kò gbọ́ dáadáa ó lè bá sọ ẹ sà nígbà yẹn orúkún o wọn ì gbọ́ dáadáa ọ̀tọ̀ ju kó bá láàrin lo ogun lọ
2: sẹ́rílẹ́rì ti ẹni tó sọ síta láàsì yẹn káàyàn gbìyànjú kan ṣe sùúrù dáadáa kò sí ọgbọ́n tẹ́ni ẹ bá lá kọjá gbogbo mọ̀ tí kálukú ti fẹ́ nìyẹn náà ni pé kò sí kíni kó kàn jókòó dáadáa èwo ló pé òun
1: èwo
2: ni ò pé òun àwọn èyí tó pé ẹ kéjì nínú sọ síta yìí tí àyàn bá fi dá mark tí yàn bá dá rọlẹ̀ tí yàn márùn bá lọ bì kan náà a tún kó náà pé kò sí ibì kan náà o àmọ́ nu márùn-ún dé
1: wọ́n
2: sàmì pé àwọn kan ju àwọn kan lọ
1: náà
2: láti máa rántí mi nìyẹn ọlọ́run yóò bàjẹ́ dé gbogbo àná mi sọ lẹ́yìn a ní tá a rẹ́ wa
1: ọ̀ṣẹ́
2: da kan tí márèjì rẹ̀ sọ sàn tó
1: sọ́sìnì
2: kálukú márèjì ń gba lẹ́gbẹ̀gbẹ́ ni
1: tó
2: ra ẹ̀sìn ìran kan náà bàbá fẹ́ra lẹ́nu sọ pé ìyẹn ò fi omi tìgbẹ́tìgbẹ́ ni o
1: adúgbẹ́ ẹ ṣeun ojú òní tí yín lábẹ́ bẹ́ẹ̀ náà láti mọ pé gbogbo ìgbà táwọn èèyàn bá ti sọ́ta ẹ máa dúró tì í pé tá a bá ta àtọ̀ ni bá a bá tọ̀ ní dẹrùn nídìí bó bá wá rí bó ti rí yìí eléyìí tẹ́ ẹ bá mọ̀ pé eléyìí o ẹni ṣẹ̀ṣẹ̀ sọ ni ẹjẹ́ á dá sí i tá a bá torí ẹni burúkú tá a bá díjú ẹni rí ọ kọjá torí ẹ̀ là ṣe ń pé àwọn táwọn náà sọ tí wọn tó fresh tẹ bá rí mú ń bẹ̀ tẹ̀ mọ̀ pé nímọ̀ràn tẹ fẹ́ fún ẹ mọ̀ pé torí ẹni tó sọ pé ti sọ ti ẹ̀tẹ́ ti gbà ń mọ̀ràn rí ẹ pè torí ẹni tó ṣẹ̀ṣẹ̀ sọ ti ẹ̀tẹ́ ti gbà ń mọ̀ràn rí tẹ bá pè tẹ complain tẹ́lẹ̀ yìí náà pè tọ́ complain a padà fẹni tó nílò mọ̀ràn wa a padà filẹ̀ àníri ti ẹ̀ yà sí tí ó lọ tí ò sí ta lè ṣe sí náà la máa rán n tá a lè rán ni kẹ́ ẹ̀jẹ̀ rán eléyìí tí a bá ti wọ̀ pé eléyìí wọ́n ti dá sí rí mi wọ̀n mi ò ní interest nínú ilé tẹ bá ní interest nínú ẹ ní kẹ ẹ dá sí ẹ dákun ẹ mọ̀jà máa dá ètò padà sẹ́yìn ọlọ́run ò ní fà wá lọ́wọ́ sẹ́yìn a sì ní dààmú láṣẹ ọlọ́run ọba torí ẹ̀ là ṣe máa ń sọ lórí ètò yìí pé ẹ mọ̀ tí ìsùnrun burúkú ò ní kún wa ọ̀pọ̀ àwọn èèyàn làwọn sọ́tán rédíò àwọn kù ọ̀pọ̀ àwọn èèyàn làwọn sọ́tán báwọn ṣe tọ́sán ni rédíò kú ni iná lọ ni àwọn orí yòókù gbọmọ ni kò sí ohunkóhun tí ò lè ṣokùnfà kẹ́nìkan tuntun kó tuntun nǹkan fi ránṣẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ tọkàn yín ò sì fẹ́ padà lọ bẹ̀ mọ́ ẹ lọ bí ilé tó bá jẹ́ tuntun

0: loni lori eto ele ni ode le nkefa ta mu jare lori eto loni te ba le te ti wa gbo ri emi le te ti gbo to je tuntun e fa anfani da si e save energy te fe fi ja e fi se daada kaka te fi mo fi se binu o je nte mi o wi lori eto loni re o si fọlọ n be wa aye o si lati tabuku enikeni imoran te ba ni ni ke fa won ti won ni lo moran angeli olohun ni yin esijise to olohun ran yin keyin o si le gbada la daada olohun o san gbo wa lesan daada ta ba se adura wa ogba 0916159 1011 elwe kale
1: ese
0: wa kale ese
1: o adupe oruko je mi se aka ga ko gona
0: adupe ese baba
1: won ba ti baba pastor mi re sala yi
0: ese o
1: ta ri ko awon aso won ni awon si ko bi awon ege ege awon
0: be ni
1: o ni ka ha tro na wọ́n ti rọ́ náà wà látàlá àwọn ìrọ́ náà wọ́n kò sọ pé obi tó bá ti ní owú àtọ̀ sí pé gbé ìrẹsì ọlọ́run gan tó bí bá ti fi pé bá dé ń sọkùnrin náà jọ ń sọ́ra wọn tọkọ sọkùnrin náà ní bá ń sóbìnrin ìfẹ́yìn egun ìpàdà máa kọ́ọ̀tì náà ni
0: òdodo ọ̀rọ̀
1: ìgbẹ́ta kọ́ ara fílẹ̀ ní wá àwọn akọkàlùkù ọmọ ọ̀nà lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ṣe tí ó dojú torí èyí tí ń bá ń lóye àjọ lẹ́pọ̀ àná jọ́ngbọ̀n báyá nígbà tó yẹ pé tó bá wá dọ̀ wọn láti jẹ́ kó pè fún tó yẹ kó ṣàdúrà fún wọn láti ṣàdúrà fún ìjọba wọn àtúnyẹ̀ ni wọn láǹfààní ìyàwó tí wọn láwọn tó túgbẹ ọmọ ní owó àìlẹgbẹ náà ti sọ fún wọn pé tọ ẹni yóò ìgbẹ́yẹ tí ń gbé ìgbẹ́yẹ tí ó túgbẹ ọmọ wọn ti rọ náà ọlọ́run sí àwọn oúnjẹ fún wọn ó tún ọlọ́run àìtújú yídi o àwọn tẹ bá rò kalẹ̀ náà láàárọ̀ láti nítorí gẹ́gẹ́ bí tẹ́nìkan sọ sí pé tó bá jẹ́ gbà ní ẹni gbogbo
0: ọ̀rọ̀
1: àárọ̀ ti rí nínú ọmọ bàtà délé ayé láti rí ẹni tó yẹ pé ìyàwó ń ṣe àjọ ń tẹ̀wé gbogbo alàmọ̀pá àwọn ọkùnrin sábà máa ń lè ṣe táìpẹ́rẹ́dẹ́ àtijẹ́ ọkọ náà kí èmù gbẹgbẹrẹ àwọn ajá tẹ ìwé ṣẹlẹ ìjòkó lérí síá àpàrà túkánà ni
0: kábíyèsí ọlọrun
1: jẹ jìnnì ọlọrun àgbà ìdá àparí ìjà lérí àparí ìrètí àpàrà túkánà ara wọn bí wọn ti ń sọrọ àwọn ọlọrun oníjọ bàjẹ
0: àmì
1: yàtọ̀nà tí ní òní bàjẹ
0: àmì ọlọrun adúgbò ẹṣin
1: ọjà rẹ ẹṣin ọgbọn ọdọ àrọ
0: ẹlọ ẹ kalẹ.
2: My dear, how are you?
0: Hey, ẹṣin ìyá sọjà ìkalẹ wa.
2: Ìyẹ̀wọ́n àti ìṣàwẹ̀ kálukú dupart.
0: Kò ní kálukú mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀.
2: Kọ́ọ̀lọ́ lára ta àlàáfíà. Torí kò bá gbọ́ ti ìyàwó.
0: Bẹ́ẹ̀ni.
2: Àbí kò ìyàwó kò bá gbọ́ tọ́ ọkọ. Ẹnìkan láàpẹ́ ẹnìkan.
0: Ó gbà tí sí.
2: Kò bá pọ̀ ọkọ apara rẹ̀.
0: Káì.
2: Torí ìyàwó gbóná. So di afọ ọkọ tètè dá padà sí ilé fada mọ́dẹ̀. Yé ni kọjá. So ní bàbá kí wọ́n tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìrìn àjò ayé ẹ̀kọ́ ìyàwó ẹ̀ tó kù. Yẹn ni láti yanjú yẹn ni láti last 2 weeks.
0: Okay.
2: So yẹn ni ti the past. But kó bá mọ̀ pé kó fẹ́ tún dá lójú sí. Kó tètè wá àwọn oldest person family.
0: Okay.
2: Kọ́ lọ bẹ̀bẹ̀.
0: Ọ̀dà.
2: Torí ó ti ṣe tán, ó ti bù lọ́wọ́, wọ́n sì kọ́ ti dá ilẹ̀kùn. Láì ti mú ọlọ́pàá débẹ̀ tàbí court registry.
0: Ìyẹn burú díẹ̀.
2: Wàlá ẹ̀wọ̀n rẹ̀ ó ṣí ilẹ̀kùn fún ni.
0: Ó burú díẹ̀.
2: So kọ́ tètè parí ẹ̀ máa bí ètò lọ.
0: Adúgbò ẹ̀ṣẹ̀ òyà ọjọ́ òní ti àmì o. Adúgbò ẹ̀ṣẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀lú ẹ̀kọ́ ètò.
0: Ẹ̀ṣẹ̀ òun ẹ̀ka alẹ́ sà.
3: Akẹ́sí rẹ̀ ni láti ṣubú.
0: Adúgbò ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀kú ìjọ mẹ́ta.
3: Ọgbọ́n náà ń sọ̀rọ̀ àwọn àgbọ̀n náà ṣe náà fún akọ.
0: Ami.
3: Ẹni tí bàbá pásítọ̀ lèmi fẹ́ sọ̀rọ̀ sí.
0: Ẹ̀ ń sọ́lẹ̀.
3: Ilé túká. Ó sàn ju orí túká lọ. Ayé ti la dí kọjá pé kẹ́nìkan dúró léyàn lọ́rùn lọ́nà àti jẹ lọ́nà àti mu. Ọlọ́run kúté kì í ṣe pa ayọ̀ yá yẹn kò sí nǹkan kan láàrin wọn. Ẹ̀ńgbò bá túnjọ tó tún gbogbo ẹ̀. Lé bàbá lórí tọ́gbọ́n ni òṣèlú tú ayé bàbá. Ìmọ̀ràn tẹ́mi wà gba bàbá ni pé ààyè ni wọ́n rè tọ ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ àwọn fámílì rẹ̀. Ká jẹ́ kó padà láàyè sọ́dọ̀ àwọn fámílì rẹ̀. Ààyè làwọn gangan lọ. Mo dẹ̀ mọ̀ páwọn náà ò mọ̀ fámílì ìjẹun náà dáadáa.
0: Bẹ́ẹ̀ni.
3: Káwọn náà fi orí ọ̀fẹ́ padà. Sọ lọ́dọ̀ family wọn gbogbo àwọn tájọ ní tájọ ń ṣe àrẹsẹ́sà christian ní bóyá gbègbè yẹn ni bóyá ní state ni bóyá ní local ni wọn ti gba bàbá mọ̀ràn pé kẹ́ni ẹ̀ ti túlé ọ lórí wọn sì jẹ́ otú ayé rẹ̀ so bàbá ti láti 2013 kò sálàáfíà kò sí pé kẹ́ni tiwá tán ni ọtẹ tá máa ro iye ọdún tá ti lò gan tá máa tó rò mọ ọdún orí wọn ní ìsìn pé bí wọn ṣe máa ti lọ gẹgẹ báwọn kan ṣe tí bàbá kan ṣe sọ ní ìsìn kí ṣe gbogbo èèyàn kí ṣe gbogbo obìnrin lọlọrun ìyànjọ ọmọ fún
0: wàláì wàláì
3: so kí bàbá mọ wẹ dára wọn láàmú látàlẹ ìlú ọkàn gbègbè fẹ ọlọrun kọ ọmọ ti ọlọrun sì yẹn lòmíì tí wọn
0: àmì àmì
3: àmì ẹgbẹ bẹyàn bá fi ogún ọdún jìyà tó bá jọrọ láàrin ọjọ kan a wò pé sẹun náà ọlọrun ó yan ọlọyàyà tí ìṣonikara
0: àmì o
3: ọlọrun ó yan fún wọn
0: àmì
3: àmì ẹgbẹ tó akéṣirò ni
0: adúgbò ẹṣin wọn bá alàgbà akéṣirò láti inú ṣùgbọn ẹṣẹ o ẹlú ẹ kálẹ ẹ kálẹ láwọ ọlẹsùn rẹ o ẹ ṣeun adúgbò ẹ ṣeun. Bẹ́ẹ̀ni tí wọ́n ní pé láńlọ́ọ̀dù àwọn ọgbà ajá sìn lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ ni. Ọya ẹ̀ ń sunlẹ̀ ẹ bá ń gbóhùn kéde káwọn èèyàn ò lè gbọ́ yín dáadáa.
2: Èpè la fi ń wo èpè.
0: Tó à ń gbọ́.
2: Èpè la fi ń wo èpè.
0: Ọ̀dà.
2: Ibi ọmọ ìgboro náà pè.
0: Bẹ́ẹ̀ni.
2: Bàbá wa tí ò bá lè lọ ayé lánàá. Ó lọ síbi tó ṣe ń bo òògùn tó pọ̀ fún
0: un. Ẹ arákùnrin yìí kọ́ ló ń ló gbajá láńlọ́ọ̀dù ẹ̀ ló gbajá.
2: Ó ń lọ bẹ̀ sọ́síta ló bá láńlọ́ọ̀dù ẹ̀
0: sọ́síta. Bẹ́ẹ̀ ni.
2: Wọ́n na láńlọ́ọ̀dù ojú fọ́. Kò sówó kò sí kò bàbá ò rí 100,000.
0: Tó fẹ́ẹ́ fi tọ́jú ojú. Bẹ́ẹ̀ ni kò sì rówó ajá san.
2: Torí ajá ordinary animal ló ṣe fọ́ ojú olójú.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ó lọ síbi tó ṣe ń bo ayé lára tó dáa.
0: Ok.
2: Tí ò bá rí yẹn kó lọ síbi tó ti ń bo òògùn tó kàn fa.
0: Ok.
2: Tí ò bá rí yẹn kó lọ síbi tó ti ń bo èsì tó kàn fa.
0: Ha.
2: Kó lọ ṣubú síwájú. Ìgbà tán bá nu náà tán nà pa tán sọ sáyàsì lọ́rùn tán sùn iná sò wà lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa.
0: Tó.
2: Kí ló dé? Torí ajá ordinary goat ordinary dog. Dog. Irú ọmọ ìgboro ní burúkú wo nìyẹn.
0: Tọ́ kọ́lọ́hún ó ṣàánú wa.
2: That is abnormal life. Let's call the spade a spade nkan ti o da o da o fo ojú olójú torí wípé o fẹ́ gba 100,000 owó ajá
0: owó ajá
2: sa tó bá gbé mi ìlànà mẹ́ta tí mo là kalẹ̀ yẹn ni màá ṣe ìkànnì màá ṣe inú ẹ̀kọ́ kan mi ìdàkóògùn kí mọ́tò pa ìlú fẹ́ gba ajá ni àbí ìdàkáyé lára kó pọn omi kan àbí kéèsì lọ ṣe síwájú pò náà lọ ṣubú síbi síbò ni kí ló dé. Ibo la ń lọ tààrọ kọ. Bíbù kò jẹ́ 1,000,000 lórí ajá yẹn.
0: Àbí.
2: Ṣé ẹ̀mí èèyàn kò ju ajá yẹn lọ. Ìmọ̀ràn tèmi nìyẹn
0: o. Ọ̀dà àdúgbò ẹ̀ṣẹ̀ ojú òní tì í. Ẹ ṣe o ẹ̀lú ẹ̀ kalẹ̀.
4: Ẹ̀lú ẹ̀ kalẹ̀.
0: Ẹ ṣeun láwọ̀ ọlẹ́sùn rẹ o.
4: Ẹ kú ìpè kọ́ dàrọ̀.
0: Àdúgbò ẹ̀ ṣeun.
4: Ọlọ́run òkè mọ́mí ìsukúra ìyá gbogbo orí ẹ̀dọ̀ ọlọ́run ìlú pàmò ní ìfẹ́ ọ̀
0: ẹ̀ ọ̀gbọ̀n
4: òsì kọ́ra lásìkò náà happy birthday
0: òsì
4: kí kọ́kọ́rọ́ àdúrà láti níta àti ìyá dàmúlá níta ilẹ̀ báwa àti òsì ń sọ̀rọ̀ láti òsèré jọ̀nà
0: galawa
4: ọ̀yà kọ̀bí ìrìnàjò ẹ̀rí gẹ́lẹ́ ẹ̀rí pẹ̀fìṣà lọ́kàn ẹ̀rí gẹ́lẹ́ ẹ̀rí táwa ní ká orí àwọn tá à ń dásí tó wà náà ń dánu mọ jù
0: wọn
4: kó lájà ìyàwó amẹ́ ìyàjẹ mi ìyàwó mi máa kéré mẹ́mẹ́ ẹ̀wò ẹ̀rọ àfẹ bóyá rẹ yéé dóhùn sùgbà rẹ nígbà ìgbà kẹ́mẹ́tẹ́ dási ẹ̀mkín ló káàdì ni tó sábà ń dásí tó máa fi ajá ń sọ́lé kájọ́ wọn lọ sùn sábà tá à ń dásí tó sábà gọ̀ ni ó rẹ̀ tó sọ ń gbin ní láṣù ìbí ọ̀rẹ́ tó láti sọ pé ó ti tẹ́lẹ̀ kó ti gbà pé ìṣẹ̀lẹ̀ ẹ tó bá ní okọ ní àbùkù máa ń wà kiri.
0: bẹ́ẹ̀ni
4: ẹ tó wá lókọ làbò wọn àbẹ sọ ìrẹta ìfẹ àmọ sábàbùkù ìfẹ tó bá mọ ni o ẹrí àwọn tó ń jẹ àwọn tó jẹ ọhún àwọn tó jẹ olókọ bá àtọyìn tó jẹ bíi fúnpá àbáfà ní ọba sọra a máa ń lámì ìwò gan ni o tí o máa àmì ìwò tó wá ní o tí o máa ní mọ́nì gan ní máa gba mọ́nì máa lọ́wọ́ ẹ̀ lómi
0: kábíyèsí
4: lọ
1: gbogbo ẹjẹ bá wá jí sí ẹ lọ ọmọ wíṣẹ tẹ ń jẹ àti kálukú náà ó ní tọmọ fi gba lẹgbẹ tọyọ ọmọ dùn ọ
0: kò
1: sí òjí sí ọlọrun yẹn bí mo ṣe láìka anábì musa tó àwọn anábì abrahamu sallallahu alaihi wasallam ọlọrun ó ju anábì ìyàwó anábì musa jọmọ gba ìyàwó wàhálà ló fi fẹ yàwó níjọ tí ó rí yà ló ní tú ló dókè tú rì sí ẹ lóde pé iná anẹsítù náírà alẹ ìlọlẹ mú iná wá fáwọn ara lè ní àríbi tí wọn ti rí ju ìyàwó rẹ àríbi tó ti bímọ àwọn àfáà kan ló bí àfáà kan ní orí àmọ àtàwọn àná mọ ó kílẹ kí ni títí òfin kílẹ sacrifice ibi tí mo fẹ lọ nìyẹn tí ń jẹ pé àwọn tí máa ń dé òjíṣẹ wọn mọ sacrifice ṣẹyìn ibi tí alájà dé mo gbádùn dáàdùn wa tí wọn sọrọ dáadáa àmọ bó ṣe wò oríhun náà ṣe kò sí tíyẹn lè ṣe fíìmù láyé mr ọlọyẹ kò lé fún mi kí n sọ fún ẹpẹ sí tó dùn mí ìyìn tí ìrí ibi ẹni òun sì fẹ túnú ayé ní sọ fún a dúpẹ bí a ti jáde lé wa àwa tí wọn bíbi dá àjẹ kọjú sẹwọn wọn wẹ ibi téèyàn wá wà yẹn pálmì iṣu kò sí tí inú agbolé làwa gbé mr lọyẹ mo láìkí dáàdì mi jùmọ mi lọ wọn láìra àsìn tó mo gé ni tó pọ lára bàbá yẹn látara bí yẹn sì máa ń gbé ilé ayé tí yẹn sì máa ń ṣe gbogbo ẹ àmọ bó ṣe wo oríhun náà ṣe kí ẹni yẹn kó gbìyànjú ẹjẹ ò tó èèyàn tó tọ o èlò wọn fẹ tajá yíyan wa wo tọmọ yẹn lè dáná ayé ìwà ń gbọdọ rẹ lónìí so lè sọ fún pé òun náà láti lọla tí wọn bá ti fún ọwísù mr lọyẹ ìyẹn lè jẹ o kò sí ẹni tí ò lè jẹ nínú bọ bẹẹ bá fún yẹn mẹta tí bí sísì wà léwọ rẹfílì wà láìrè dá mẹta bò padà tí ń jẹ pé nìyẹn òun ni kò gbìyànjú tẹ ṣe òdùnmọ mi èrò ọdẹ ta ọnà owó ọjọ ó kéré sẹmi yẹn náà àmọlé ayé ta wà icc fíìmù náà làwà èyí tó ju wa lọ́nà àdán ọlọ́run ní tẹ́tẹ́ nìkan fáwádé ó sì jẹ́ àmọ́ rẹ wa mọ́nẹ́jì tá a fi lọ mr lọ́yẹ ìyó lè já gbogbo tán kó tó lọ o tó bẹ́ẹ̀ o ò lè já gbogbo tánú dilé ẹnìkan kan tó ti jáde kó aládùúgbò ò ní já tán àbẹ́ mi ní kíníkan o ìyẹn máa ń pààyàn tì yìnbí báyẹn já àmọ́ ọwọ́ mi lọ rẹ pàọ́tì tí ìní dọ́dọ̀ rẹ ẹni tó sì súnmọ̀ sí ń jóun náà dọ́dọ̀ mi tó sì wá mọ ibi tí mo fẹ́ lọ ọlọ́run níjó bàjẹ́ àwọn ọ̀dọ́ ká ń gbà ibi kábi sọ́kàn ká rán tí ọmọ ẹni tá a sì mọ́ gọ́kà àkọ̀wé àkọ́bí o ọlọ́run ti dá ó dà
0: wọ́n. ẹ jẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp ká tún gbọ́n táwọn náà mú wa fún mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ wájú wa àkọ́kọ́ ni pásítọ̀ tí wọ́n ní pé ìyàwó àwọn ọlọ́run tí yọ̀ǹda ọmọ fún wọn ní 2013 làwọn ti wà papọ̀ pé ọlọ́run tí yọ̀ǹda ọmọ fún pé ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà kì í ṣe pé kò níwà tó dáa o wọn ló níwà tó dáa ṣùgbọ́n ó ní ìwà kan tá a pè ní kéèyàn máa jowú wọn ní bá àwọn bá bọ́ ọmọ ọjọ́ sọ̀rọ̀ yóò pa àwọn tó ti ń fẹ́ra wọn àwọn tó ti ń ṣe kinní kan bá àwọn bá pẹ nìkan nínú ṣọ́ọ̀ṣì pé wọn àbáwọn ti ti lọ bẹ́ nìkan pé èyí nìkan kọ́ o pé ó tún ní gbónára pé a máa bínú àkọ́kọ́ ni pé a máa bínú èkejì ó ní gbónára ó sì ń jowú kilo wa to ku only sumo ni awon wa kan to da si ni ta won ri to da sugbon a ma jowu oni gbonara asima binu a je no da won tin be lori whatsapp ka gbon ta won na ninu eto loni
5: ka le olotu oruko mi ni eni ti olorun ma ni adupo to olorun ma ka mo fe ba so sita ni ka won
6: e kale olotu e da ko mo fe da si yoro antonio fe ya won si ko to ni ti ya o pada salai si ni o ye ka ma fi mo ki mi ni leke lati ofa o ye ka ma fi awa ta ma bi to dada ka ma fi opolo tele to yi
7: alafia sa e kale e ku eto e ku igba gbogbo

0: tó dẹ̀ ń bomi jẹ́ lójú mi láti.
1: ẹ̀kalẹ̀ ọlọ́yẹ ṣayé nípa ti bàbá tó ń sọ pé ìyàwó wọn ṣaláìsìn táwọn fámílì wa tilẹ̀kùn mọ́ ẹrù. Ìmọ̀ràn tèmi bá kàn gbà wọ́n ni pé kí wọ́n send message ìgbà tán pé wọ́n wọ̀n kúkú píkọ́ wọn kán send message sí àwọn fámílì wọn gbogbo àwọn tó mọ̀ tó jẹ́ fámílì ìyàwó yẹn pé I want to open that room and bring out the clothes. Kán ṣàṣọ fún wọn pé àwọn fẹ́ ṣí ibẹ̀ yẹn o àwọn dẹ́ fẹ́ mú aṣọ tó wà ń bẹ́ kúrò àwọn fẹ́ máa lo iyàrá abẹ̀yẹn kán ṣàlàyé lórí message kán wo reaction wọn tọ́mọ ti wá gbègbè sẹ́yìn tọ́mọ rí pé wọ́n dá wọn lóhùn kán wá fún wọn lára balẹ̀ fún oṣù kan gbogbo kinní yẹn kán máa save ẹ̀ torí ọjọ́ ọ̀rọ̀ kán wá di oṣù kan lẹ́yìn oṣù kan kán ja kán kọ́kọ́ ẹrú yẹn síta kò kú sí nǹkan tó ṣe ń bẹ̀ jàkáríwọ̀ gan ti máa bo gbogbo inú yàrá àbẹ̀rù wa ni kéèyàn máa kí jàkáríwọ̀ bonú yàrá téèyàn dẹ̀ ń sun city room kò make sense ẹ gbúdọ̀ move on náà ni bí láì ṣe rí nìyẹn ẹ ṣàlàyé fún wọn bẹ́ẹ̀.
0: ẹ̀lú ọlọ́yẹ́ bàbá dáadọ́ ọmọ ní ìdààmú ọmọ ní mọ̀nira gbogbo àdúrà tán bá ṣe fún yorùbá mímọ́ lágbára ọlọ́run kò sí nílà mo kíré tọ̀ èrò ẹlẹ́rù ní di tiwa lágbára ọlọ́run àti ní ẹlẹ́rù kápá tiwa dání àwọn ò ní ṣọkọ ní òní ṣayafẹ́ lágbára ọlọ́run gbóbi tá àrò kan rí sí ọlọ́run ṣe gbogbo àdúrà tán bá sì máa mi ṣe fún ọlọ́run tí ẹni yóò jẹ́ kò ní jẹ́ tẹni ẹlẹ́ni àwọn tó sì ní ṣe lámẹ́lẹ̀ ẹ̀rù tàbí àmẹ́lẹ̀ tí wọ́n ní gbé káwà náà yóò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò ní pẹ́lẹ́ kò ní pẹ́rẹ́ àdánù àgbà ọ̀ṣẹ́ ẹ̀dẹ́ dákun ẹ̀yìn family sọ́sí ẹ̀ jákun ẹ̀ mọ́ jàbínú lọ́rọ̀ bàbá tó tún rí pí bóyá kò gbọ́ iye àkókò ìpọ́rọ̀ àkókò ti pọ́ ti sùn ẹ̀ dákun ẹ̀ mọ́ jàbínú lérí ọ̀rọ̀ ti ẹ̀yìn ẹ̀ dákun ẹ̀ já foríjì abala wòlò tó yẹn ó bínú àwọn tá à ń lo dátà tó yẹ pé àpèkè tí wọ́n lè tún ra dátà tá à ń lò báwọn ti lo káàdì ẹ̀wọ̀n kó tó wọlé wàhálà náà là ń ṣe ẹ dákun tó mo rọ̀ yín lórúkọ ọlọ́run ẹbí la ilé onílà akíṣe pé ilé onílà à ń túnṣe tara wa gan là ń túnṣe ilé kọ́ là ń túnṣe ara wa ni o àwọn ó sì gbà bí ó ṣe dẹ́ dákun tó tọ́ náà ẹlẹ́ẹ̀kejì ìyá tó ní ọkọ tó lọ jálé kò ó ṣe mistake bàbá ńlá mistake ò ṣe kọ́là tán bá gbalé lọ́wọ́ èèyàn ń sìn ọgọdọ̀ kọ́kọ́ farabalẹ̀ oṣù kínní oṣù kejì oṣù kẹta báyọ̀ wà lọ fún àwọn ọlọ́pàá náà nílá ìtì àtijọ́ tó máa ń yẹ gbogbo síbẹ̀ lẹ́yìn wọn ọkọ̀ kalẹ̀ wọn sì kẹrù obìnrin yẹn síta ẹ dákun ẹ mọ̀jà bínú torí tọ lọ́hùn ẹ dákun mọbìnrin lórúkọ lọ́hùn rí ara wa là ń tún kì í ṣe rí olórí o ẹ dákun tó tọ lọ́hùn ìmọ̀ bá ń bọ lọ́yẹ́ ládùúrà àti gbogbo ẹ pẹ̀lú àti fẹ́ ọmọ alálùbárí òní dààmú tọmọtọmọ ìrọ̀rùn ó ti balẹ̀ òní ṣòfò ọmọ tó bá tì ní tiẹ̀ lọ́mọ bá mi fún ọ òní dààmú lágbára ọlọ́run ọláwọ̀n tó dùn ní tó lọ́nà tó ní gbogbo ọjọ́ ọlọ́yẹ́ wà ẹ mọ bí tó bọ̀ òrùkú òní pa ìyá aládùúrà fún gbogbo dámọ̀dì ní ẹkú ètò.
2: ẹ kalẹ̀ ọlọ́yẹ́ àkùṣe ni àkú ètò iléeṣẹ́ dámọ̀dì ní bàjẹ́ àmọ́ lọ sókè ẹjọ́ mo fẹ́ sọ síta ni ó ṣẹlẹ̀.
3: ẹ kalẹ̀
4: ọlọ́yẹ wa
3: ẹ ṣeun láwọlé sùn rèé
4: àdúrà yín ọmọ àgbà
3: àmì ọlọ́run
4: bí ò ní tì
3: àmì o
4: ẹ máa mọ ṣe o
3: àmì
4: ẹsìn ní sàfihàn
3: àmì ọlọ́run
4: lórí ọ̀rọ̀ ti ìránṣẹ́ ọlọ́run yẹn ni mo fẹ́ sọ̀rọ̀
3: ẹ ṣeun
4: kí ìránṣẹ́ ọlọ́run kò tọ ọlọ́run tó pè lọ kó fi ìpè rẹ̀ kó fi béèrè tó bá fẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ó ṣe fún
3: bẹ́ẹ̀ni
4: gbogbo tó bá dàbí ẹni pé ó fẹ́ dí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ yóò ní jẹ́ kó ṣe àṣeyọrí ẹni tó pè máa ń pè tó pè ó sì máa ṣe tó gbélé lọ́wọ́
3: bẹ́ẹ̀ni
4: kò sì ní fẹ́ kí iṣẹ́ wọn bàjẹ́ máa lọ́wọ́
3: òdodo ọ̀rọ̀
4: gbogbo tó fẹ́ bá sẹ́yìn ajẹ́ máa lọ́wọ́ lọ́lọ́run ó rú kó ọkàn rẹ̀ pọ̀ kó lọ síwájú ọlọ́run kó fi ìpètò ọlọ́run pè kó fi bá ọlọ́run sọ̀rọ̀ ó sì rí ọ̀nà àbáyọ àdúrà ó sì gbà.
3: ẹ ṣeun bàbá
4: mo àdé tó bọ̀
3: àdúgbò ẹ ṣeun àdúgbò ẹ o ẹ̀lú ẹ kalẹ̀.
5: ẹ ṣàánú mi tí mo bá di lọ lọ́fà mi.
3: ẹ kalẹ̀ o.
5: ẹ ṣàánú ọgbọ́n.
3: ẹ kalẹ̀ o.
6: Hello,
3: ẹ kalẹ̀ láwọ̀ lẹ́sùn rèé.
6: ẹ ṣe ẹ ṣe gan ẹ máa tó bí lọ lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ rọ̀.
3: ẹ
6: rí ito te se yi ta ba bo bo se yi lokan mi nikan mo ma mura e bi odun le la la le bi pe ko mo kan
3: atupe
6: se o da sound ni
3: e seun
6: lo la o la Friday wo kin se Saturday wo kin se Sunday wo kin bi bi odun kan lori lara mi o do ju mo ma se se ma ku tori di mi pe e ko po lori e o ko wa logbon ni
3: e seun
6: nge ti ona ti ni na da
3: ami olohun ami
6: olohun ma tu ile ato so yin na da
3: ami o ami o
6: keri gbogbo nkan to ba npa yan loko je to ba gbo eto ni
3: bi
6: ah oko ya ma bale ni
3: o ti
6: ko ma ru ni to se yin ba ti so pe to n lo buru ju to ba to gbo eto yi a tun ri eni ti ti e tun buru a wa ma dupe lodo olohun nitori na mo se wa yi bi ko mo kan mi o kin so gbogbo igba ni mo ti ra le du ko meta
3: ori
6: be
3: Eseun.
6: Nitori na Olorun aje kon la gugu wa da.
3: Amen. Amen.
6: Nitori na pastor yen ko fagba ki se akoko lele itawon pastor agbagba tijo yen.
3: Beeni.
6: Ton ti ma ri ile nida.
3: Beeni.
6: Iwawon iyawo.
3: Beeni.
6: Igba to ju lai ni won sese so pe mi ama wa ta ma gara won si ri photo ni church. Sugbon lati jo won ba iyawo rere pade. Lawo pastor pastor ta ti gbo ka gbo juba.
3: Won
6: ba iyawo rere pade wa laale fun won.
3: Kabisi Olorun.
6: Mo ti gbọ ninu kan pe o so pe ikan bayi to ba ti lo ibi wasu. Yawo re akese lo toro ma fa la so yale. Itori lori sirisi bayen itori na Olorun ko pa kan isoro e. Sugbon to ba ti mo ko ti leju.
3: Beeni.
6: O lo ba family e.
3: Oda.
6: Oju to ti la si. Ejo omo yin ni o fe ba ilanse mi je gbogbo church lo ti fe tu mo mi lori kan. Kan ba fo ohun
3: ko
6: na wa ona mi
3: ola
6: je ko na e o da
3: ami o ami o
6: ma wo do soro ati ni sha o
3: adupe ese won ma wo jo ni teyin na e se gan sa e lo e ka le o e lo e ka le e ti wole e ka le o e lo e ka le
6: e ka le
3: o 916-159-1011 loju opo opo tawo bi en to ba ti fe wole e pa radio yin te ba ti wole eyin na ri pe awon to tin gbo ito yi tin ti ma da seto yi e ni gbariwo kankan radio la won na gbo kun o to pe sugbon won ti mo pe ta won ba ti n wole awon gboro pa radio awon eti o gbeji nti o ba were e lo e ka le o
7: e ka le sa o
3: e seun la wole sun re
7: Ami so loye e kuse
3: e seun baba
7: Olorun ma gba fun yin o
3: Ami ami o
7: ise yin le doju ko yin o
3: Ami ami
7: ere lati se wa nuni lati se o
3: Ami
7: oruko temi ni e so mo si lati jofi
3: e seun
7: ere se ri oro baba laja ni fe ta si
3: e seun
7: baba ti won fun laja kan na na mo ta lo je ti lo ba na bi mo to won ba kiri
3: Kọlọ pa mo wa to ka mo mo ko wa pijawo mo le lo polopa kọlọ polopa mo ko jọ so lọ lọ pa ẹ ti ma ẹ yan pa tu ja abi to lọhun aja aja ah uru ọmọ gboro wo le wo lọmọ gboro ti e abi o kọlọhun ko sa nu wa ẹ ti kọlọ baba ti kọlọ pe ti kọlọ pe patra jọ ba nu paro ẹ ti yan ba le mu ọlọle ma n be si
8: Amen. Hello.
3: Hello.
8: Se no mo bin gba mi na.
3: Eya, e mo binu. ara nti mo fa lopo igba te lomi e fi gbo nta won yen ba we nu tori pe
8: o na ti mo fa so dan je pe mo pa ti eni to soro npa ya we mo jo
3: e seun
8: o de ma gbogbo kan ta mi
3: to
8: because iru ni ti o ti su me mo ti fe sun
3: eya
8: e je ke pe sai e de ni data so kara won yan ma binu pe o to repeat
3: ko to ta n fa gidigbo le lori ngba ti e si pe
8: le ma binu lo
3: apa
8: e ya oro yi gbogbo nkan te yan ba gbe wa olorun ran eni kokan wa lati to aye wa ni
3: ti fun
8: lati fun
3: e seun
8: yo da wa fun gbogbo wa lagbara
3: lo te
8: gbogbo
3: amen
8: ti baba pastor e bo be ni se lo doju ko ni mo se aranse Yeah, look, we're not new.
3: Cabis, you're long.
8: Then you're living in a bar and a console, but tomorrow you're
3: aware.
8: But today, Lord, you don't need to call.
3: Aboye.
8: Papa, you're more at us. You're working so my long with the book of the band last year.
3: Cabis, you're long.
8: Maybe pray, oh, my paper by a send you. If you come and think today. Gẹgẹ bi as one seminary o gba bi yen lowo re ninu trade o lo so nu
3: ah
8: o ko mo ru ti olorun pe to yan o kan mo wa do mi fun awon obirin ti won ma se gbogbo ke pe awon omo won ni won ma pada njiya bi ti se olorun ti mo so se lami la ka tin gbogbo agbaye ni agwa mo gbo pe omo lagbaja bayi ori bayi de pe yawo iran se olorun le kun ni kan bi 2 years ago yawo ni ti e ka ku
3: eya
8: de nani yo si bo pe ni ba ipe baba yi si form 69 ni to mo ro gbogbo awa obirin ta je obirin ati ta je awa ti awon ti won fe ran se olorun ka jo ka je ki oye ma ye won pe oyo akonde ta ba fun awon oko wa awon mo wa na fun an fi ra gbari kan ni ai ma ya won na so lo ti mo mo se pe ani won ma se ni pelu gbedu ko yawo ti won ma yo te fa ta ti su ni eni ele mi oro ye si sele ti mi a so ni pe ni gbogbo e lo ki baba ye gbadura
3: oda
8: ko gbadura ti tolorun mi se oko olorun yi okan obirin na pada
3: beni
8: o ra aye pada olorun lo ni okan oba ati ti
3: lodo beni
8: so olorun ba aye okan pada ki ni e tara se ko ma tesi waju
3: oda
8: me bo fun wa e se ge fun eto
3: aduka e se gan aduka e se o
8: mi ti so go ba ni mi mo tun le da
3: oda ko buru
8: e pa so fa ko agburo won
3: o tojo meta ta agburo won lo to
8: there when you bought okada gbogbo won anyway boya gba tan aba try to
3: lo po ganti mo sele na no
8: o ka se a dupe ko dogba igbe se bere la mo pe die me jo wole
3: aduke ko adura ti wa gba bayi aduke folo
8: aduke
3: e se gane ame e se gane wa
9: kale o loye ekweto adura funyo ori ti baba ti won je ojiso olon ti yawo won ju yen mo fe so ai san o yi gan yen ko logun ai si omo nbe gan on lo wa fi rorun fun won lati pe kan ni won fe ko obirin olon ni fe si iko sile o be ta ma ti pe je so awon obi e to yo ba de yi pada ojo de ti pe no lati 2013 to be yen o de yi pada olagbara so obirin be ke ba won yen si so omo ba gba da wa lasira won lorun ati pe to ati ko de level kan ti won ni le fe yawo mo bi won ba jo gbe digba yen alagbara o a teta komo kan ti obirin yen le kon wo obirin mi a ita tali ma ran won lowo nipa ise won eyan ba je run ojiso olorun eyan ba mo je eyan ba je sara eyan ni yan si obirin ba ti n duro si bi pe eyan mo obirin mi n soro nkan ti o da ni o ma affect okunrin affect ile yen gan so awon iya wa won dagun won gbudo ma ni suru elekeje oni ti baba ti won ni o gba ajasin awon iyan wa na ko lo ma sanu wa o mo ti ri re ri na won de ti wa yen to lo n gba ajasin lo yen ko bo le yen se n gba ajasin to wa de ti fe gba nkan bi eyan awe ni ti n fa ba dan kan po so olorun ba mo jari damu baba e bayi won ni o ti foloju imoran temi a ko ro awon tenant dun gbele be ni pe olorun fi oran e to awon agbofinro leti ka awon agbofinro ko to awon agbofinro baba won dasi se to gi kan ju agbofinro lo ni olorun baba yin ju gbe e ku eto adra fun yin
0: oleye lo wa pelu e elekeji baba ti mo fe da si baba pastor konjo kon se suru se ri gbogbo pastor lo mo atafa ti won ko si ni awo mi ala ti wa wa be ni ka ton ba ti mo yawo won kan mo ti won mo se pelu e se ra wa ta ba jo mi na ejo e mo ja mo da mo awon oko wa gbogbo mi ni o wu kaluku oto amo wu ti e ti wa fe poju gbogbo awon afa na ba ri yawo e ba ro mi lorun yawo won mo ka e ti fe nkan ti se kini kan ko a mo so pe pastor jo olorun ba lanu yo tole atona ti baba na o ni suru ko dakun suru la fi so ko obirin ko jo kan dakun tori to olorun ko obirin na wa wa very to ba ko sun tabi ko ti sun kan pe loru kan ji ase ara lagbajo ki lo to se ba se ba se gba to ba ti wa ko to ba ti ba mi so lo ku ni lo ro pe mo fe ni ati pe nti mo gbe dani oro olorun ni ile se se ku se pelu e baba yo ka sele olorun ni damu re oloye ani re lu ka ba ani se jo da si o e ku eto run buruko ni ko a ma tele yin